0: kàkà kókó gbẹngbẹlẹ fún gbogbo ìgbà àlè bọ bàbá tó lé gbogbo ayé aránilájò ṣáájú ẹni débẹ abániṣe tó ràn ní lọwọ o ṣe o a ṣe kábíyèsí o
1: a ṣe
0: kábíyèsí o lónìí ọjọ
1: monday
0: a ń ṣe kábíyèsí o ogóni fún ọlọrun ogóni fún ọlọrun ogóni fún ọlọrun oni ni ọjọ kẹtàdínlọgbọn
1: today the 27th day
0: on the 27th of July 2026 aya nebaza oye gedezia
1: thank you Jesus
0: ọtúnlamọ lórí òkè
1: yes this is the week that
0: my God
1: hallelujah
0: menezudia
1: yes thank you
0: ipade ta mọ ń ṣe wọsù ìbí mi rè
1: that is the program that leads to the prophet
0: ipade ti gbogbo èèyàn mọ ń pariwo ẹrí ẹrí ìpàdé tí gbogbo àwọn àgán mọ ń gbọmọ
1: rẹ where the barren receive children
0: ìpàdé tí àwọn táyé kọlẹ mọ ń
1: dìde where the rejected receive a new
0: life yayaya
1: thank you Jesus
0: àánú dé o
1: mercy has come
0: òróró dé o
1: the anointing has come
0: méjèèjì náà papọ̀
1: both of them team
0: together anointing and mercy for celebration
1: àánú àti òróró fún ayẹyẹ
0: ay sir
1: wòlíì
0: tó ń gbọ́rù ẹ̀
1: this prophet you are hearing
0: àánú ló produce
1: ẹ̀ mercy produced him
0: òróró ló gbé jáde
1: anointing brought him forth
0: méjèèjì ló wà ní ṣiṣẹ́ lórí
1: both of them lost their true work
0: tora ma tu asiri to jile
1: na ruta bile lot of secrets
0: gbogbo ilu orile ede
1: all over the nation
0: ori oke ogoya
1: mountain of glory is expecting
0: us gbogbo wa
1: every one of us
0: awe atadua
1: fasting and praying
0: ojo meta
1: three solid days
0: tẹri esi bi
1: bring your head
0: oni ni monday
1: today's monday
0: o jade lo wa dide
1: hey now you go out and
0: minister ose yi
1: this week
0: wa di oloro
1: you will be wealthy
0: men ezaba gbogbo ti oluwa da
1: everything the lord created
0: yo down fe lose
1: hey now we answer for you this week
0: gbogbo omo to bi
1: children
0: won sere lose
1: we brought that this week
0: bó o ṣe wọnú ọ̀sẹ̀ tuntun
1: as you enter the new week
0: angel ìrànlọ́wọ́
1: angel of help
0: tí kì í wẹ̀yìn wò
1: that will never look back
0: tí ó máa ràn ẹ́ lọ́wọ́
1: lọ́jọ́ that will keep you happy day
0: kó tẹ̀lé ẹ wọ ọ̀sẹ̀ tuntun tó ń wọ̀
1: this new week you enter
0: ojú rere ńlá
1: favour
0: àánú ńlá
1: great mercy
0: ìbùkún ńlá
1: great blessings
0: ògo ńlá
1: great glory
0: kó tẹ̀lé ọ
1: God with you
0: àwọn abiyamọ
1: ọrun our parents
0: ní week yìí
1: this week
0: wọn pa ẹ sẹyìn
1: they will carry you
0: wọn gbé ẹ wọnú ọlá wọn gbé ẹ wọnú ọlá gbogbo as ṣiṣẹ́ rẹ last week
1: all your mistakes of last week
0: ó di ẹ̀rí lọ́sẹ̀
1: yìí
0: àtakò tó ti pàdé rí
1: operation that you met before
0: ó di ìgbédìde mo pe ẹ̀mí àwọn
1: wòlíì I just meet up the prophet
0: oréré gbogbo tó fẹ́ ṣe
1: every good thing you want to do
0: kí wọ́n yọ̀ǹda ẹ̀ fún tó o bá lọ níwájú
1: if you go to the front
0: ire ni o
1: goodness
0: tó o bá wẹ̀yìn
1: behind you
0: ire ni o
1: goodness
0: ní ọ̀tún
1: to your right
0: ire ni o
1: goodness
0: ní òsì
1: to your left
0: ire ni o
1: goodness
0: níbi iṣẹ́
1: in your place of work
0: ire ni o
1: goodness
0: nínú ìgbéyàwó
1: in your marriage
0: ire ni o
1: goodness
0: lórí ọmọ ire ni o
1: goodness
0: lórí aya
1: over your wife
0: ire ni o
1: goodness
0: ní ti jíjẹ èèyàn
1: in your being great
0: wà jẹ èèyàn
1: you will be great
0: ní ti gígòkè
1: at the gate of the top
0: wà gòkè
1: you will get to the top
0: angel ìrànlọ́wọ́
1: ojoojúmọ́ angel of help
0: yóò bẹ̀rẹ̀
1: we bless you
0: angel àánú ojoojúmọ́
1: angel of mercy daily
0: yóò bẹ̀rẹ̀ ṣe
1: journey with you
0: tó o bá dáwọ́lé lọ́sẹ̀
1: yìí start this week
0: o máa yọrí
1: it is your seed
0: tó o bá kanlẹ̀ kú
1: if you knock every door
0: o máa ṣí tó o bá rìnrìn àjò
1: if you go on a journey
0: wà dán láyò wà dé láyò orere gbogbo
1: every good thing
0: tí ọkàn rẹ fẹ́
1: I have desire
0: o máa bọ́ sí
1: you will get there
0: nínú ìgbèkùn ojú kan
1: from that budget of
0: stagnation a tún wọ sílẹ̀
1: a deliver
0: ọ̀sẹ̀ yóò dá ọ̀sẹ̀ yóò dire ọ̀sẹ̀ yóò dá ọ̀sẹ̀ yóò dire ìwọ ni mò ń bá
1: wí
0: owó yóò ṣẹ̀rú
1: money will be your slave
0: angẹ́lì tí ń jẹ́ ìbùkún
1: that angel God bless you
0: yóò bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ gbé ọlá wọlé ẹ ògó wọlé ẹ indanemo ẹ máa ṣí àfídíò
1: yìí share this video please
0: gbogbo ẹ̀ tẹ́ wà social media
1: lọ́dọ̀ social media
0: àwọn èèyàn pè
1: people are calling
0: ìpàdé tá a parí lábújá
1: the program of angels of abuja
0: èlò tó pipo wá
1: many people came
0: bàbá
1: daddy
0: wọ́n ṣí àfídíò yìí fún wa
1: they share video to us
0: à ń wá bí tá a ti fẹ́ gbàdúrà
1: we are looking for where to pray
0: a mọ̀ pé bí àdúrà báyìí wa
1: we don't know there's a place of prayer like this
0: ẹ ṣí ẹ kó kan gbogbo
1: yìí share it to everyone you know
0: orí òkè ògo là ń lọ lọ́jọ́ Wednesday
1: on Wednesday
0: ní àti aago méje àárọ̀
1: from 7 a.m.
0: ó sì di àárọ̀ Saturday
1: on the Saturday morning
0: on the one kàtó parí
1: you run for random.
0: Wọ́n ní wọ́n gbé ọjọ́ mẹ́ta lórí
1: òkè. Ètè àbọ̀ 3 days ọ̀tún
0: báyìí. Àwọn alẹ́pàá wà wọn.
1: And the position is
0: wọn ò sì rí wọn.
1: They couldn't find
0: them. Ẹnìkan ní kìlà lọ sí lórí
1: òkè. Àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn
0: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn

0: death.
1: Orúkọ mi ni Salamatu Ibrahim. Mo wá láti ìlú Ada. Okay, mo wá láti ìlú Ada. In tọ́lọ́ ń ṣe fún mi ni pé o ti tó báyá bí 26 years tí mo ti ń wojú Ọlọ́run.
0: 26 years.
1: Bẹ́ẹ̀ni sà. Tí mo ti ń wojú Ọlọ́run fọmọ torí pé kí ni mo ti sọ retí nù. Àwọn fámìlì mi gan ti sọ retí nù. Àwọn ẹbí ọkọ mi náà sọ retí nù. Èmi fúnra ara mi gan ti sọ retí nù. Torí gbà mo ti kiri ká tí mi rí nǹkan kan kò síbi tí mi yà sí. Mo bá kú gba ká mú. Nígbà wá di táìmù kan, ìyá aláàlẹ́ di ṣọ́ọ̀pù mi ló bá ní à. Ṣé mò ń gbọ́ prógáàmù báyìí? Mo ní mi ń gbọ́. Nígbà pé Mùsùlùmí lèmi. O ní à kí mọ́ gbọ́ sáàmù òjò tí mi bá lè gbọ́ lálẹ́. Kí mọ́ gbọ́ ní dàjí dédé ìyàgò báyìí. Mo ló da kò sí problem. Mo ṣáà mọ́ ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Tí mo bá ń gbọ́ ọkọ mi ò kí ń gbà. Àmọ́ ńgbà tó yá, mo ṣáà bẹ́. Nígbà ó di pé àwọn ò lè lọ kó ṣọ́ọ̀pù ló bá ní kí n wá. Nígbà mo wá, ọ̀tọ̀ ni tèmi bá wá, ọ̀tọ̀ ni tí mo.
0: Ẹ wá sí orí òkè.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Okay.
1: So ìgbà mo ṣáà dorí òkè, n tó bẹ́ mi, ilé mi kọjú mọ́. Mo bá ṣáà sọ pé wọ Ọlọ́run fún èmi lọ́mọ. Mọ́ yá mi lágàn sàánú fún mi. Bàbá wá pè wá jáde ní bóyá bíi láàsì ẹ̀. Wọ́n pàwọ́ níbìsí. Orí ọ̀tá bẹ́ẹ̀ náà ń lò. Náà bá ní wípé tọ̀ gbogbo àwọn oníbìsí ká jáde, aṣáàpọ̀ á jáde. Náà bá ní ká mọ béèrè ọmọ pé áńgẹ́lì ti wà láàrin wa báyìí o. Kónkálùkù mọ béèrè o. Méjì mẹ́ta iye tó bá fẹ́ mọ béèrè ọmọ áńgẹ́lì ti wà láàrin yín. Lèmi náà bá ń béèrè. Mo ṣàǹsùnkún sọ́lọ̀ Ọlọ́run pé wọ Ọlọ́run sàánú mi. Tó bá lè dá mi lóhùn, màá wá sórí òkè yìí, màá wá dúpẹ́. Pẹ̀lú ìyàlẹ́nu Ọlọ́run, mo ṣàrí pé inú àwẹ̀ ni. Tó bá sì pẹ̀lú àwẹ̀ náà mo wá. Mo bẹ ọkọ mi, ó dẹ̀ ni kí n wá. Tó ń gbà mo wá débi tí mo padà délé. Nígbà òdi ní oṣù kẹrin ọdún tó lọ. Bọ́lọ̀ ṣe ṣe yanu nù.
0: After 26 years.
1: Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ni ọmọ kọ́ èmi ò tiẹ̀ mọ̀. Ó ti tó 3 months.
0: Okay.
1: Tó kí n tó mọ̀. Nígbà tó rẹ̀ mi tí mo lọ sí hospital, iná bá ní wípé oyún ni. Làá méjèèjì bá ń wojú ara wa. Irọ́ ni, òótọ́ ni, irọ́ ni, òótọ́ ni. Tọ̀. Bọ́lọ̀ ń ṣàṣe ṣe ìyanu nìyẹn. Ọmọ òun náà ni mo wá gbé wá ẹ̀.
0: Ó dáwọ́ ẹ̀.
1: Àmọ́ Adéwìfọ́lọ̀ ni wípé mo ti sọ fọ́lọ̀ wípé tó bá fún mi níbejì, màá wá gbé kan fún bàbá. Èmi náà ó gbé kan. Pé ìmọ̀ tọ̀. Mo wá ní tó bá ṣe pé ẹyọ kan náà ni. Mo ní màá gbé wá.
0: Nà wọ́ ọ̀rọ̀ síbí.
2: Send by your hands to this place.
0: Mi ò mọ ohun tó pẹ́ tó ti ń wá.
2: I don't know that you've been looking for.
0: Ọlọ́run orí òkè ògo yọ̀ǹda ẹ̀ fún ọ.
3: Olódùmarè. Hear now the voice of the Lord.
4: Ọ̀sẹ̀ yìí máa favour.
3: Ẹ̀ẹ́dẹ́ ṣe ṣe kì í favour yìí.
4: Nínú àdú ọjọ́ mẹ́ta tí mo lọ.
3: In the 3-day prayer I went into.
4: Ibẹ̀ ni mo ti gba message.
3: Yes, you have received this message.
4: Ẹni la yé àtọ̀rù wípé.
3: Yóò wá fẹ́mi nana says.
4: Àwọn èèyàn béèrè question
3: yìí. People ask these questions.
4: Tí wọ́n ní ìdí dáhùn sí.
3: And they need answers.
4: Èmi náà dé kíyèsí pé.
3: And I observe that.
4: Ọ̀pọ̀ message tẹ máa ń send.
3: Many of the messages you send.
4: Ó lọ pẹ̀lú àwọn question.
3: They align with these questions.
4: Pé why ti àwọn aládùúwà.
3: For why do you pray for people?
4: Tí wọn kú ò nínú ìgbèkú
3: ojú. Always remain in their long time bondage.
4: Kí ló dé tí nǹkan le fún
3: mi? Why are things getting worse for them?
4: Number 2. Kí ló dé tí nǹkan máa fẹ́ bọ́ sí
3: báyìí? Why is it that things are almost clicking?
4: Tí ò ní bọ́ sí
3: báyìí. Something is not clicking
4: again. Béèrè àwọn kan nìyẹn.
3: That's why people's question.
4: Àwọn kan tún béèrè.
3: Some people ask.
4: Kí ló dé tí ogun ń ja gbogbo ìyanu ìdílé?
3: Prophet, why we have to fight everybody?
4: Mama evangelist kan tiẹ̀ send the message.
3: And evangelist send the message.
4: Wọ́n ní gbogbo ọmọ táwọn bí.
3: See, they all are children.
4: Inú ìgbèkú kan náà.
3: They are in the same bondage.
4: Irú ìbéèrè yìí.
3: This type of question.
4: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: And so many more.
4: Ni àwọn èèyàn béèrè.
3: The people are asking.
4: Ẹlòmíì ń kígbe.
3: Some are crying out.
4: Mo ń fẹ́ ìyípadà.
3: Prophet, I need change.
4: Àwọn kan pariwo.
3: Why some are shouting?
4: Ó yẹ kí nǹkan ti yípadà
3: jù báyìí. Things would have been better than this.
4: Má gbọ́ o.
3: But here
4: Ẹ̀mi Olúwa ní kí n sọ fún ẹ.
3: Sweet of God, I should tell you.
4: Nǹkan mẹ́ta.
3: 3 things.
4: Number 1.
3: Àkọ́kọ́.
4: Wọ́n ní ká dí pẹ̀lú
3: foundation. Ikeji.
4: Wọ́n ní ká gbógun ti pẹ́pẹ́.
3: We have to fight against altars.
4: O tó ń pè ní altar.
3: That thing called altar.
4: Ohun tí wọ́n ń pè ní ìpìlẹ̀.
3: That thing called foundation.
4: Now, àfìgbà tí Jabez dìde àdúrà.
3: Until Jabez was.

0: ṣe láì sí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́run ní Shiloh. Àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wò lè sórí 0706 717 0079 tàbí 0806 231 3555. Jésù ń dúró de ọ́.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni Wòlíì Rotimi Ilésanmi Baba Sioni, olùdásílẹ̀ ìjọ ìmọ̀lẹ̀ àlàyé. Mo fi àkókò yìí sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú Psalm 103. Gbogbo ìwọ tó jẹ́ oníṣòwò látòní lọ, gbọ́ gbogbo àmì má lákojọ, àmì àìlákojọ, àmì kò ṣeéṣe. Mo pàṣẹ lónìí ẹ̀jẹ̀ Jésù kò parẹ́ nínú ayé rẹ̀. Ẹ gbọ́ látòní lọ, ọfà gbèsè kó jáde kúrò lára rẹ̀, ọfà ìní kó jáde kúrò lára rẹ̀. Ẹgbẹ́ ẹ̀yin ènìyàn, mo dúró mi ò dádúró, mo sọ̀rọ̀ àṣẹ, bẹ́ẹ̀ mi ò dasọ. Béèyàn bá ń tajà tó bá ń ṣiṣẹ́, ẹgbẹ́ ẹ̀yin ènìyàn, ó yẹ kó gbé nǹkan rẹ ṣe, kó dẹ̀ rí nǹkan àrítọ́ka sí. Ṣùgbọ́n ẹ gbọ́ná, gbogbo ẹni tó lóun ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ, ta ni alágbára náà? Ṣé ibi tó ti lọ́kọ ni, tàbí ìdílé bàbá ẹ? Èyí tó tilẹ̀ la ẹnu rẹ̀, tàbí tó lérí lọ́kàn rẹ̀, tó ní kíni? Mo ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ. Ẹ má dẹ̀ jẹ́ ń tọ̀ yín, àwọn kankan ṣiṣẹ́ nínú ayé ni èrè ti kúrò nínú iṣẹ́ wọn tipẹ́tipẹ́. Ọkàn mọ̀ ni wọn ò tilẹ̀ mọ̀ ni èrè ó ti kúrò nínú iṣẹ́ wọn, ọ̀nà ti jìn. Èmi wá gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì tá a fi ṣe àsìkò yìí rán, lónìí èrè kó padà sínú iṣẹ́ rẹ. Ọjà tó ń tà yẹn, èrè là ń pè ní profit, ní orúkọ Jésù kó padà sínú iṣẹ́ rẹ. Gbogbo ẹni tí ẹ nílé iṣẹ́ lórúkọ Jésù Kristì, ilé iṣẹ́ yín Jésù kó yà sí mímọ́. Mo wá gbàdúrà bẹ́ẹ̀rẹ̀ mo súre ní orúkọ Jésù Kristì tí Nasareti. Ẹgbọ́n ẹ̀yin ènìyàn wọ̀nyí, gbogbo ìwọ tó kọ́lé dọ́nà tí wọn ò jẹ́ parí ẹ̀ lórúkọ Jésù, ó yá ẹ̀mí mímọ́ bu àṣírí ẹ. Ọlọ́run ìpè mi kó bu àṣírí ẹ, wá parí ẹ láyọ̀ àti àlàáfíà, torí pé ìfòyà kò sí, torí pé ìwọ jẹ́ ọmọ Ọlọ́run. Gbogbo ẹni tí ń lé ọ pé kó má bàa ṣe é ní àṣeyọrí, ojú kó tì wọ́n. Mo wá pàṣẹ látòní lọ, ẹ ní mọ ìdààmú mọ́, ẹ ní mọ ẹkún o, ẹ ní mọ òṣì. Jésù Kristì Olúwa wa, àmì. Gbọ́ ọmọ tó bí pátá lórúkọ Jésù, wọ́n máa jẹ́yàn wọn ó sì tayọ. Jésù Olúwa wa, àmì. Oúnjẹ tí o fẹ́ jẹ tó jẹ́ pé o kàn ń jẹun tó orí ni, oúnjẹ rádaràda, oúnjẹ múnúkún tí ń ṣeun tí ẹ̀dá rẹ fẹ́ jẹ. Ìyanu tó máa gbà lọ́wọ́ ẹ, ìyanu owó yẹn gbọ́ ó máa ya lù ẹ lónìí. Wàá rí ìyanu yẹn, ọmọ ẹ á dẹ̀ rí ìyanu yẹn lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmì. Ará mi olùfẹ́, mo gbàdúrà láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálẹ̀ ayé, àánú dìde sí ọ. Ẹ má gbàgbé o, lónìí ni a máa pín omi, ẹnìkan omi kan, ẹnìkan omi kan, ọ̀fẹ́ dẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń wá tipẹ́tipẹ́, tẹ́ ti ríṣẹ́ tó dàbẹ́ ni pé iṣẹ́ ò jẹ́ kẹ́ wá mọ́. Mo fẹ́ kẹ́ wáyè lónìí o, ẹ wáyè léni Jímọ̀ ní Friday, ẹ wáyè, ẹ mẹ́ṣọ̀ pé wà níbi ìpàdé àdúrà yẹn. Bí àwẹ̀ àti inú àdúrà ti kọjá lọ lórí ẹ̀. Ìwé Isaiah ni mò ń lò 55, Olúwa ní kí n lò. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ò ń gbẹ ń gbẹ. Ìwọ tí ò ń gbẹ ilé kíkọ́ ń gbẹ, ò ń gbẹ ìrànlọ́wọ́ ń gbẹ, àlàáfíà lórí ọmọ, mọ́tò rírà, o fẹ́ lọ sí lóyìnbó, ò ń gbẹ rẹ̀ ń gbẹ. Ò ń pòǹgbẹ fún àlàáfíà nínú àgọ́ ara rẹ, ò ń pòǹgbẹ fún ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ, ò ń pòǹgbẹ fún ọkọ tàbí ìyàwó, àbí ò ń pòǹgbẹ fún ìlọsíwájú iṣẹ́ nínú iṣẹ́ rẹ. Gbá gba omi lónìí. Ibi méjì láti fẹ́ pín omi lónìí o. Ibi àkọ́kọ́ òun ni ìlú Moshin. Gbogbo ẹ̀yin tí Moshin ẹ múra sílẹ̀, ẹ̀yin ará mi olùfẹ́ ní ẹgbẹ́ dá, àkówọ́jọ, aboru, ìyànà pàjà abúlẹ̀gbà oṣòdì pwd odi olówó agege ibi tá a ti máa pàdé òun ni mo ṣe láàárọ̀ yìí ẹ sì gba omi yẹn gbogbo ìwọ tó jẹ́ pé ayé ti sọ ẹ́ di apàtẹ ọjà mátà aṣiṣẹ́ aṣiṣẹ́ má rowó àrówó má fi ṣe nǹkan gidi ẹ jẹ́ pàdé ní mo ṣe níbo ni ní mo ṣe tẹ́ ẹ bá ti dé mo ṣe ẹ béèrè onílé gogoro bus stop lónìí láàárọ̀ yìí tẹ́ ẹ bá ti dónílé gogoro bus stop yẹn ẹ wá béèrè ìdẹ̀ra sinimá hall hall ni mo pe o ìdẹ̀ra sinimá hall ẹgbọ́ lóòótọ́ àti òdodo ọlọ́run bẹ láàyè tí mo gbàgbọ́ bẹ́ẹ̀ má bẹ̀rù ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ olúwa ní àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó tó dẹ̀ jẹ́ wípé òun retí kankan ìròyìn ayọ̀ lọ́dọ̀ wọn jẹ́ àpàdé làárọ̀ yìí kò sí ṣọ́ọ̀ṣì ibi tó lè lọ o ṣùgbọ́n tó bá lè wà láàárọ̀ yìí kájọ gbàdúrà jésù yóò sì gbà ẹ́ tábá dẹ̀ tún gbàdúrà tán ó tún lè máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ bákan náà ẹnìkan gbọ́ mo ti lọ lóyún òyìnbó rí ṣùgbọ́n ó wà lórí ọ̀fẹ́ àti padà lọ mọ́ ẹ wá gbọ́ o tẹ́ bá ti dé onílé gogoro bus stop ní mushin ẹ sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí ìdẹ̀ra sinimá aago méje láàárọ̀ yìí ni o bí n bá ikú òun lé agbára báyìí mo ń lọ síbẹ̀ nìyẹn aago méje àárọ̀ yìí ni o a dẹ̀ máa parí ní aago mẹ́wàá láàárọ̀ yìí torí tí n bá ti kú òun bẹ́ẹ̀ mo ń darí sí ìṣàgámù nìyẹn ẹ má gbàgbé gbogbo ẹ̀yìn ará ìṣàgà láti mushin sí ìṣàgà 45 minute drive ni mọ́tò 45 minutes ni ṣómi nípẹ́ débẹ̀ now ẹ wá gbọ́ òróró back to sender you are home out mẹ́ á dẹ̀ tún jọ gbàdúrà ìyẹn nìkọ́kọ́ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ ní ìṣàgà láti ooru òde rẹmọ ìpẹ́rù ìjẹ̀bú òde ẹ̀pẹ́ nkankan ṣótúbọ̀ tẹ bá ti dé ìṣàgà ẹlẹ́ẹ̀ lọ sí sabo underbridge ẹgbọ́ sabo underbridge oníjòkúta hall ó kọjú sí títì yẹn ibẹ̀ nípàdé yẹn ti máa ló ti máa wáyé lágbára lọ́wọ́ elédùmarè aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ a sì parí ní aago kan lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan ẹ jẹ́ ń sọ ìpàdé méjì tó kù kí wọ́n á gbàdúrà fún yín ní orúkọ jésù ọlọ́run ò olódùmarè gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi ìdààmú tí mú kí ìgbé ayé ènìyàn kó polúkúrú mu ṣu kó má nítumọ̀ ìdààmú yẹn ò ní dé bá ẹ o ọ̀run ka kúrò lọ́nà rẹ kó lọ máa rí ìyanu ẹgbẹ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ní on the 15th oṣù tá a wà yìí ìsọjí wà ní oníjòkú town hall nílùú ìṣàgà inú hall yẹn náà láti máa ṣe aago mélòó aago márùn-ún ìrọ̀lẹ́ ẹgbọ́ aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní aago mélòó aago mẹ́jọ now orúkọ ìsọjí yìí ni my story must change for good èyí ni wípé ìtọ̀ mi gbúdọ̀ yí padà sí rere ìtọ̀ yẹn gbúdọ̀ yí padà ó tó àkókò kí ìtọ̀ yẹn kó yí padà now nǹkan mẹ́ta ni mo fẹ́ fún yín màá fún yín ní òróró ẹgbàá mantu ọ̀nọ́là olúwa tún ní kí n fún yín ní pankẹ́rẹ́ èmi ni mo máa fowó mi rà á gbogbogbò elétí dídi jésù wọ sinagogu ó lé gbogbo ẹ̀mí tí n tàtí rà jáde gbogbo ẹ̀mí àti ogun tí ò fàyè ẹ̀ sílẹ̀ lọ́mọ náà wọ́n bó bá ṣe wù ẹ́ a máa ṣàlàyé ìyẹn tá a bá pàdé ara wa ẹ má gbàgbé tó bá di on the 26th ìpàdé wà ní ògìjọ níbo ni ní ògìjọ òun ni st john anglican nursery and primary school st john anglican nursery and primary school tẹ bá ti dé gáràjì ògìjọ yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ títì aago márùn-ún ìrọ̀lẹ́ la bẹ̀rẹ̀ a sì parí ní aago mẹ́jọ ẹ̀yìn ará ògìjọ ìta olúwo ìkòròdú ṣótúbọ̀ ẹ múra lẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀nà God bless you tis well with you pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717000079 gbọ́ lẹ́ẹ̀kan sí 0706717000079 ará mi olùfẹ́ ẹ̀yin ti ìlú Èkìtì nípa ti òróró àkànkàn yẹn mo ti ń ṣàlàyé láti jọ yìí ibi tẹ́ ti máa rí ẹ lọ bẹ̀ ìwọ tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ jọ fi ọrẹ àdúrà mi gbà ọrẹ má jẹ̀mú ìtẹ̀síwájú ìrere fi ránṣẹ́ sí àkáàdì nọ́mbà yìí 00699 36107 gbọ́lẹ̀ kan sí 00699 36107 access bank orúkọ tó wà ń bẹ light of the living church God bless you lọ fọ́rọ̀ mi lórí facebook lálẹ́ ní aago mẹ́wàá prophet rotimi elesomi ará mi olùfẹ́ ní ìlú Èkìtì ibi tẹ́ ti máa gba òróró àti àwọn iyọ̀ yẹn òun náà ni adó Èkìtì gbogbo wa la mo be fajuye ni pavilion lenu gate yen iyen ni on the 20 osu ta wa July 20 ni ago mejo aro si ago meta osan. God bless you.

Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Nàìjíríà fi kélé òfin gbé ọmọ ogun kan tí wọ́n ti ń wá lórí pé ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn onísùnmọ̀mí.
1: Ìrùkàlẹ̀ àdàbà 88.9 FM là ń gbọ́.
0: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Aya ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ń ti rọ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera onímọ̀ nípa ètò ìlera tí wọ́n wà ní òkè òkun láti wá ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ètò ìlera ilẹ̀ Nàìjíríà nípasẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fífún wọn ní ìmọ̀ àtàwọn ètò míì. Ìṣe ló pàrọwà yìí nílùú Àbújá lásìkò tí ó ń tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ kan eléyìí tí wọ́n fún. Aya ààrẹ ọ̀hún ni aya igbákejì ààrẹ ilẹ̀ yìí Ajíá Nànà Sẹ̀tímà ló ṣojú fún. Bákan náà ló tún kéde rẹ̀ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera tó tóbi 70 lábẹ́ ètò eléyìí tó jẹ́ ti ìrànwọ́ ìlera ní òkè òkun ná jẹ́ pé wọ́n padà wá sí ilẹ̀ bàbá wọn lórílẹ̀-èdè Nàìjíríà láti wá máa pèsè ètò ìrànwọ́ bí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ ètò ìlera tí wọ́n wà nílé. Bákan náà ní lábẹ́ ètò ọ̀hún òun náà ni ó wà pẹ̀lú ìfarajìn àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti lè rí dájú wípé ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà túnbọ̀ dúró re sí. Aya ààrẹ wá fi ìpinnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ lórí ìmúyányán ètò ìlera. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti fi léde báyìí wípé àwọn ó ṣe àyẹ̀wò ìdìbò ráńpẹ́ báyìí ṣáájú ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wáyé. Ètò ọ̀hún ni yóò wáyé lọ́jọ́ Sátidé 1 oṣù kẹjọ níbi tí wọn yóò ti ṣe àyẹ̀wò lórí ìgbáradì àjọ náà fétò ìdìbò tó ń bọ̀. Àjọ elétò ìdìbò ọ̀hún ó ní àyẹ̀wò ráńpẹ́ ìdìbò náà ọ̀nà jẹ́ pé yóò wáyé láwọn ibùdó ìdìbò tí wọ́n ti ṣe àṣàyàn rẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ bíi 12 káàkiri ìpínlẹ̀ ọ̀hún láwọn ẹkùn ìdìbò 3. Ó tún ní àjọ ọ̀hún ó tún fi léde wípé ètò náà ni wọn yóò fi bójú wo bí àwọn ẹ̀rọ tó ń ṣe àyẹ̀wò ojúlówó káàdì ìdìbò yìí ní BVAS bí ó sì ti ṣe sí dáadáa lọ́jọ́ ọ̀hún. Àjọ elétò ìdìbò tún fi kún wípé kò ní sí ètò ìdìbò lásìkò ọ̀hún tí wọ́n sì rọ àwọn tó jẹ́ olùdìbò kí wọ́n jáde wá láti kópa níbi ìlànà náà. Bákan náà ni wọ́n sọ̀rọ̀ ìfarajìn wípé wọn yóò pèsè ètò ìdìbò tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwóbọ̀. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùpolongo ìbò ṣáájú ètò ìdìbò gómìnà 15 oṣù kẹjọ ọdún tá a wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Ìyíṣe ni ẹgbẹ́ ọ̀hún lọ yan gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ olùpolongo ìbò ọ̀hún. Bákan náà àtijáde ti ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí Felix Mokhi Atofita ló ti ní àwọn ìgbìmọ̀ ọ̀hún la tún ti rí gómìnà ìpínlẹ̀ Yobe Mai Malabuni lórí ilé-ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí Godwin Akpabio abẹnugan ilé-ìgbìmọ̀ asojúṣòfin Tajudeen Nabas tí wọ́n sì jẹ́ alága. Bákan náà lẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ní ìgbìmọ̀ náà ni àwọn gómìnà inú tún wà àwọn ìgbìmọ̀ amúṣẹ́yẹ ẹgbẹ́ òṣèlú náà tó fi mọ́ àwọn mínísítà àwọn asòfin àtàwọn adarí ẹgbẹ́ ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n tún kéde àwọn tó jẹ́ ikọ̀ míì tá a ti rí ti àwọn ẹgbẹ́ àwọn obìnrin àwọn ọ̀dọ́ àti àwọn tí wọ́n mójútó ẹ̀ka ìròyìn àtàwọn míì. Àjọ NDLA ló ti fi léde pé àwọn ti gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró eléyìí tí owó ẹ̀ tó tóbi ₦10 billion èyí tí ó jẹ́ pé wọ́n kọlu àwọn ibùdó tí wọ́n kó wọn sí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìyíṣe ni àjọ ọ̀hún ni wọ́n gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró bíi cocaine àwọn loud tó fi mọ́ àwọn oògùn olóró míì tí wọ́n rí ní pápákọ̀ òfurufú Murtala Muhammed nípínlẹ̀ Èkó àti ibùdókọ̀ ojú omi àpápà. Nínú àtijáde tí agbẹnusọ àjọ NDLA Fẹ́mi Babafẹ́mi tó fìta ló ti ní àwọn ikú elétò ààbò ni wọ́n tún fi kélé òfin wọ́n fi gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbóògùn olóró tó fi mọ́ ọ̀jìmì oníṣòwò tó gbóògùn olóró kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n fẹ́ gbé oògùn olóró ọ̀hún lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì. Àjọ ọ̀hún tún fi léde wípé wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró míì tí wọ́n tún kó sínú kẹ́ẹ̀gì epo èyí tí ọjẹ́ pé wọ́n fẹ́ fi mọ́ lọ ṣe ọṣẹ́ ní.

0: ìpínlẹ̀ kaduna katsina ni àwọn afurasí tí ọwọ́ bà ní wọ́n ti fà lé àwọn ikọ̀ elétò ààbò mi lọ́wọ́ láti tẹ̀síwájú ìtanáwádìí wọn. Bákan náà ẹ̀wẹ̀ nípínlẹ̀ èdò ni wọ́n ní àjọ ndla wọ́n tún mú àwọn tó gbẹ́sẹ̀ lé igbó eléyìí tí ó lé ní 1,000 kg tí wọ́n sì fi kélé òfin gbá wọn afurasí méjì. Ìròyìn ní kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀ kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ti fi kélé òfin gbé ọmọ ogun kan eléyìí tí wọ́n ní wọ́n ń wá tí wọ́n tó ní ṣe pẹ̀lú pé ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn onísùmọ̀mí àpadàbọ̀ ẹ̀kú kalẹ̀.
1: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ́kò tí ìbọn ni nípa 24/7 Abba Mixo kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.araba889.fm ẹ̀sìlè download application wa ní Google Play Store Adaba FM ìròyìn tẹ̀ síwájú. Ẹgbẹ́ àwọn obìnrin rere ti ìjọ Christ Apostolic Church CAC iná jẹ́ pé wọn yóò ṣe ìpàgọ́ wọn ẹlẹ́ẹ̀kejìlé ní 80 ẹ̀ èyí tí ó wáyé ní àárín 29 oṣù keje sí 1 oṣù kẹjọ ọdún tá a wà yìí ní joseph ayọ babalọla international miracle camp ìkejì arákejì nípínlẹ ọsùn nínú àtijáde tí ẹnitọjẹ adarí ẹgbẹ àwọn obìnrin rere ọhún dikines lọlá fàgbìmí tó fi ta ní ìpàgọ náà ni wọn ti sọ wípé yóò kó àwọn obìnrin papọ láti ìpínlẹ ondo àti ìpínlẹ èkìtì nínú àtijáde ọhún tí wọn ní ètò ọhún ni yóò jẹ ọlọjọ mẹrin ni wọn ti ní yóò túbọ ṣe ìrànwọ lórí ẹkọ nípa ìmọ̀ iṣẹ́ ọlọ́run àti àdúrà pàtàkì. Bákan náà ni wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ àti àdúrà ìṣọ́ọ̀rù ni yóò wáyé níbi ètò ọ̀hún. Ààrẹ CAC lágbàáyé pastor S.O. Ọládélé yóò kópa níbi ètò ọ̀hún àtàwọn ẹni àmìrú ọlọ́run míì. Ìpèsè epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ní àfikún ló ti dé báyìí di 1,000,000 eléyìí tó jẹ́ ti àgbá epo lójoojúmọ́ gẹ́gẹ́ bí ara akitiyan àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti pinwọ́ àwọn tó ń jí epo wà èyí ẹni tó jẹ́ balógun àwọn ikọ̀ ọwọ́ kẹfà àwọn ikọ̀ ọmọ ogun tó ń kógbá wọlé yìí ni emmanuel emeka inú fojú ọ̀rọ̀ yìí ló fi léde lásìkò tí ó ń fa ìkú ìdá ìṣàkóso lé balógun tuntun lọ́wọ́ yìí ni efrez okoro nílùú port harcourt yìí ṣe ni ọ̀gá ológun emeka ọ̀hún ó ní ìpèsè epo rọ̀bì yìí ná jẹ́ pé ó wà ní 1,000,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó jẹ́ ti àgbá epo tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ ó ní ṣùgbọ́n lẹ́yìn tí ohun ti wọlé ní ọdún 2025 ó fi kún pé ara akitiyan ọ̀hún ló mú kí àwọn ìpèsè epo kó túnbọ̀ pọ̀ sí. Àwọn ọmọ ogun ikọ̀ operation adinkai ìlọ́jà wípé wọ́n ti fi kílẹ̀ òfin gbé ọmọ ogun kan tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ èyí tí wọ́n ní ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn onísùmọ̀mí lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà afurasí ọ̀hún lọ́jẹ́ mohammed yusuf tí wọ́n sì ní wọ́n fi kílẹ̀ òfin gbé ní maiduguri nígbà tó ń gbìyànjú láti sá lọ sí orílẹ̀-èdè cameroon. Àwọn ọmọ ogun ọ̀hún ni wọ́n ní ó sá kúrò ní ẹnu iṣẹ́ nígbàtí àṣírí rẹ̀ tó tu tó sì kéde rẹ̀ pé wọ́n ń wá kó tó di pé ó lọ farasiko sí ìpínlẹ̀ borno ni àwọn ikọ̀ ọmọ ogun ọ̀hún ni wọ́n tọpasẹ̀ rẹ̀ afurasí ọ̀hún tí wọ́n sì fi kélé òfin tí wọ́n fi gbé nígbàtí ó fẹ́ jùbà ìhòrò. Ida ibi ti ari mari lori iroyin ni kutu aifun ti aro tun ni Olasokan mi ilujoba lole otu iroyin Opeyemi Jordan Numuwa se ti gbo yin ise oni o pe wa o lagbara lowo Olorun
2: live ma fowo
3: ko ADABA 89 Adab.

àkọlé ọ̀rọ̀ mi tòní ni mo pè ní orí. Orí ló mọ̀ jà jù wọ́n o, orí ò sì ṣe farawé o, kó farabalẹ̀ kó gbọ́ ọ̀rẹ́ mi o, mọ̀ ṣe fa orí wórí o. Béèyàn bá forí wórí tó bá kẹ́gbẹ́kẹ́gbẹ́, orí máa ń fìyà jẹ̀yàn ni o. Ìdáta adátayé kọ́la dákàìndé o. Lóòótọ́ wọ́n jọ wà nínú àpò kan náà ni, wọ́n jọ wálé ayé ni. Táyé ló kọ́kọ́ wáyé kí Kẹ́hìndé tó dé ni wọ́n fi ń pé Kẹ́hìndé lágbà. A mọ̀ ní èrò júra wa lọ o, ẹ̀dá tí ò bá sì mọ̀ ní èrò. Irú wọn máa ń sọnù lájò ni. Ọgbọ́n ń bẹ fọlọ́gbọ́n, òye ń bẹ fólóye, ìmọ̀ ń bẹ fún ẹni tó nímọ̀. Ẹ gbọ́ mi bí, Àkànbí ní ìmọ̀, ó sì mọ̀ nípa n tó ń ṣe ni. Nítorí pé kíni, ó ti ṣe àròjinlẹ̀ dáadáa. Àròjinlẹ̀ ní sì ṣe ni lọ́jọ̀gbọ́n. Ewu ń kọ́lé, ewu ń rotejò, ó sì ń rotọ́ máa dárí hun. Kéwu tó tojú ẹ̀sẹ̀ tó kò dànù. Ẹ jẹ́ ká sùn ká rorí ngbà tá a pera wa lọ́mọ ìyá mẹ́ta. Gbèsè ò kàn mí, gbèsè ò kàn yín, kò sì yẹ ká máa fi gbèsè sasọ sọ́rùn. Ni mo fi sọ pé ẹ la lọ́rọ́ tuṣu délẹ̀ kòkòrò. Ntẹ́ ẹ gbọ́, ẹ gbọ́, àlàyé mi ó sì yí ta lóko.

gbọ́ mi lóòrọ̀ yìí ẹ la lọ̀rọ̀ ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn tẹ́ ń ṣe àtìlẹyìn fún ètò yìí pé n tí kò yé wọn kí n kúkú láyé wọn bí aṣíwájú bó ti ń tukọ̀ lu ajé dùbúlẹ̀ lọ àtúyè àtúndébùtì ògo ni ó sì ṣe fi tù wá lágbára elédùmarè ẹ la lọ̀rọ̀ ni o bàbá ẹ la lọ̀rọ̀ ló ń sọ fún yín pé àtúnjọ pàdé ní déédé àkókò yìí kan náà lọ́la.

0: òru ọ̀dá.
1: Àdúrà náà ọjọ́ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́.
0: Bẹ̀rẹ̀ láti jọ ajé Monday.
1: Níjọ́ kẹta àdélọ́gbọ̀n.
0: Oṣù keje.
1: Àgbé àpòporo sódò.
0: Àsàmẹ̀ sọ́dù ìbílẹ̀ rẹ̀.
1: Kọ́bádé jọ kẹta.
0: Oṣù kẹjọ.
1: Ọdún yẹn.
0: Náà sàmójú.
1: Kedere.
0: Ènì ayé.
1: Ní ìbámu.
0: Pẹ̀lú.
1: Ìṣẹ̀ṣe rí arúlù ọ̀dá.
0: Wọ́n bá bá rí rẹ̀.
1: Ayẹyẹ.
0: Ọdún aláwùjọ.
1: Níjọ́ Ìṣẹ́gun Tuesday.
0: Lálẹ́jọ́ kẹrin.
1: Oṣù kẹjọ.
0: Níbi kí kètekété yan.
1: Aláwòrò ọdún.
0: Àti yan.
1: Ọ̀dọ́.
0: À ń sígbó ọ̀sán.
1: Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o.
0: Ẹ á máa yé gbá.
1: Ẹ̀hàn lé dáadáa lẹ́run àtọ́dá.
0: Ìlú ọ̀dá.
1: Wọ́n bá ti yọjú kọ́ abẹ.
0: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n fara mọ́.
0: Torífọ̀ ọdún èyí á dùn.
1: Lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran.
0: Ẹ̀jẹ̀
1: kábíyèsí.
0: Ìlú Fábílóyè.
1: Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò.
0: Àjílúyẹ̀ kan.
1: Adégbèm

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253. 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà, ìjàwá ìjà ò sí. Always guide me.
10: Ṣadé kò ṣe ọkọ mi, ó bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màámi.
10: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná yẹn.
11: Hypo kẹ̀.
10: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
12: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
1: Adé orí gbogbo ilé.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa. Ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
4: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60

0: àtẹ̀yìn tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ̀rẹ̀ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìrẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yemekun grammar school nílùú àkúrẹ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-64-19 070-64-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpo òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-64-60-64-19 070-64-60-64-19 àlàáfíà ara wo ní bífíàfíà ojúbà.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fà ní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n aṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. CDCare. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
1: gas ni o
2: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kíní bẹ́ẹ̀ ni kí wọ́n lọ wò ó kó tó di ti sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati ma sanwo anfani na wa fun won lati sanwo lati osse meji titi di 40 weeks ogoji osse lati ma sanwo
1: eh mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a ma so yuku die die abi bawo se se
2: e seun e olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la ma gbe oja yi fun won ti won si ma fi ni anfani lati ma san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a ma san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa ni yen sa
1: eh ikini idi ti e fi se ba n pe kawo yen kokoko san owo le die de to di pe e gbe oja fun
2: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
1: eleyi
2: yo le ma sanwo lo to ti lotu en ti wa si fe pe ah mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
1: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
2: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati erunu la pe en ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi ni le se wa ri toni moto de a mo fun won anfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
1: nibo ni office yin
3: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factochi Pharmacy Oluwatu Quarters Akure Ondo State
2: olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
4: e pe CD care sorry number yi 07074542995 le kan si 07074542995
2: e ṣeun olotu
1: oro le ti gbọ lati yenu ogbeni Abdulhakim Okola te je asoju CD care iwa na ma gore loni ko le ba de ti oni dukia
5: ore wa kilo le to roju koko bayi
6: wo ore o su mi oje iya isese petan lori phone ni o ni gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan

kẹtàdínlógún august 22 ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́ ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ sacred heart cathedral ọba adéṣìjàrò odò àkúrẹ́ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìn dè àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé àwọn ọmọ màmá prince adéwòmí victor adé

0: Get them copper Samsung phone for any of our M copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M copper. Own now now. Pay small small.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Wà á mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: My people, Evergreen Stationery Warehouse don tada for number 144, Obadeshida Road, Akure, Abinobiso.

0: odure mo yin loni o
1: ekojo ma o
0: adupa lowo olorun to mu alu lati opin ose to koja to mu apada loni ninu anu e ninu olanla re ninu agbara pelu ore ofe lo tun mu adure eto loni
1: ise o
0: adupa o lowo olorun lekan se nitori pe o lo nso wa opolopo ewu opolopo idaamu to ti fo wa koja leyi to gbori ile logunjo oru eyi to ti wa kanle ku losan kan ti o ba wa nle eyi to ni oju ona ti o pade wa
1: ṣugbọn
0: ti abo olorun ti o se be ti o daju lori wa ta fi dupe lowo re o lodumare nitori pe iwo na le nikan osu tin daso asiri ibo ni lai weyin wo ti o ni pada wa bere pe n ti mo se fun olana o so yin bayi o adupo olorun o se o be ni ba je eyan eni o n duro ti wa bayi iba ti segi ola dana lojo ta araye ti eran ti mo ti njo lohun gan nigba ta ran ti ati kunle adua ni o mo so pe e wa o e wa ba mi sodun o lagun kan oru baba mo le raya wa lodo yawo wa lo da ebi mo segi ola fun yin lo je ke wa lodo yawo yin ṣugbọn olorun o se o
1: adupe o
0: oba asore mo gbeje oba asore mo lugoti
1: adupe
0: o
1: adupe
0: loni ojo aje gbogbo apata nla jora jijeun la se leduwa won ni eran ogede la jinje lotu fe kaje wasile wa kara lede wa tori oruko telede nje la la se nde kara o de wa o kaje wa ba wa gbele
1: o
0: o ba wa sore be ni ko fi yewu wa ko fi se gbugbe o mo ku nbe lai lai
1: o
0: lowo lapo ni ka ti mo ni o ajo ogunluso mo ja ni olorun o gbogbo eyin to n gbo wa pata ibanujo ni keyin o ko ni kenikeni nu wa ati de laaro yi lori eto yin eto wa ta ti ma mu awon koko to ba suyo ninu awon iwe iroyin ojojumo le wa se ti gbo yin laaro ya tun ti ru awon iwe iroyin un de e ti mo pe be lawe lawe bayi n la ma si be ni lawe lawe na laso alubosa a tun ma si lawe lawe laaro otuni bi odun
1: e kayode
0: ko to ri pe a bere si ni si jare ohun mi ki n da tomi na o
1: da tomi
2: àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú transportation movement atm ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú déédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká mọ̀ ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ ká tó jáde lé rìnrìn àjò ká máa fọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdùn fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú transportation movement atm níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ ondo lábẹ́ alága comrade ojú adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè aṣíwájú on your mandate we shall stand bto anywhere you go.
3: oríwádìí ọmọ kàrúfẹ́ o kàrìtàwé ròde o.
4: ọdún pé ọdún màjọ o pọpọ ṣèṣì nùgbànùgbà ti bẹrẹ nílùú ọkà torí ẹ ní akọgo olúgbẹǹgà ọmọdé ṣe ní kálọ kíkà bíyèsí wa his imperial majesty ọba adéborí adeleye owó ẹ di olúbàkà ọfọkà kingdom àti gbogbo àwọn olóyè pẹlú all sons and daughters of ọkà tuntun ọkà dé 2026 akọgo olúgbẹǹgà ọmọlé kò fọrọ ìlú ọkà àti àkókò south west ṣẹfẹ gbogbo ìgbà ló máa ń ṣe ètò ìlọsíwájú fún wa nbẹ òun ló máa ń ṣe agbátẹrù fún ìdíje aré bọọlù lọdọọdún ó lè ń gbé alọ ìhágùbọ lọdún yìí a legendary international goalkeeper and football coach carry 1st of July in the grand final fún tọdún yìí between Owase FC and Ore Ofe FC ọjọ́ Saturday 1st of August sí ní ọ̀kadé gangan ní ààfin kábíyèsí olúbàkà ọba Dr. Adéyẹyẹ ẹni ìtàn gúwùsì òní ọfífẹ royal father his excellency governor lucky orí mi sàyé dàtiwa distinguished guest of honor tó ọ̀kadé

0: Káyọ̀dé.
1: Ikọ̀ ológun amúṣẹ́yà JTF ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè tánpẹ̀ ní Operation Fasanyama. Iná ti dóòlà àwọn 48 48 àwọn ajínigbé látàrí bí wọ́n ṣe jọ síná ìbọn búra pẹ̀lú àwọn aṣẹ̀lùbàdù náà nígbà tí wọ́n ṣe àkọlù sí abúlé Magami ní ìjọba ìbílẹ̀ Kaurana Moda nípínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí àwọn ológun ọ̀hún bí wọ́n ṣe kàn kẹ́kẹ́ náà ti jáde lé ìtàn tarí tàlánà ọjọ́ Àìkú láti ọwọ́ olùdarí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹni sọ̀rọ̀ fún àjọ amúṣẹ́yà Fasanyama ọ̀hún ẹni Lieutenant Colonel Aliu Danja. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, ó ní ikọ̀ olùdóòlà ọ̀hún ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ òní kùtù ayé ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn ìgbà tí àwọn ológun náà tí wọ́n tẹ́wọ́ gba ìpè pàjáwìrì wípé ogun lọ́gọ̀ àwọn adìhámọ́ra ogun àwọn aṣèrùbàlú iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ ìlú ọ̀hún o. Àtẹ̀jáde ọ̀hún wá sọ wípé àwọn ikọ̀ ológun àjọ amúṣẹ́yà JTF ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè tí wọ́n pè ní Operation Fasanyama iná ti dóòlà àwọn 48 o léyìí tí wọ́n làkàtà àwọn ajínigbé nítorí pé wọ́n tètè kùgìrì sí ìpè pàjáwìrì tí wọ́n pè ń gbà tí àwọn aṣèrùbàlú náà tí wọ́n ṣe àkọlù sí abúlé Magami ní ìjọba ìbílẹ̀ Kaurana Moda nípínlẹ̀ Zamfara ní kùtù ọjọ́ 24 oṣù kejì ọdún tí a wà yìí. Àwọn ológun ọ̀hún ni wọ́n sọ wípé àwọn aṣèrùbàlú náà iná gun alùpùpù tó lé ní 40 tí wọ́n sì dédé ya wọ abúlé ọ̀hún léyìí tí wọ́n kó gbogbo àwọn ará abúlé ọ̀hún ní papá mọ́ra lọ́nà àtikú wọn lọ sínú egangi kí wọ́n sì tún máa bèrè owó tùlù lọ́wọ́ ẹbí wọn. Ó wá fikún wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ni àwọn ológun náà ni wọ́n dáwọ́lé ọ̀hún nígbà tí wọ́n gba àwọn ológun sector 2 tí wọ́n gba ìpè pàjáwìrì wípé àwọn aṣèrùbàlú kan tí wọ́n pọ̀ iná gun ọ̀kadà tó lé ní 40 tí wọ́n gùn wá sí abúlé ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá kún wọn ní papá mọ́ra. Ogunlọ́gọ̀ àwọn ará abúlé ọ̀hún ni wọ́n gbìyànjú àti kó lọ sínú igbó o ṣùgbọ́n nígbà tí àwọn ológun náà tí wọ́n dé ni wọn ò tiẹ̀ wọ́n kéré pẹ̀lú àwọn aṣèrùbàlú náà léyìí tí wọ́n jọ dojú ìbọn kọra wọn. Àtẹ̀jáde ọ̀hún wá sọ pé àwọn ológun náà bí wọ́n ṣe kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan pẹ̀lú àwọn tí wá ṣe àkọlù ọ̀hún iná jọ ṣínà ìbọn bora wọn tó sì gbóná lálaalá léyìí tó mú kí àwọn aṣèrùbàlú ọ̀hún fẹ̀yìn rìn tí wọ́n na pápá bora gbogbo àwọn tó sì wà lákàtà àwọn 48 ọ̀hún ni wọ́n fi sílẹ̀ tí wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ṣé omi gbígbóná ni ò tó kí ìgbín tó máa yọ̀bàlà nínú odò. Gẹ́gẹ́ bó ṣe sọ, ní kété tí àwọn aṣèrùbàlú náà tí wọ́n rí wípé àwọn ológun ti dé iná ṣínà ìbọn bò wọ́n ṣùgbọ́n tí àwọn ológun náà sọ pé àwọn ò ní gbàláàbọ̀ tí wọn ò bá ti wọ̀n kún. Ẹ lọ kàyókù o, ìwé ìròyìn Punch, Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí ní kẹ́ ẹ náwó sí.
0: Káàdì
1: bí ọdún
0: pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo pé kò sówó lóde kò sówó lóde yìí ni wọ́n sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ya nǹkan tí ń lọ síbi tírílíọ̀nù kan náírà sọ́tọ̀ láti fi ra àwọn ọkọ̀ ńláńlá àti láti fi ṣe ìrónilágbára fún àwọn iṣẹ́ kan ní orílẹ̀-èdè yìí o. Owó tí wọ́n sọ pé wọ́n yà sọ́tọ̀ yìí ni wọ́n sọ pé tí wọ́n bá pa odidi ilé iṣẹ́ bíi méje papọ̀ owó ọ̀hún ojú owó tí wọ́n yà sọ́tọ̀ fún o. Torí gẹ́gẹ́ bí àjọ yìí tó jẹ́ pé ó ṣe ìwádìí rẹ̀ bí ó ṣe sọ ló sọ pé ṣé rí owó tí wọ́n sọ pé wọ́n yà sọ́tọ̀ yìí ló jẹ́ pé ó ju èyí tí wọ́n yà sọ́tọ̀ fún ilé iṣẹ́ èyí tó ń rí sí ọ̀rọ̀ ilé iṣẹ́ okòwò àti ìdálé iṣẹ́ sílẹ̀. Bákan náà ló ju èyí tí wọ́n yà sọ́tọ̀ fún ti ilé iṣẹ́ èyí tó rí sí ọ̀rọ̀ iléègbé àti ìdàgbàsókè àwọn ìlú ńláńlá ti ìdàgbàsókè àwọn obìnrin àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin ti ilé iṣẹ́ ìdájọ́ ti ilé iṣẹ́ ìdàgbàsókè ohun ọ̀sìn àti ti ilé iṣẹ́ èyí tó wà fún ìrìnà ọkọ̀ òfurufú tó fi mọ́ àìlè tó wà fún ti epo. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìlédè wọn ni àwọn owó èyí tí wọ́n yà sọ́tọ̀ yìí ló jẹ́ pé eléyìí tó ti ẹ̀ ń kọni lóminú jùlọ ni ti èyí tí wọ́n sọ pé wọ́n fi ń ṣe ìrónilágbára. Àjọ ọ̀hún wá bèrè pé kí ni nǹkan tí wọ́n ń ró lágbára gan nínú àwọn iṣẹ́ àkànṣe èyí tí wọ́n sọ pé wọ́n fi owó ń ṣe. Nítorí wọ́n ní tí wọ́n bá wò ó tí wọ́n sì lọ káàkiri wọn ó rí pé àwọn owó tí wọ́n sọ pé wọ́n fi ń rónilágbára yìí ni wọ́n mọ àwọn ibi gan tí wọ́n ṣe iṣẹ́ ìrónilágbára ọ̀hún.

0: àwọn gan wo ló ń jẹ àǹfààní rẹ̀ àti pé bó ni wọ́n ṣe ṣe àwọn ibo gan-an ni àwọn èèyàn ni wọ́n ti lè rí wọ́n ní eléyìí ni wọn ò kó àkóyawọ́ lórí rẹ̀ o tó sì yẹ kí ìjọba orílẹ̀-èdè yìí kó ṣàlàyé rẹ̀ wọ́n ní àti pé pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń pò réré wípé kò sówó lóde pé ara ni wọ́n yìí bó ló ṣe jẹ́ tó jẹ́ pé òbítíbitì owó báyìí ni wọn yóò sọ pé wọ́n tún yà sọ́tọ̀ láti pé kí wọ́n lọ fi ra àwọn ọkọ̀ ńláńlá wọ́n ní àwọn gan wo ló fẹ́ lo owó yìí nítorí pé àwọn ọkọ̀ ńláńlá tí wọ́n sọ pé wọ́n fẹ́ lò náà ló jẹ́ 39 o tó sì jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ ná lórí owó yìí ni òye wọn bí wọ́n ṣe fẹ́ ṣe é nítorí náà wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ò kó àkóyawọ́ rárá nípa owó náà àti pé irú owó tí wọ́n sọ pé wọ́n ná lórí àwọn nǹkan tí ò tiẹ̀ nítumọ̀ yìí níṣẹ́ ló yẹ kí wọ́n fi dun àwọn èèyàn ìlú nínú ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch nítorí ìròyìn ń pọ̀ kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
1: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn ọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: ẹ tún ọgbẹ́ ìyàwó lálẹ́.
3: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: kí ló ṣẹlẹ̀.
3: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ fọ́ṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
1: 2026. ní tòótọ́
3: kájà sọ pé
1: o ò tí
3: olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
1: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa download cdk lórí play store àti apple store.
5: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asumpta catholic hospital ikere road adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
6: ìkúlòpin ohun gbogbo gbogbo ẹbí akíbádéwá láti ìlú ìdọ̀rẹ́ wọn fi àsìkò yìí kéde ìpapòdà ìyá wọn patricia leone akíbádéwá èyí tí gbogbo wọn mọ̀ sí òyìnbó akíbádéwá ẹni tó sùn nínú olúwa ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2026 ọjọ́ sátidé ọjọ́ 1 oṣù kẹjọ ni a ṣètò ìsìnkẹyìn fún màmá wa ní saint mary magdalene parish church church road brampton PE 28 4PF united kingdom ara màmá sì wọ kalẹ̀ sùn ní dédé aago 12 ọsán 12:15 p.m. àwọn ẹbí ni

0: kábíyèsí.
1: Ọba Saka.
0: Amen.
1: Àti rá òlu rẹ̀ sẹ́ pé.
0: Ọmú gbé ara ilé ẹjọ́.
1: Lórí ọ̀rọ̀ alẹ̀.
0: Òlu rẹ̀ sẹ́.
1: Ilé ìjọba ìbílẹ̀ ìfẹ́nà rẹ̀.
0: Ṣé ní kètekété rá òlu rẹ̀ sẹ́.
1: Ṣé Prince
0: Ọ̀tákí Ẹbí Nísà.
1: Pásítọ̀ Ìgbẹ́kẹ̀lé Dèbí.
0: Àti bí.
1: Bẹ́ẹ̀ṣu bí a lè wí.
0: Òlu rẹ̀ sẹ́.
1: Papa mọ.
0: Ẹgbẹ́ Futa
1: Operative
0: Amonti Purpose Society Limited.
1: Ilé ẹjọ́ fọ.
0: Agba
1: ẹlẹ́rin ọ.
0: Láì ṣe ọ́n lálẹ̀.
1: Nínú ìdájọ́.
0: Adájọ́.
1: B.I.
0: Ọlọ́wọlé.
1: Ẹjọ́ kẹta.
0: Oṣù keje.
1: Ọdún
0: yìí.
1: Suit number
0: AK.
1: 243. 2022.
0: Ilé ẹjọ́ fọ.
1: Ilé ẹjọ́
0: abẹ́ òfin.
1: Lórí ọ̀rọ̀ alẹ̀.
0: Ìyá gàba lé lórí.
1: Ilé ẹjọ́ ti dájọ́ báyìí o.
0: Fọ
1: ebi.
0: Bẹ́ẹ̀ṣu bí a lè wí.
1: Àtẹgbẹ́ alájẹṣẹ́kù.
0: Futa
1: CMS.
0: Ìhànlé la lẹ̀rin ọ.
1: Oye rinkinlalẹ̀.
0: Ọba léta lẹ̀ kú ọ́ni.
1: Ọmọ rin lẹ̀ léta kú ọ́ni.
0: Títí lórí ọ̀dọ́.
1: Léta kò yìí.
0: Àti kètekété rá ọgbọ́n ìfẹsowápọ̀ lúlú rẹ̀ sẹ̀.
1: Ọyẹ ìtúká.
0: Olórí alẹ̀ Futa CMS.
1: Futa
0: Cooperative
1: Multipurpose Society.
0: Alẹ̀rin ọ̀la àtọ́dún kárin kan ti lórí rẹ̀.
1: Ọba tẹ gba lẹ̀rin ọ̀padà o.
2: Ó mà tún ti dé wo ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbájì gẹ́ òfìrìbájì gbọ́ àtókì àtókì.
2: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì í.
3: Yéésù ni.
2: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
3: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olùgbàlà.
2: The right hand of God miracle ministry.
3: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
3: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
2: Ní 9 to 11 AM.
3: Gbogbo Wednesday sì ni bọ́sì inú ògo tuntun.
2: Àti ìjọka òjọ̀pọ̀ lábẹ́ Mango.
3: Gbogbo Tuesday
2: sì ni ètò pàtàkì tá a pè ní.
3: I disagree, mi ò fara mọ́.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́.
3: Every Saturday.
2: Ìletò operation go for maximum.
3: Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ Olùgbàlà.
2: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi òní bá ni padà lọ lé mọ́.
3: Ògbó òtajà Fàdúrà Jágun ni.
2: Prophet Alfred Shitu.
3: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
2: Òní ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribiti ribiti gbẹ́ngbẹ́ngbẹ́.
3: Tí ó máa fi já ìdè tún ìdè.
2: Tí gbogbo èṣù àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbin lọ dànù.
3: Ẹ pe Prophet 0806 671 774.
2: Ẹ má bí èsì ètò wọ̀nyí o.
3: God bless you as you come.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Delta náà ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ nípa gbígbógun ti ìwà ọ̀daràn àti bí àwọn kan bí wọ́n ṣe ń pagidí pópónà tí wọ́n sì máa lọ àwọn èèyàn lọ́wọ́ gbà lọ́nà kùtọ́ léyìí tí àwọn kan yóò tún gba owó orí lọ́nà abàdì ní àwọn pópónà káàkiri òru àti bu ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe kàn kẹ̀kẹ́ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n ṣe rò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bí ìjọba àpapọ̀ bó ṣe pa á láṣẹ wípé kí wọ́n pa gbogbo àwọn tí ó ń lọ́nu lọ́wọ́ gbà ní pópónà kí wọ́n pa wọ́n rẹ pẹ̀lú àwọn ìwà ọ̀daràn mìíràn ní gbogbo àwọn ojú ọ̀nà tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tán fi síta lánàá ọjọ́ Àìkú, ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta SP Bright Edafẹ ń ló sọ wípé iṣẹ́ náà ló bẹ̀rẹ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá o tó sì jẹ́ àmójúsùn wọn ni àwọn burúkú kan àti àwọn kọ̀nà sí léyìí tí ó jẹ́ wípé owó ẹ̀yìn àti gbígba owó mọ̀dámọ̀dá tí ò sì tọ̀nà lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ tí wọ́n pagidí pópónà tí wọ́n sì tán di lílọ bíbọ̀ ọkọ̀ àti jágere lọ́wọ́ ní àwọn pópónà wọ̀nyí ló jẹ́ pé àwọn ṣe àmójúsùn o. Gẹ́gẹ́ bó ṣe sọ nínú àtẹ̀jáde ọ̀hún ó ní àwọn afurasí náà ni wọ́n mú ní àwọn oríkò kan tí ó ṣe ṣàràṣàrà ní agbègbè ọ̀hún débi wípé níbi afárá olókè ní agbègbè ìpínlẹ̀ Delta wọ́n kó àwọn kan ńbẹ̀. Bákan náà ni wọ́n kó àwọn kan ní ìpàlà ìpínlẹ̀ Delta sí Anambra. Bákan náà ni pópónà márosẹ̀ Bìní sí Àsàbà léyìí tí kò jìnnà sí ìlú Agbo. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta bí wọ́n ṣe bẹ̀rẹ̀ gbígbógun ti àwọn tí ń gba owó lọ́dọ̀ náà pagidí náà tí wọ́n dímọ́ bí ẹni wípé òṣìṣẹ́ ìjọba gidi ni wọ́n sì jẹ́ pé ọ̀nà abade àtọ̀nà tí ò bófin mu iná fi ń dí àwọn ọlọ́kọ̀ lọ́wọ́ tí wọ́n sì ń gba àwọn owó mọ̀dámọ̀dá ní àwọn pópónà márosẹ̀ náà ló sọ wípé ìjọba àpapọ̀ ló ti pa á láṣẹ o wípé gbogbo àwọn tó ń gba owó ní èrònà ní gbogbo àwọn pópónà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn ìwà ọ̀daràn tí wọ́n hù ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ìgbálẹ̀gbá sókun ìgbàgbé o. Lásìkò tí wọ́n ṣe iṣẹ́ náà àwọn mẹ́sàn-án náà fi kélé òfin gbélé àwọn oríkù ọ̀hún níbi tí a ti dárúkọ ṣáájú. Àwọn ọlọ́pàá wá sọ pé gbogbo àwọn afurasí náà ń lọ́wọ́ àlákọlò wọn báyìí o tí wọ́n sì kó lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí tó bá parí lórí ọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ni iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ wípé ohun táwọn gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ni láti mú kí àlàáfíà ó jọba kí gbogbo nǹkan kó sì padà wá rọrùn wọ̀kúwọ̀kú láwọn pópónà márosẹ̀ náà káàkiri òru àti bo ìpínlẹ̀ náà léyìí tán tún lo agogo ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń lọ́ni lọ́wọ́ gbà lọ́nà kùtọ́ tí wọ́n kówe abàdì ìdánimú ọlọ́kọ̀ mọ́lẹ̀ tí wọn ò sì ní jẹ́ kó rìnrìn àjò àfi tán bá gbowó lọ́wọ́ rẹ̀ wípé kíkálukú yá tètè kẹ́rù kí wọ́n na pápá bora o tàbí kí wọ́n jáwọ́.

0: ṣe ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹkùnrẹrẹ.
1: Dọ́dún.
0: Káyọ̀dé.
1: Àwọn afurasí agbébọn náà ti kí adájọ́ ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kẹ́bí onídàájọ́ Faruku Hasan Bunza mọ́lẹ̀ nínú ilé rẹ̀ tó wà níjọba ìbílẹ̀ Bunza ní ìpínlẹ̀ Kẹ́bí tó ti gbé lọ. Ìṣẹ̀lẹ̀ òun lè tó ṣẹlẹ̀ ní ọ̀gànjọ́ òru ọjọ́ Àìkú. Ẹni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó ti fà á kí ikọ̀ olùdóòlà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí kọ́ mọ dá orun mójú máa ṣiṣẹ́ kíkankan láti rí dájú wípé wọ́n gba adájọ́ ọ̀hún wálé láì farapa o. Ìròyìn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí léyìí tó tẹ oníròyìn lọ́wọ́ nípa onídàájọ́ Bunza náà. Ẹni wọ́n sọ pé bó ṣe ń dé sílé láti ìpínlẹ̀ Sokoto ní kété tó dé ọ̀hún kò tiẹ̀ tí ju ìṣẹ́jú mélòó kan gbà tí àwọn agbébọn náà tí wọ́n ya wọnú ilé rẹ̀ tó wà ní pópónà Zogama tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé lọ. Gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣe àlàyé àwọn tó ṣe àkọlù náà iná ya wọ ilé rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo léyìí tí ó ta gbogbo àwọn aládùúgbò lólobó ṣùgbọ́n pẹ̀lú ariwo tí àwọn tó wà ní ilé adájọ́ ọ̀hún tí wọ́n pa bẹ́ẹ̀ làwọn agbébọn ṣe àṣeyọrí láti gbé adájọ́ náà o tó sì jẹ́ wípé kò sẹ́nikẹ́ni tí ó farapa tí wọ́n fi gbé adájọ́ ọ̀hún òṣìṣẹ́ ẹnikẹ́ni léṣe nínú ilé náà. Onídàájọ́ Faruku Hasan Bunza ọ̀hún ni wọ́n ní ìrìn àjò ló lọ tẹ́lẹ̀ tí ò sí nílé o ṣùgbọ́n ní kété tó ń dé báyìí bóyá ló ṣe bu omi mu nínú ilé rẹ̀ ní ọ̀gànjọ́ òru ọ̀hún nígbà tí àwọn agbébọn náà tán ya wọnú ilé rẹ̀ tán sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kì í mọ́lẹ̀. Ìgbé tí àwọn èèyàn ké lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún gbogbo àwọn aládùúgbò òun ló gbọ́ òwe pé òun báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó dá sí ọ̀rọ̀ ọ̀hún o. Gẹ́gẹ́ bí òun ṣe ṣe àlàyé ọ̀rọ̀ náà lọ́gán iná fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí títí lórí àwọn ìgbìmọ̀ aṣèjọba ti ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kẹ́bí ọ̀hún. Àwọn mọ̀lẹ́bí náà rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba wípé kí wọ́n dákúndábọ̀ tẹ̀sẹ̀ mọ́ ọ̀rọ̀ náà kí wọ́n bá wọn gba adájọ́ ọ̀hún wálé láyọ̀ àti àlàáfíà nígbà tí wọ́n ní ọ̀rọ̀ ti ń kọ wọ́n lóminú nípa bí wọ́n ṣe jí ìkan lára wọn ọ̀hún tó jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọ́n jí gbé o. Wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sáwọn orílẹ̀-èdè Nàìjíríà láti dákúndábọ̀ fi àdúrà ran adájọ́ náà lọ́wọ́ kó lè padà wálé láyọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ náà rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n mọ́ rẹ̀pẹ̀tì o kí wọ́n sì wáraro lọ́nà àti gba adájọ́ náà wálé. Ìkan lára àwọn òṣìṣẹ́ àgbà ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kẹ́bí léyìí tó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wò lábẹ́ aṣọ ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó sì júwe rẹ̀ gẹ́gẹ́ bí ìfàsẹ́yìn ńláńlá fún iléeṣẹ́ ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà o. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ ọ̀hún àti àwọn aláṣẹ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí tí wọ́n sì ti ń fi iná wọ́ tabẹ́ omi láti rí dájú pé adájọ́ Bunza ni wọ́n yọ̀ǹda o. Wọ́n ní ó jẹun tó dùn wọ́n gidigidi o àti pé iléeṣẹ́ ètò ìdájọ́ ni ló ti fara gbọgbẹ́ lórí ọ̀rọ̀ adájọ́ tí wọ́n kì mọ́lẹ̀ náà léyìí tí wọ́n sì sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí àti ọ̀dọ̀ ìjọba ibẹ̀ ni ìrètí wọn wà wípé wọ́n bá wọn gbà wálé wọ́n sì tètè bá wọn gbà wálé láyọ̀ àti àlàáfíà. Ẹ wo tẹ bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ ẹ fẹ́ kàyókù lákàkúnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àti ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Jọdún. Ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ló mọ̀ ti ké pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ìbáyẹ̀bá o kó mọ̀ tiẹ̀ sọ pé òun fẹ́ bá wọn díje nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 nítorí pé ó ti rẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan àti pé kò ní agbára rárá láti kojú gbogbo àwọn ìṣòro èyí tí ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan lánàá òde yìí ni ọ̀gbẹ́ni Peter Obi ló sọ. Onítẹ̀ bá wo bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń ṣe ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ rí pé ó kó òkú gan àti pé èyí yàtọ̀ sí nǹkan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń retí láti ọ̀dọ̀ rẹ̀. O ní pẹ̀lú gbogbo bó ṣe ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ńgbà tó ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó ni ó là lè fiwé eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń ṣe ìjọba lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. O ní lóòótọ́ o ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe dáadáa ó sì ṣe ìjọba rere ní ìpínlẹ̀ Èkó. Ó ní ṣùgbọ́n kì í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí a lè fi wé ìgbà tó ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkó. O ní ẹyin Tinubu tó ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkó ó ti yàtọ̀ sí Tinubu èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. O ní nítorí náà pẹ̀lú gbogbo ogun ibi ìyàn àti gbogbo àìsí ààbò tó péye ní orílẹ̀-èdè yìí èyí ti ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan pẹlu bo ti je pe ebi opaba fowo meke ni awon omo orilede Nigeria n kigbe ni ojojumo oni se lo ye ki are Bola Ahmed Tinubu ko rora lo feyin ti je ko fi awon to lagbara lati se eto ohun lati se ijoba na dada ko fi won sile lati pe ki won se oni tori o ti re pupo pupo oni se simo pe pelu owo ta wa ibayi e wo orisirisi nkan to nsele ni orilede Nigeria bebi se n pa awon omo orilede Nigeria be gege ni ogun yi ni gbe ipaniyan nlo lo kakiri oni ko si abo ni orilede Nigeria irarara ati pe gbogbo awon owo yi to ye ki won ya soto fun eka eto eko ni o je pe won ya soto fun oni lenu ojo bi melo kan yi ni banki agbaye nlo soro kan jade to so pe se ri awon omo orilede Nigeria ilai pe jojo nlo je pe opolopo ninu won tin do si nkan bi 100 million omo orilede Nigeria ni won yo koju ebi opagba fowo meke oni se ri pe asotele buruku ni eleti awon omo orilede Nigeria nitori na nkan to ye ki won bo won bo ni orilede Nigeria yo ibokubo ni won lo nbo kaakiri nitori na nse lo ye ki awon omo orilede Nigeria ki won ya tete so fun pe ko ya lo feyin ti ko ma lo le re o oro po nbe ga gidi lekun e ko ya lo sinu we royin leadership ke lo ka lekunrere
1: dadun
0: kayode
1: oni gba jamo kan ton poruko re ni office ni won ti yinbon pa ninu ninu iso nibi ti o ti nserun ni agbegbe church gate ni popona masose badagri ni pinle ikura to wa awon agbebon kan ti won o ti mo ro eye to su won en ti iroyin to torin lo ni wi pe isele on sele lojo isegun ojo kokanlelogun osu keje odun ti a wa yi le ti won si gba iroyin jo pe awon agbebon meta ina won ya wonu iso agerun ohun lasiko igba ti o pari irun fun enikan to si tin gbianju ati ku eru e lati ma lo le gege bi iroyin lati odo awon to sumo bi isele ohun le to te ba iroyin for jewo nitori bi oro ohun bi osere lo se alaye wi pe awon to se akolu ohun national ibonbo office o leyin na ni won si bese won soro logan office ohun won ni o se n pari irun ni bara kan ni o nigbati awon agbebon meta ohun ti won wole sinu shop re ta se akolu si won ni o te tin gbianju ati pale mo fun ojo na lati lo le o nitori o ti bo se pari irun ni bara ohun ologun ejo ati palemo ki sele na o to sele won ni won yinbon mo lori le meji ototo ni awon agbebon ohun na si bese won soro gege bi royin se se alaye royin wa so pe office ni won gbe digbagba lo si ile iwosan sugbon igba ti won o fi debe won ni o ti jalaisi ni kete to de ile iwosan ohun oju opo kan leyi ti o n gbogun ti wa omo egbe okunkun Naija Confra ni lo won fi di sele ohun mule nigba ti o fi si oju opo ero ka elujara na gege bo se so leyi ti iroyin ti o si be ti ori lana ojo aiku ojo opo ohun lo wa se alaye pe office na ni won yinbon mo le meji lori ninu iso re latowo awon agbebon kan ti o se n to mo ru eye to su won o wa kan keke pe ohun to wa ni idi isekupa lakunrin oni o ti ye enikeni o wa fikun oni awon olugbe agbegbe ohun eni won so pe ko si ohun to n jere gbodiyan omo egbe okunkun ni agbegbe na lateyin wa tabi lowo lowo gege bi oro ohun ti o fi si oju opo ero kari jara na oni ni ale ojo isegun ni nkan ago mewa ale eni awon agbebon wa si iso agerun kan nibi ti won so wipe won ti yinbon mo le meji ototo lori ninu iso re ani lasiko ohun ko si ohunkohun leyi ti won le so pe o se okunfa iku re ati pe ko ti ye enikeni o awon ti o se be to ran lorun ohun eni won o damo be ni ko se ni ti o roju won nigba ti awon olugbe agbegbe on so fun Naija Confra wipe agbegbe ohun lo wa ni alaafia lateyin wa ti won o si mo gege bi agbegbe leyi ti awon omo egbe okunkun ti n fa laasigbo tabi awon iwa odaran e wo te ba fe kayoku e mo sakire o iwe iroyin punch iwe iroyin daily post atan iwe iroyin kan to jade loni ni ke nawo si adugbo lo wo e je ba gbe to tun lo wọ́n tẹ́sí fún kùnú ọjà yẹn wà mọ́rírì yìí ẹ̀ ṣeun ṣeun
2: adúpẹ́ o
0: ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹyìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yìí o gbára lọ́wọ́ ọlọ́run ìlera jọ máa rí bára
2: mi ọlọ́run
0: ló kọ́ ẹnì kejì mi.
2: Aishif Commander Abiodun Ilorin lèmi ń jẹ́ aládé alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
0: Olúkàdé ló kọ tèmi Akinwéde Falẹ̀ gan bàbá tó bí mi lọ́mọ
2: Roko, roko,
3: gba gbe ile
4: to ya fe gbe mi abe ope anuya lerin yin ekiti.

0: in one. O mi ni kaloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n iṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
5: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application àṣírí ọ̀la òní agbó abayín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
4: gas kàlí o,
5: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
4: àwọn
5: kínní. Kíni láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
4: Ogójì ọ̀sẹ̀.
5: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
4: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
5: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
4: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
5: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
4: eléyìí
5: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
4: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
5: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mú fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
4: Níbo ni ọ́fíìsì yín?
5: Ọ́fíìsì
4: nọ́mbà tí wọ́n lè pè yín sí?
6: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
5: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
7: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
4: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú.

0: guy. We don't detox in so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How bad? You know the tire.
0: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dẹ́ta wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ba se le process ki e ta ma ta ko tun le gbe pele si ati ba ti e se le ko pamo to ba se nkan to nbaje to ba fi di pe igba to ba ti wa won to wo e gbe pele la sese ma ta so gbugbo awon eko yi la nko awon omo ko de se ni le egun eyin bi pe ofe ni le iwe wa bayi tori pe eto eyawo kawe o ti wa
1: ijọba
0: apapọ gbe kale to de je pe to mo ba se tan to ti bere sin sise la ma san owo yen pada die die
1: ko ijọba se so
0: be ni owo yen o ni ele rara anfani ibe ni e
1: aye ki awa se e ko pe ero ibanisoro ti awon obi to le pe yin si ki se ti le se adaba o ti o fe ka to le pe yin si pe a fe bere pe bawo lo se nlo
0: o da number te le pe wa si ni 08039170136
1: ese pe lekan si
0: 08039170136
1: eyan ki a wa se oju opo le fun eyin ti e ba ni bere kan tabi meji te fe bere lowo engineer Harrison yin bi eto igbare wole bo se nlo lowo ni feka ni lu akure 08162519991 08162519991 ti e ba ti pe ejo esukuro ni bi ero ibanisoro yi ki a le gbora wa yeke yeke 08162519991 nigba ti a reti ipe lati odo awon ti o n tẹti si wa nile bayi bayi. Hello, Ekaro.
2: Ekaro.
1: Hello.
2: Hello.
1: Hello, good morning. Okay, please, when you call, move away from your radio so that we can enjoy this conversation. You can hear me, then I can hear you. There won't be a holdback from you to us and from us to you. So, Ejeki Awo. Thomas and Soro Nipa Feka. Kilomu Feka Yato Si Bugwa Mwai Lewe. Ati won tin soro ni kon tin se ko eko nipa eto ogun kilo mo fe ka kure yato
0: nkan to mu yato
1: o da po oro yin da yin loju kokoko re ni pe
0: o ye kin re rin o ye kin re yin ni ba so nkan kan fun yin e mo pe emi na ise eko ise ogun yen ni mo ko ni ile eko giga sugbon agric engineering le mi se
1: okay
0: so anfani temi wa ni lori awon akegbe mi gba ni pe oko le ni ti wa wọ́n á ní ọ̀rẹ́ kan èkó ló ti wá ń gbà ẹ́ ó ń bèrè lọ́wọ́ mi pé ṣé wọ́n máa ń ká iṣu ni so nínú iléèwé ti wa.
1: Hello, good morning. Ó dà pé bí ojú ọjọ́ yẹn ṣe rí ó jẹ́ kí ojú ìlà yẹn kó máa dà kiri ẹ tẹ̀síwájú.
0: So ó ń bèrè pé ṣé wọ́n máa ń ká iṣu ni torí pé tíọ́rì lásán ló pọ̀ jù láwọn iléèwé gíga míì tán ti ń kọ́ ètò nípa iṣẹ́ ọ̀gbìn ṣùgbọ́n níléèwé ti wa wọ́n máa fọwọ́ ṣiṣẹ́ báyìí wọ́n máa rí bọ́n ṣe ń ṣe gbogbo nǹkan àǹfààní tó wà ń bẹ́ nìyẹn yàtọ̀ sí ìyẹn iṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀ ilé iṣẹ́ ló wà nípìnlẹ̀ Ondo tó jẹ́ pé ojoojúmọ́ náà ń pè wá pé ṣá lọ́mọ tó lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ṣá lọ́mọ tó lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn so torí wọ́n ti mọ̀ pé ọmọ tó bá ti wá síléèwé wa ó ti dáńtọ́ tó bá kàn ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ bí a ká sin ẹran ni o àbí ká ṣe nǹkan ọ̀gbìn ni o so torí bẹ́ẹ̀ ojoojúmọ́ náà ń bèrè lọ́wọ́ wa ẹ fún wa láwọn ọmọ tó lè bá wa ṣiṣẹ́ ẹ fún wa láwọn ọmọ tó lè bá wa ṣiṣẹ́ so torí náà ọmọ tó bá lọ iléèwé wa ó máa mọ bá a ṣe ń ṣe nǹkan kán dẹ̀ tó kúrò níléèwé gan ilẹ̀ wà tẹ bá wá síléèwé wa ń sìn ẹ máa ráwọn ọmọ wa tó ń kórè
1: oko wọn lọ. Bẹ́ẹ̀ni gan wa kọ́ṣẹ́ àgbẹ̀ wa.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì kà ní lára. Kà sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: pọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: jẹunwọ ọna lati daabo bo amulo data re idaabo bo amulo data re wa lori app re yo awon app ti o wulo mo ko lori phone re ati pe pupo lara awon app won yi lo ni data safe mode mu atose igbalode ba won o tun le lo sori setting ki o yo auto update kuro loju opo ni ipari ti awon app ti o ko lo mo ki o le ri data re lo lalope awon igbese won yi le se oni anfani fun ekunrere alaye kan si itakun ero lewo re tabi itakun consumer.ncc.gov.ng fun awon ona ti o se olanfani lori amulo data re pe awon igbese won yi loni ki o le lo data re lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: wọn tún bẹrẹ
1: mi ò lè ṣe aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kàwáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa wí pé a kú ọjọ́ mẹ́ta o. Mo sì ní ìdánilójú pé gbogbo ohun tí à ń kọ́ yìí ni a fi sí ìṣe wa, nítorí pé gbígbọ́ kò tó ṣùgbọ́n ṣíṣe ló ní ìbùkún. Tí a bá ń ṣe, a ó rí bí ara wa pàápàá yóò ṣe ní ìlera tí ó péye. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a wo bí a ṣe ń wẹ̀ láti ọrùn títí dé ọmọ ìkásẹ̀ wa. A rí pé tí a bá tẹ̀lé àti ṣe dáradára ní àárín ọ̀sẹ̀ yìí, inú wa pàápàá yóò máa dùn sí ara wa, nítorí pé ara wa yóò gbé kémọ́ kémọ́. Lónìí, a fẹ́ wò nípa àwọn èso tí ó yí wa ká. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dá wa ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú àti ní pàtàkì jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú oríṣiríṣi èso ní àkókò rẹ̀, ní ìgbà òjò, ní ìgbà ẹ̀rùn, ní ìgbà ọ̀dá, ní ìgbà ọyẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lákòókò yìí, ohun tí gbogbo wa tún rí tó pọ̀ jù báyìí ni mángòrò. Mángòrò mà dára o, ó tó fún oúnjẹ nígbà mìíràn láti jẹ́, kí á dẹ̀ gbà wípé a ti jẹun. Bẹ́ẹ̀ ni tí a bá wo bí ó ṣe rí, ó ní ẹ̀yà bíi wípé oyún ní inú obìnrin. Bẹ́ẹ̀ ni ó tún ní ẹ̀yà bíi wípé ibi tí àtọ̀ ọmọkùnrin ti ń jáde wá. Nítorí náà, Ọlọ́run dá wa, tí a bá tilẹ̀ ti wo àwọn èso wa lóríṣiríṣi, a ó rí ẹ̀yà ara tí wọ́n ń ṣiṣẹ́ fún. Tí a bá wo ẹ̀wà nígbà mìíràn, a rí pé ó ní nǹkan bí ojú. Tí a bá wo carrot, ó ní nǹkan bí ojú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún lè máa sọ eléyìí ní ọjọ́ iwájú. Na mango tí a fẹ́ wò lénìí, tí a bá ti mu, ká fọ̀ dáradára. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ń tọ́jú wa ní ìgbà kékeré, nítorí pé nígbà tí a bá ti dé abẹ mango nígbà yẹn tí mo rántí, a ti mu nìyẹn, kò sí fífọ̀, a bẹ̀rẹ̀ sí ní jẹ́. Bí kòkòrò tiẹ̀ jẹ́ díẹ̀ gan lára, a tún jẹ́ ráǹdì ibi kòkòrò yẹn ni. A dúpẹ́ pé Ọlọ́run ṣe wá ní àlàyé títí di òní. Ọlọ́run tí ó dára ni Ọlọ́run wa, kò kì í ṣe bí àwa ènìyàn ṣe rí. Nítorí náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mango. Ẹ jẹ́ ká wá fọ̀ ọ́ dáadáa o. Tá a bá ti wá fọ̀ ọ́, ó lè ṣe àwọn eléyìí tá a fẹ́ fún mu bí ìgbà tí à ń mu ọsàn ní irú eléyìí tá a rà, tàbí eléyìí tá a lè fi ọ̀bẹ bẹ. Èyíkéyìí tí ìbáwù kò jẹ́, ó dára láti jẹ mángòrò. Nígbà tí a bá dẹ̀ ń jẹ, tí a bá fẹ́ kó tún tẹ́ wa lọ́rùn si, a lè mú díẹ̀ lára ẹ̀ ká fi sínú ẹ̀rọ kékeré tí wọ́n fi ń lọ nǹkan, ká wá fi blender yìí ṣe. Tá a bá ti fi ṣe tó jáde tán, ó máa wò nìyàn lójú o. A lè máa mú díẹ̀ díẹ̀ díẹ̀. Kí làwọn àǹfààní tá a wá máa rí o? Mángòrò máa mú yàn sùn dáadáa. Ó dẹ̀ dára fún ojú wa láti ríran kedere. Tí a ò bá fẹ́ sanra lásán jù, ẹ jẹ́ ká jẹ mángòrò. Tí a bá fẹ́ kí gbogbo oríkèríkè ara tó ń sánni tó ń dunni kó kúrò, ẹ jẹ mángòrò. Bí a bá ń fẹ́ àwọ̀ tó dán bí ọmọ tuntun, ẹ jẹ́ ká jẹ mángòrò. Tá a bá dẹ̀ wá ń fẹ́ èso tí ó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà vitamin nínú, mángòrò yìí mà ni. Tí a ò bá fẹ́ ní àrùn jẹjẹrẹ bákan náà, ẹ jẹ́ kí a jẹ mángòrò. Fún àwọn àìsàn kéékèèké kí ó má ṣe ráyè dúró nínú ara, mángòrò yìí ní iṣẹ́ tó lè ṣe ńbẹ o. Tí a bá tiẹ̀ tún wá fẹ́ ṣe ewé rẹ̀ pàápàá, ó ní iṣẹ́ tó ń ṣe. Fún ilé ọmọ tí ó mọ́, fọkùnrin àti fún obìnrin láti ní ọmọ, ẹ jẹ́ ká jẹ mángòrò. Tí abanje o sese kari wipe ito wa ma dabi wipe o fe pon be a de ti so ninu oro wa wipe ito wa o gbodo pupa e sa je kari pe a mu omi to ye ka mu to to wa fun ojo kokan bi ito wa ba ti le ni awo kankan ko ni deru ba wa nitori pe kolo mongoro ta je lo njade ni inu re nitori na eje ki a ma je eso yi o dara gan ni gbogbo awon eya ara wa lori kerike ta ba fe ki o sise ti o moyan lori dara dara kidirin ni edo wa ni ile onje wa ni ati be lo eje ki a je mangoro ti a o fe ki igbonse wa le debi ti a ranju kankan mangoro yi ma ni ise to le se nitori na nigbati mango tun wa yi ejo eje ka je ko te wa lorun ni ojojumo bo se eyo kan na la ri bo de se kekeke meji to le to eyo kan nla otito for the day kari wi pe a je lakoko to tun wa nigba to ba tun ya eso miran atunde kashu tun tin yoju die die na bayi fun awon ti o ba gbe ni agbegbe ti kashu wa o ti n jade e tun je ka ma je won gbogbo awon kan won yi lo le fun wa ni okun ati agbara gege bi o se dara fun okan wa ti olorun pese sile fun wa yo dara fun wa bi a se n tele awon kan won yi ohun gbogbo kedere o ise ka se ni iwon tu won si yo dara fun wa ni oruko Jesu amen.

0: mo ki gbogbo wa pe a ku oju mama
1: oja are mu ti dode oju oja leto to gori afebe e so ba
0: mo si ki gbogbo wa wi pe a ku eji taro yi olorun o je otu enikan kan wa lara
1: ni to se to atata tu ti dode oju oja leto to gori atekun
0: Wọ́n ní afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ní sáwó ejì ẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní sáwó òjò.
2: Ẹni abẹ́ alábà ṣóhun ṣáàdì.
0: Bójò tó ṣe sẹ́lu lẹ̀ yìí, ara tu tẹrú tọmọ. Ẹ̀rí wẹ́dẹ̀ ilé kì í ṣe pà ń fowó rà.
2: Bọ́jà ṣe ń lọ sí o, báráàlú ṣe ń bá wọn náà, bó ṣe ń lọ nígboro.
0: Free gifts from God.
2: Àrẹ̀mùgbé wà sáfẹ́fẹ́ mo ní.
1: Jàgàbá ti dó.
0: Bẹ́ẹ̀ bá ń gbó orí-ọ̀fẹ́ wẹ́dà ilé yìí tọ́lọ̀ ń ṣe fún wa yìí àtẹ́ni tó ní ac àtẹ́ni tí ò ní ac gbogbo wa la enjoy in cool weather.
2: Bọ́jà ṣe ń lọ sí o báráàlú ṣe ń bá wọn náà bó ṣe ń lọ nígboro kátajà kárajà àrẹ̀mùgbé wà.
0: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba ṣẹ̀dá.
2: Gàgà bá ń ti dóde.
1: Ó tún pè dé àrẹ̀mù ti dóde.
2: Àrẹ̀mù ọlọ́run àrò máa tó bá sáfẹ́fẹ́ o.
1: Àrẹ̀mù ti dóde.
2: Ojú ọjà.
0: Ọlọ́run tó mọ ohun gbogbo tó lè so ohun gbogbo.
1: Ojú ọjà leto tó gorí afẹ́fẹ́. Ẹ sọ bá wọn èèyàn là.
0: Àrí ìró àlá alágbára lékúnlékúnlékún sí.
1: Pẹ́ni tó ṣètò.
0: Àmọ́ bá gbára ẹ̀ ṣètò bàbá tún ṣe ń kan àwọn iṣẹ́ ńlá ńlá tọ́lọ́run ṣe ni ó tún máa lékún sí lójú wa. Lójú ọmọ ẹ̀dá dámọ̀.
2: Gàgà bá ń ti dóde.
0: Ọlọ́run ọba mi kì í tí bẹ́ẹ̀ ni kì í sá.
2: Àrò máa tó bá sá fẹ́fẹ́ o.
1: Àrẹ̀mù ti dó.
0: Kì í pín ìkìn bẹ́ẹ̀ ni kì í di bàjẹ́.
2: Bá ètò yìí
1: dóde. Ojú ọjà leto tó gorí
0: a. Àrírú Ọlọ́run rí Ọlọ́run ọba ò bímọ ẹnìkan ò sí bí.
1: Gbogbo ẹni tó mẹ́tò àsìkò tó.
0: Ọlọ́run ọ̀lẹ́gbọ̀n kò lábúrò kò ní ìbátan kò níyàwó bẹ́ẹ̀ ni kábíyèsí Ọlọ́run ọba mi ọba tó dá tẹ́nìkan ò lè dá.
3: Àrẹ̀mú Musa Adébíyí.
0: Ó kéye káàbọ̀ sórí ètò olójú ọjà ní ìkànnì alálùbáríkà 88.9 FM iléeṣẹ́ tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé iléeṣẹ́ 88.9 FM Adaba ńbẹ̀ náà la wà àwàṣu oníṣu pẹ̀lú ògùn Ọlọ́run ẹwọ́n ajá ṣe báyìí lórí ètò ìfótóní ó kọ tèmi ò padà Àrẹ̀mú Musa Adébíyí òun náà ni mò ń jẹ́. Àwọn tí wọ́n ṣe onípàwọ́ ètò yìí àwọn náà ni ọmọlúàbí bakery and conventionary lónìí lórí ètò olójú ọjà afẹ́ wọnú ọjà lọ ká wo iṣu tuntun àti iṣu eléyìí tó jẹ́ wípé ó ti wà tẹ́lẹ̀ tá a mọ̀ sí iṣu ẹ̀gbẹ́ àti iṣu tuntun. Àwọn ìyàtọ̀ tó wà láàrin iṣu méjèèjì á ṣàlàyé fún wa á sì wọ inú ọjà lọ láti jẹ́ wípé ká lè mọ ìyàtọ̀ iye owó tí wọ́n ń tà wọ́n pẹ̀lú ògùn Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí ẹ mọ́ gbàgbé pé mo ní Àrẹ̀mú Musa Adébíyí lórúkọ tèmi onígbàwọ́ ló lè tò ètò lólo onígbàwọ́ mò ń bọ̀.
2: Ọmọlúwàbí bread.

0: Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man or woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDL, where they provide delicious food or chotorototo. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second, is a roundabout, then Tanda for Akure on those states. Telephone 0704025564. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Ẹ kú tẹ́tí lékun látẹ̀kàn.
2: Lèmi jẹ́ àgọ́ni tí mo fi ń dán. Ó ládùn bí.
1: Mo ní bá a bá wọ inú ọjà lọ.
2: Tolówó ti mẹ́kúnnù lọ.
1: Bá a bá wo orí igbá àwọn ìyá lájẹ́ àti bàbá lọ́jà káàkiri.
2: Ṣètò kò sóhun tó ní o.
1: A rí pé ìyàtọ̀ ó ti dé bá orí igbá wọn. Léléyìí tó ń júwe fún wa wípé àwọn nǹkan tuntun tuntun ó ti ń jáde.
2: Ìdògbò náà ẹ̀wà ilé.
1: Àwọn nǹkan tó yìí tó jẹ́ nǹkan oko o ní ó mọ̀ jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ń gbé wá látòkè òkun tí ó mọ̀ jẹ́ kí àwọn price rẹ̀ kọ́ lọlẹ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ flower. Ẹlẹ́ẹ̀kejì àwọn foreign rice àti àwọn rice eléyìí tó jẹ́ wípé à ń jẹ. Àwọn price rẹ̀ ó mọ̀ lọlẹ̀ táwọn ti lẹ̀ wá bá ti ń jáde táwọn oúnjẹ kan tó bá ti ń jáde yóò mọ̀ dín agbára tí àwọn oúnjẹ òkè òkun wọ̀nyí tí wọ́n ní yóò mọ̀ dín kù lára wọn ní iṣu. Tí mò ń wí ni wípé lásìkò yìí iṣu tuntun ó ti bọ́ sórí igbá a kí àwọn àgbẹ̀ wa wípé wọ́n kú gbìyànjú láìsí àgbẹ̀ kò lè sí orílẹ̀-èdè. Lára nǹkan tí ó kọ̀kọ́ wà ní agbègbè kan tá a fi pè ní orílẹ̀-èdè òun náà ni àwọn àgbẹ̀. Àwọn àgbẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ pèsè oúnjẹ fún wọn bóyá látàrí wípé à ń ṣe irrigation tàbí natural weather òun ni wọ́n fi ń dá oko wọn àti bẹ́ẹ̀ lọ àti oríṣiríṣi ọ̀nà tá a fi mọ àwọn àgbẹ̀. Lára àgbẹ̀ náà ni kí wọ́n máa rí nǹkan kí wọ́n máa sin nǹkan bí adìẹ agbo àti bẹ́ẹ̀ lọ. So a kí gbogbo àwọn àgbẹ̀ wa pé wọ́n kú gbìyànjú ẹ já sọ fún wọn pé ẹ ṣeun púpọ̀ o a tún ti rọwọ́ yín o a ti rí iṣu a ti rí nígboro o a wà lọ báyìí káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ tí oyiwaka eléyìí tá a bá lè dé ń bẹ̀ torí pé àsìkò wa ó ní gbèdéke tá a lè fi ṣe ètò yìí a lọ sí ìpínlẹ̀ Ọ̀sun. Tabakun ìpínlẹ̀ Ọ̀sun a lọ sí ìpínlẹ̀ Èkìtì ká tó padà wá sí ìpínlẹ̀ Ondo ó yẹ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ogun.

Ogun àti ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n a ní láǹfààní láti lọ torí àsìkò wa, torí àsìkò wa ká lè rí ààyè ṣe àwọn nǹkan tí ó kù náà pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣeun, ẹ kú ìtí ìgbọ́, a lọ sí ìpínlẹ̀ Ọ̀sun báyìí láti bá Ọ̀gbẹ́ni Mudashiru Yakubu sọ̀rọ̀. Mo ń bọ̀.

0: gẹ́gẹ́ bí mo ti wí wọ́n ní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ òun náà nìyẹn ọmọlúàbí. Mo fi àsìkò yìí kí ọ̀gbẹ́ni Mudashiru Yakubu wípé ẹ mọ̀ káàárọ̀ yìí.
1: A mọ̀ kó ojúmọ́ olótú.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹ ṣe o.
0: Báwo ni ìpínlẹ̀ Ọ̀sun láàárọ̀ yìí?
1: Ìpínlẹ̀ ọmọ àlàáfíà là ń bẹ nípínlẹ̀ ọmọlúàbí lówùúrọ̀ yìí o.
0: Ọlọ́run níjó sí wàhálà o.
1: Àmì.
0: Gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tí ń mè lókè, Ọlọ́run níjó jábọ́ o.
1: Àmì o, àmì ọkọlọ́mọ àká kó ń bẹ o.
0: Yóò lọ pẹ̀lú ìrọ̀rùn, pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Nípínlẹ̀ Ọ̀sun láàárọ̀ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé fún yín ní ìpínlẹ̀ Ọ̀sun. A ní kẹ bá wa lọ káàkiri gbogbo àwọn ọjà. Kí ni àwọn price rí nípa àwọn iṣu tuntun àti iṣu ẹ̀gbẹ́ láàárọ̀ yìí?
1: Akójúmọ́ olótú, a ti dé ọjà káàkiri ní òwúrọ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun tí ń ṣe ìlú Òṣogbo. Adé ọjà Sásá, adé ọjà Olúọdẹ, adé Gbọ̀nà, adé Sabo, bẹ́ẹ̀ la sì dá ayé tòrò, adá ọjà Akíndẹ́kọ̀. Àwọn iṣu tuntun láàárọ̀ yìí, èyí tó wúra, tó ṣe tò lé àná dáadáa.
0: Tó ṣe kó lọ lé àná.
1: Tó ṣe kó lọ lé àná, tí wọ́n níyàn kó nǹkan wá.
0: Ẹ ti sọ, bọ̀dá ẹ ti sọ̀rọ̀ òbí jìnà.
1: 25,000 naira náà pé ilé márùn-ún.
0: Ilé.
1: Ilé rẹ̀ mẹ́ta 18,000 naira náà pé.
0: Kò yé mi báyìí o.
1: Ilé tó máa ń lé ni.
0: Ẹyọ márùn-ún ni wọ́n lé.
1: Bẹ́ẹ̀ni ni ìkó kan.
0: Ìkó kan, ṣé ìkó kan yẹn lẹ wá ń sọ yìí?
1: Ìkó kan là ń sọ báyìí.
0: 25,000
1: naira.
0: Tó jẹ́ iṣu tuntun.
1: Tó jẹ́ iṣu tuntun tó ṣe mú lọ lé àná. Àwọn èèyàn tó bá pọwọ́ tẹ̀lé téèyàn lè kó délé tí wọ́n nìyẹn rí nǹkan mú bọ̀. Àwọn tó jẹ́ ilé kan níbi ibẹ̀ tí ń ṣe ẹyọ márùn-ún wọ́n ń gba 16,000-15,000 naira ni. Àwọn àbọ̀ ilé tí ń ṣe ẹlẹ́yọ mẹ́ta wọ́n ń gba 8,095. Wọ́n gbà lówùúrọ̀ yẹn. Àmọ́ àwọn iṣu tuntun, àwọn iṣu ẹgbẹ́. Àdáyé kólóbókólóbó báyìí náà rí. Èyí tó jẹ́ ilé kan rẹ̀ wọ́n gba 23,000 naira.
0: Kólóbókólóbó sì ni.
1: Orí tínítíní báyìí náà jẹ́ tó ti gbẹ tán ìlàjì wọn gẹ́tí fẹ́ bàjẹ́. Wọ́n gba 23,000 naira.
0: Àwọn alẹ́ rí bí ìkó kan tó jẹ́ ilé márùn-ún bí oní 5,000 lọ́dọ̀ yín.
1: Bó jẹ́ kó ìkókóró gan ti ń pè tó máa ń gbìn padà kò sí nínú àwọn ẹgbẹ́ iṣu.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ìkókóró tí wọ́n kàn án kú lẹ́lẹ̀ tí yóò ṣe tipotipo.
0: Tẹ́ ẹ bá wá wò ó, kí ló jẹ́ kí iṣu wọn báyìí nípínlẹ̀ Ọ̀sun? Ṣé ká sọ wípé àwọn àgbẹ̀ tí wọ́n ń gbé iṣu wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun ni?
1: Ètò ìpínlẹ̀ náà pariwo náà ni pé àwọn báwọn ṣe lè sọ̀gbìn tẹ́lẹ̀ àwọn ò lè ṣe wọ́n báyìí nítorí àwọn màálùú. Ìbò táwọn ti fi ń dáko gbogbo ẹ̀ ni àwọn ọmọ onílẹ̀ ti tà wọ́n ti sọ gbogbo ẹ̀dùgbòrò. Ẹ̀rú náà sì ti ń bá wọn náà àti lọ sọ́wọ́ wájú láti lọ dáko torí màálùú ni yóò jẹ́ làjẹ́ tí ò bá ti ṣe àmójútó.
0: Ní
1: ti ògùn wọn pẹ̀kẹ́ lówùrọ̀ ẹnu.
0: Ẹ ṣeun púpọ̀, ojú òní tì yín.
1: Àmì bàbá.
0: Ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ.
1: Àmì o.
0: A máa rí yẹn bá pẹ̀lú ògùn Ọlọ́run. Ó dìgbà kan náà.
1: Àmì o.
0: Ó dìgbà kan náà.

0: búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹwàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 0704025514
1: fún gbogbo ìgbà 24/7 láì máa bá òun òṣìṣẹ́ wọn ní sẹpẹ́
2: blue sky
0: ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run a ti wà ní ìpínlẹ̀ Èkìtì báyìí lọ́dọ̀ arákùnrin wa Sambaki Abdulwakil Abidemi ẹ mọ̀ káàárọ̀ yìí ìyà bá ṣe ń láǹfààní láti bá wọn sọ̀rọ̀ òun náà ni kinní yẹn rí bété a máa wò bóyá a tún lè connect ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì mo ń bọ̀ ná mo ń padà bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a fẹ́ lọ ìpínlẹ̀ Èkìtì ká tó wá ìpínlẹ̀ Ondo.

0: Network ni e seun pupo. Hello.
1: Hello sir, mo gbo yin.
0: E seun pupo. E tin be ni ori radio e tin ba awon orilede Nigeria soro.
1: E ku se takun takun lotu o.
0: E seun ojo ni tin.
1: Aja ma bugbaje.
0: Ami, ami, ami, ami.
1: Nipa ase ti e gbe fun mi.
0: Mm.
1: Isu tun lo fe komo kiti ba ti awon di gege be mo pa awon ara ikiti fe ran yen.
0: Hmm. Won si ma gbe su daada.
1: Won ti n bi su. Awon gbira be na oni kaluku ti kosu won jade. Isu to ba to bi daada.
0: Nta wi ni pe isu ti po loja repete nipinle Ekiti lowo yi.
1: Isu ti po o ti po loja Ekiti lowo lowo bayi.
0: Oh ya, e ja mo bi se n lo nipinle Ekiti.
1: Isu to ba bi to te ku mo le ana. Bi te ba le 10,000, 12,000 ile marun. Lori ko nbe.
0: Eyo marun to je ile kan to tobi daada bi 12,000 ni.
1: Bẹẹni, marun marun la ma n le su ni.
0: Hmm.
1: Bẹ́ẹ̀ sì ni èèyàn lè lóhùn díwọ̀n èyí tó bá tún tóbi tẹ̀lé 1,000 wà. Èyí tó bá tún tóbi tẹ̀lé 5,000 tó bá wá kéré bí fámílì mẹ́ta tó lè jẹ́ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni 4,000. Ìgbà míì 3,000.
0: Rí bí oní kò tí ẹ̀ tí ìwọ́nú ọjà kẹ́ rí bí oní 23,000, 25,000.
1: Nílé kan. Kò tí reduce báyẹn Ekiti, kò tó báyẹn Ekiti.
0: Kò tó bẹ́yẹn Ekiti. Ẹ̀ṣẹ̀ púpọ̀, hello.
1: Ẹ̀ṣẹ̀ sà.
0: Ẹ̀ṣẹ̀ ojú ò ní tì yín.
1: A
0: máa rí yín bá pẹ̀lú ògùn ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn aṣojú wa ní ìpínlẹ̀ Ọ̀sun àti ìpínlẹ̀ Ekiti, Ọ̀gbẹ́ni Mudashiru Yakub àti Ọ̀gbẹ́ni Sambakiyo Abdulwakil Abidemi. Tí wọ́n ṣojú fún tí wọ́n gbẹnu sọ fún wa ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí. Bákan náà òun náà ni a wà wá sí ìpínlẹ̀ Ondo ní ìlú Àkúrẹ́. A wò bí isu bó ṣe rí, isu gbígbẹ ni àti isu tuntun tó ṣẹ̀ wọlé dé. Hello, ẹ mọ̀ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ olóṣù.
0: Inú mi dùn pé Ọ̀gbẹ́ni Ibrahim Isiaq, ẹ̀sìn lókù ni mò ń bá sọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ ni olóṣù.
0: Ojú ò ní tì yín.
2: Ami.
0: Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ.
2: Ami bá mi olóṣù.
0: Ẹ dákun, gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín, ń bo lẹ yanjú ẹ̀sìn nípa ọ̀rọ̀ isu tuntun.
2: Ẹ ṣe olóṣù gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ gbéràn wa, a ti rìn káàkiri ìlú Àkúrẹ́ ní àárọ̀ yìí. Láti lè mọ price wọn ta àwọn iṣu wọn yẹn. So ṣe mọ̀ iṣu nísọ̀rí ni ó tóbi jura lọ, ó gùn jura lọ. Ṣùgbọ́n ní ọwọ́ bí wọ́n ṣe le sí níṣu tuntun. A rí eléyìí tó ṣìpù jù náà lọ́wọ́ lọ́wọ́ báyìí ni ó ní 5,000 ní gbogbo bá ṣe rìn tó, àárí ó ní 5,000. Pé bó tiẹ̀ kéré, àárí ó ní 5,000. Bóyá ibi ta tẹ̀ wá rìn dé ẹnu ibi ta rìn dé náà ló dẹ̀ fa o, bóyá ta bá rìn jù bẹ́ẹ̀ lọ.
0: Bóyá tó rí o, ṣùgbọ́n gbogbo bí ọjà tẹ ti dé láàárọ̀ yìí, àwọn ọjà wo lẹ dé?
2: A dé ọjà Ọ̀dọ̀pẹ̀tù. A dé ọjà Ìsìkàn. A dé ọjà Ìloro. A lè lọ sí ọjà Adéjì.
0: Adìẹ náà gbìyànjú nù ká tàn kan, ẹ̀yí náà gbìyànjú. Ọ̀ya bí lẹ́yìn òní 7,000. Hello. Kíni nǹka ọ̀nka táìmù báyìí yóò sì láǹfààní láti gbọ́ aṣojú mi mọ́ kó lè fún mi ní làbárì bó ṣe jẹ́ gangan. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí ná kí gbogbo ẹ̀ kó lè dùn yín gbà, á padà bá wọn sọ̀rọ̀.

0: Ọmọ nuabi bread o ti gbọ̀nà tún jáde o. Adùnlé ń pele kesi ṣáni. Pákéjì tó fanimọ́ra lọ́ra tá a fi bò ó. Tẹ́sítì adùnyùngbàjùngbà tó pàtàyà. Ó ń pele kesi ni. Torí àwọn èròjà aṣaralóore táwọn professional bakers ọmọ nuabi ṣẹ̀ṣẹ̀ gbárí sáṣẹ̀. Táwọn elétò ìlera tún fọwọ́ sí pé ó dáa fún àgọ́ ara ló fà á. Ọmọ nuabi bread yóò dẹ́múdẹ́mú kẹ́ni tí ó jẹ́ ó lè yó ni. Èwo ni ká tẹ búrẹ́dì lọ́wọ́ kó ṣe páfe? Kó mọ̀ lè ru gamọ́.
1: Ẹṣeun púpọ̀ a ní rí jù báyìí lọ lórí ètò olójú ọjà fún tòní. Mo mọ̀ pé gbogbo wa ti gbọ́ àbálọ àbábọ̀. Tí a bá wò ó, a rí pé ìpínlẹ̀ Èkìtì òun náà ni iṣu ti wálẹ̀ jù lọ. Pẹ̀lú ìwádìí ti wá ní o, ìwádìí ẹlòmíì tó lè sọ nǹkan mi. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀sun, iṣu ó gbowó lérí díẹ̀ ju àwọn ìpínlẹ̀ tó kù lọ. Ó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ náà díẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkìtì, ó dàbí ẹni pé nǹkan rọ̀sọ̀mù díẹ̀ nípa ọ̀rọ̀ iṣu. Ojú òní tìyìn ẹni rí ń gbé sọnù bí òṣèbí ọmọ. Ní ijọ́ mẹ́jọ náà ni aláǹfààní látún ti pàdé. Orúkọ tèmi kò padà Aremu Musa Adébíyí, pírẹsẹ́ńtà tó bẹ kẹ́sìkẹ́bẹ́jẹ́ ló ń kí yín pé ó di níjọ́ mẹ́jọ. Ó dàbọ̀.

0: Ọba Eti.
1: Ọba Eti.
0: Ọba tó ń jọ ọba tó bá ń tóbi. Ọba tó ń jọ ọba tó bá ń tóbi.
2: Ọdún mọ̀dé tí jọ o kètíkétí ọmọ ọba ó lé lóko àti ló dálẹ̀ tẹbí tẹ̀rá tọ̀rẹ́ atólójò mi ó dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adú adéfolúkẹ́ agúnbẹ́ adépàgbọ́n tọdún ni èyí ni ilé jọ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ni 28th of July 2026 kàti arìnrìnmọ́jú péré káàkiri àpapàrà rodé ní kètíkété ọ̀sán ìjọ ọ̀hún mo yín o mọ́ bọ́ o oyin mo toro mọ́ oyè oyin mo toro mọ́ oyè orin ilà àgbà kí a mú kọ̀ọ̀ṣàkà sóde ìkété òlú kà á mújósí àtọ́bá àtijọyè kà á mọ́sẹ̀ rajó pẹ̀lú ojú àjòmọ́jú lulọ̀ ọba olé lakurẹ north àmọ́ra amọ́dún ó di o àmì balẹ̀ club usa lọ́fọ̀ kí mi ṣọ̀kan yìí.
3: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
5: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o tí ì rẹ̀wọ̀n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: live it, my fucker.
1: Eddie ABA. Eddie
2: 9 Adaba.
3: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
5: Agbórí ìṣelóṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619 0706464619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se babo oke ogun ni number

0: O dupe lọdọ Ọlọrun ma bọ wa nile ise baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Ọ̀rẹ́, a ò máa ti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà, ìrorun sùn dédé. Wò ó, ọ̀rẹ́, mo ti gbìyànjú
1: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
3: Big bag. Gaining velocity on Adaba FM.
4: On your track, set.
5: Wọ́n sáré ìje yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọn sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
6: Music can be pure magic when you least expect. Turn sunsets into symphonies, weave stories into pictures, add rhythm to a lifetime, bring you old memories or help you make new ones.

aṣiwaju bọla tinubu to kan sara si pẹlu gbogbo awọn igbese itẹsiwaju to n gbe labẹ ilana erongba ireti ọtun ìrìnlú dùn ọba agenda n tan mọlẹ sí gbogbo kọrọkọndun orilẹede yìí itẹsiwaju n wọlé o afọlọtẹ ènìyàn ni ọpẹ bá bù wà láyé ẹ káàbọ sórí ètò ìríjú mi ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde àwọn ìgbésẹ tí ìṣèjọba alẹ yìí ń gbé káyé ó lè gbé gẹgẹ bára tuntun nílé àtàlejò lára là ń mọ pé yamọ ẹ lábala lábala ètò ìríjú mi gorí ìkànnì àdàbà ṣe bẹẹ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ ajé àtọkọ owó ìpèsè oúnjẹ ètò ẹkọ àtàwọn àdéhùn àjọṣepọ míì tó mórílẹèdè yìí létéńté ìpàdé ti wádìí gbogbo ọjọ ajé monde bẹrẹ látago méjì sáago mẹta ọsán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra àwọn wò ká jọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó rí sọ̀rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: Adio.
1: Eyin wa ni gbogbo bi te ba ti lanfani lati ma gbole se radio Adabaite 0.9 FM o ke wa bi pe kaabo si akotun eto iriju mi ni ikanni yi Adaba 88.9 FM bi eyin na ti mo bi pe lori eto yi awon kokokoko oro ile ti o je pe o nsele ni agbon selu ni isejoba Bola Ahmed Tinubu oni awon ohun ti a n sagbeyewo e ni ori eto iriju mi a fun ti eni awuyewuye to se n ja ranran lori awon to je omo ye egbe oselu APC fun eto idibo odun 2027 yala ni ilegbimo asofin agba ni ilegbimo asoju sofin ni ko ti itan nile latari eleyi oni eni to je commissioner teleri ni ipinle Ondo yen Razakobe ati o so pe pelu bi kan se lo yo o sese ki ati egbe oselu APC o ati Bola Ahmed Tinubu ki won fidi remi ni ipinle Ondo ni eto dibo odun 2027 oro yi ni kete to ti jade lo je pe o ti tun ti bere si ni ja ranran to je pe orisirisi ni awon eyan so anipa eleyi sugbon nje be ni o se ri abi kini ona abayo kini nkan ti egbe oselu APC ti won le tun se lati yanju oro yi oni koko oro ele ti a ma ma se agbeyewo e ni ori eto iriju mi fun ti ose ati papa julo ni isejoba Bola Ahmed Tinubu kini di to fi je pe o se o ye ki awon morilede Nigeria kon gbaruku ti isejoba yi ki o le tubo ma se daada si gbogbo eleyi oni ti a fe yire ewo ni ori eto fun ti ose communication experts ati agbenuso fun egbe GMT grassroots mobilization for Tinubu awon na ni alejo wa fun ti ose ti ajoma foro jomi toro yen ogbeni ojo oye wa mide lose to koja oni eni to je commissioner teleri ni ipinle Ondo iyen engineer Razakobe ati o so awon oro kan wi pe o sese ki are Bola Tinubu ati egbe oselu APC ki won kuna kan fidi remi ninu eto idibo odun 2027 ni ipinle Ondo iyen ti ajo egbe amuse ti egbe amuse ya egbe oselu APC iyen National Working Committee ti won ba se ohun to to nipa awon to je oludije si ilegbimo asofin agba ati ilegbimo asoju sofin ni to ma soju ipinle Ondo nje oju wo le fi wo se gba se be lo se ri pelu nkan ti engineer Razakobe ti o so
2: mi o gba o ke se be lo ri de ri pe len gba ti engineer Razakobe ti o soro to awon agbagba inu egbe APC ni ipinle Ondo won ti jade ton ti soro then awon egbe kankan na bi ton pe ni bi support groups won ti jade awon na de ti soro ninu awon agbagba egbe APC londo se ti won soro ni Sifolusola Oke gbogbo wa na la mo bi Sifolusola Oke ti je ni ipinle Ondo awon jade won soro yi pe nkan ti Razakobe so pe titi e lo so apo ara e lo so si o si nkan to so to le ni nkan se pelu chances president Bola Tinubu ni Ondo state ti e lo so inu le ma bi then eni ti inu ba bi le so nkan to wu ni Ondo state ti a wa yi o si ominiko o le ni ati pada president Bola Tinubu ni odun to nbo awon a ma dibo fun dada ni Ondo state awon yato si yen awon party wa gan ni Ondo state APC ni Ondo state awon na ti jade si a ma no APC ti jade won ti ni pe nkan ti Razakobe so titi e lo so pe awon won o fara mo nkan to so ni ide yi emi o ri nkan to so o so inu ibinu lo ti so o kò ní ṣe pẹ̀lú bí àrẹwà ó ṣe máa wọlé ní ọdún tó ń bọ̀ ní bíbá yìí.
1: Ṣùgbọ́n irú fún àpẹẹrẹ báyìí àwọn olùdíje àwọn tí wọ́n jáde díje nínú ètò ìdìbò abẹ́nú yẹn ṣùgbọ́n tínú ń bí bí àwọn tínú ń bí tàbí àwọn tó fìdí rẹmi lẹ́yìn ọ̀rẹ́yìn tí ẹ wo pé tí gbogbo wọn bá tán bá kóra wọn pọ̀ ipò ṣe bí ó ṣe ṣe kan influence bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe lè bí ẹgbẹ́ òṣèlú APC ṣe lè fìdí rẹmi àbí kán ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú APC ìyẹn tí ìgbìyànjú láti pẹ̀tù sí àwọ̀ yẹn reconciliation tí ò bá kẹsẹ̀ járí dáadáa.
2: Èmi nígbàgbọ́ pé a kẹsẹ̀ járí láti àti pẹ̀tù sí àwọ̀ tó ń ṣẹlẹ̀ a kẹsẹ̀ járí kì í ṣe àkọ́kọ́ tí ó ẹ̀ máa ṣẹlẹ̀ lílé ó ṣẹlẹ̀ nígbà tí 2024 nígbà tí gómìnà Ayédà ti wà àwọn kan wà tó ń bínú wọn láwọn tó lọ ilé ẹjọ wọn pè wọn wọn dẹ kúrò nílé ẹjọ gbogbo wa dẹ parapọ̀ a dẹ ṣiṣẹ́ fún gómìnà lọ́kẹ́ Ayédàtiwa nígbà yẹn for the first lákòókò ní ìpínlẹ̀ Ondo ni gómìnà kan máa wà tó máa dùn ló máa kí ló ń pè tó máa win ní gbogbo local government tó wà ní ìjọba ìbílẹ̀ tó wà ní Ondo state lọ́kẹ́ Ayédàtiwa gómìnà wa ló máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kíwò ẹ̀ máa ṣẹlẹ̀ nígbà tiẹ̀ ẹ̀ṣẹ̀ rí pé gbogbo àǹgbà yẹn àtàwa tá à ń bínú torí ti foríṣọlá òkè ni àwa ń ṣiṣẹ́ fúngbà yẹn inú wa ò dẹ̀ dùn sí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tó dẹ̀ yá tí àwọn ẹgbẹ́ wa tó ń pè já kúrò lórí nǹkan tó ṣẹlẹ̀ o gbogbo wa dẹ̀ ṣiṣẹ́ ìjọ ìgbà ìbílẹ̀ 18 tó wà ní Ondo state pátápátá ni gómìnà Ayédàtiwa tó ti jáwé olúborí àbí kí ló ń pè nígbà yẹn àwa ní ìrètí pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ nílé irú ẹ̀ máa ṣẹlẹ̀ a ní ìrètí àwọn tó bá ń bínú tó bá yá wọn á pẹ̀tù sínú wọn irú ẹ̀ máa ṣẹlẹ̀.
1: Kódà ẹ wo nítorí láàárọ̀ yìí sìn ni a rí lórí ẹ̀rọ ayélujára àti kákàkiri pé lánàá o ní gómìnà àti olùdíje ní ẹgbẹ́ òṣèlú míì pé wọ́n jọ ya fọ́tò papọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí pé kí ó ṣeé ṣe kí gómìnà Ayédàtiwa kó gbẹ̀yìn bẹbọ jẹ́ kí ó lọ gbẹ̀yìn ṣiṣẹ́ fún àwọn ẹgbẹ́ òṣèlú míì láti tako ẹgbẹ́ òṣèlú APC nítorí púpọ̀ lára àwọn alátìlẹyìn àwọn tó ń tẹ̀lé tó fẹ́ kí wọ́n wà nílẹ̀gbìmọ̀ ní Àbújá tí wọ́n fìdí rẹmi tí wọ́n kẹsẹ̀ járí pé ó ṣeéṣe kí irú eléyìí kí ó ṣẹlẹ̀ ojú wo lẹ fi wo eléyìí ǹjẹ́ gómìnà Lọ́kẹ́ Ayédàtiwa ǹjẹ́ ó lè da irú ẹ̀ láṣà pé kó ṣiṣẹ́ lòdì sí ẹgbẹ́ òṣèlú APC láti ṣe àtìlẹyìn fún àwọn olùdíje láwọn ẹgbẹ́ òṣèlú mi.
2: Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé bí àwọn èèyàn wa bó ṣe ń sọ̀rọ̀ nípa nǹkan kíṣọ̀ yẹn àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ó fi hàn yí pé irú òṣèlú tá à ń ṣe ní orílẹ̀-èdè wa òṣèlú bó ò bá ọpá bó ò bá òbú ní ẹsẹ̀ àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn irú òṣèlú tá à ń ṣe nìyẹn.

0: Nàìjíríà àbí kò fẹ́ bẹ́ẹ̀ irú òṣèlú bẹ́ẹ̀ ò dáa mi ò fẹ́ra mọ́ irú òṣèlú bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan táwọn náà tó ń sọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ ni pé látìgbà tí àgbààgbà ẹgbẹ́ APC tó ti jáde pẹ̀lú àwọn olùdíje wa tó ti sọ fún wa pé àwọn báyìí ni olùdíje, àwọn kan wà tó yẹ pé tó ń sọ̀rọ̀ tó ń dẹ̀ sún mọ́ gómìnà wa Ayédàtiwa tó ń sọ̀rọ̀ pé tẹ bá wo social media gbogbo nǹkan tí bá báwọn èèyàn supporters gómìnà wọ́n ṣe ń sọ̀rọ̀ tó ní pé wọn ò fara mọ́ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ní dìbò fún àwọn èèyàn wa. Àtiwé náà tí èyí tí Ratak Obe tó sọ náà wo wá ládẹ mọ́ bí Ratak Obe bó ṣe jẹ́ sí gómìnà Ayédàtiwa àtàwọn tó dà sún mọ́ gómìnà wa, gbogbo nǹkan tó ń sọ ló ń jẹ́ káwọn èèyàn tó máa fura àbí kò yẹ bẹ́ẹ̀ pé bá a ṣe rí gómìnà pẹ̀lú ẹni tó fẹ́ díje ní ẹgbẹ́ alátakò yìí tí kì í ṣe pé wọ́n ti ń fẹ́ bẹ̀yìn bá ẹbọjẹ́ ní ilé àbí kò yẹ bẹ́ẹ̀. Ó lè jẹ́ nǹkan tí àwọn èèyàn wa tó ń rí tó fi ń sọ nǹkan tó ń sọ nìyẹn, àwa náà a lè bú àwọn náà tó ń sọ̀rọ̀ bẹ́yẹn àbí kò yẹ bẹ́ẹ̀. Ọ̀tẹ̀ èmi ò rí gómìnà wa gómìnà Ayédàtiwa pé kan ṣiṣẹ́ tako president orílẹ̀-èdè wa èmi ò rí bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n ó ṣe wá nira, ṣé kí n sọ kí n ṣàgbékalẹ̀ pé ó ṣe wá nira ni fún gómìnà Ayédàtiwa láti lè àwọn olóyìnbó ń pè kíníkan ní control, láti lè control àwọn alátìlẹyìn ẹ àti àwọn tó súnmọ, nítorí ọ̀tọ̀ nìkan tí wọ́n ń sọ lójú gbangba láàárọ̀ tó bá ti ń ṣetán tó bá tún bọ́ sórí Facebook ọ̀tọ̀ tún nìkan náà tí wọ́n tún máa kọ́ tí wọ́n máa sọ. Now ó ṣe wá nira fún gómìnà láti control wọn pé nǹkan báyìí òun ò fẹ́ nǹkan báyìí òun ò fẹ́.
0: Mi ò fẹ́ sọ̀rọ̀ tó máa dàbí pé ó tàbùkù gómìnà wa. Àwọn gómìnà àwọn fúnra wọn wọ́n lè dáhùn ìbéèrè yẹn bọ̀tí nǹkan náà tá à ń rí ni pé ó dàbẹ ni pé wọn lè bá àwọn èèyàn wọn àwọn tó ń sọpọ́tà tí wọ́n já wọn lè bá wọn sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn àbí kò yí bẹ́ẹ̀ bí àwọn èèyàn ṣe máa rí sí nìyẹn àbí kò yí bẹ́ẹ̀
1: pé
0: tó bá jẹ́ mi ni o tó bá jẹ́ mi ni gómìnà máa pe àwọn èèyàn ni pé ẹ wá o ẹ ṣọ́ra o. Nǹkan táwọn èèyàn mọ̀ ni pé tí o bá tán bá ti mọ̀ ẹ́ pẹ̀lú gómìnà ọ́ mọ̀ ẹ́ pẹ̀lú olórí kan nǹkan tó bá ti sọ olórí yẹn náà ni pé ó sọ àbí kò yẹ bẹ́ẹ̀. Olórí àbílẹ́nu gbà tí àwọn tó ń bá gómìnà wa tó ń bá wọn ṣiṣẹ́ papọ̀ tá lọ sórí social media tá máa kọ oríṣiríṣi nǹkan tó mọ̀ ni pé níwọ̀n ìgbà tó bá ti ń bá gómìnà ṣiṣẹ́ papọ̀ nǹkan tó bá ti sọ àwọn ló sọ nìyẹn báwọn èèyàn ṣe máa rí nìyẹn. Wọ́n á nígbàgbọ́ pé kì í ṣe ìwọ ló sọ̀rọ̀ síta pé nǹkan tó sọ sínú ẹ̀ ló sọ síta. Òun ló fi jẹ́ kí gómìnà wa kó wò ó dáadáa tó ń tètè bá àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lọ́ lè bá wọn sọ̀rọ̀ àbí kò yí bẹ́ẹ̀. Gbogbo nǹkan wọ̀nyẹn náà ló jẹ́ kó worú àwòrán tó ń rí tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí. Lóòótọ́ nínú òṣèlú wọn lè lú àwòrán bẹ́ẹ̀ kó má ronú lọ ibi tó ń ronú lọ yẹn. Bọ̀tí èmi ní ti tèmi ni mò ń sọ pé kò òṣèlú tá à ń ṣe ó fi hàn irú òṣèlú tá à ń ṣe bí báyìí pé tó bá ti irú ọmọ ìyá ẹ gan tó bá ti wà ń bá tì mí má bàṣeré nígbà tí ìbò bá ti ń bọ̀ èmi làwọn èèyàn máa sọ ìdí ń dẹ̀ ń ṣe òṣèlú tó dáa.
1: Ó dà ǹjẹ́ ẹja wo ẹgbẹ́ òṣèlú alátakò ADC NDC pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo ǹjẹ́ wo pé pẹ̀lú gbogbo gbọ́nmisí omi ètò èdè àìyedè tó ṣì ń ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC yìí pé ó ṣeé ṣe ǹjẹ́ ẹ̀ wò pé ó ṣeé ṣe kí àwọn ẹgbẹ́ alátakò kí wọ́n kó jẹ́ pé àwọn ló máa padà wá kéré gbogbo wàhálà ilé tí ó ń ṣẹlẹ̀.

0: nínú ẹgbẹ́ òṣèlú àìgbọ́ra ẹni yẹ́ tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC.
1: Kò sébè tí wọ́n fẹ́ kó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan wá omi ìtùnú wá bù sọ́kàn àwọn èèyàn wa. Ẹ jẹ́ ká gbàgbé ìyẹn, kò sí àǹfààní tó fẹ́ jẹ nínú èdè àìyédè tó lè wáyé ní ẹgbẹ́ APC. APC wọ́n takùn mọ́lẹ̀ gidi ní Ondo State yìí, àbí kò rí bẹ́ẹ̀, àìmọye àwọn ẹgbẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ tó wà nínú APC tó ń ṣiṣẹ́, oníkálukú ń ṣiṣẹ́ ni, kò sí bì kan Ondo State, kò sí local government kan, kò sí community kan Ondo State, kò sí ìlú kan Ondo State tán ti ń ṣiṣẹ́ APC, àbí kò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló wà tó dẹ̀ ń ṣiṣẹ́ APC, yàtọ̀ sí APC gangan fúnra wọn, àbí kò rí bẹ́ẹ̀, àwọn ẹgbẹ́ lóríṣiríṣi. Mi ò nígbàgbọ́ pé wọ́n lè rá àǹfààní kankan jẹ, kò síbi tán ti fẹ́ rá àǹfààní jẹ.
0: Ẹ jẹ́ ká wá wo ẹgbẹ́ òṣèlú APC, ìgbìyànjú tí ń lọ gẹ́gẹ́ bí tá à ń rí kà láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ àlàáfíà. Oríṣiríṣi reconciliation committee òun ni a gbọ́ pé wọ́n ti gbé kalẹ̀. Now, kí ni pàtàkì ìrẹ́pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láàrin gbogbo ẹmọ ẹgbẹ́, láàrin gómìnà ni o, láàrin àwọn tó jẹ́ appointees tó jẹ́ olùbáṣiṣẹ́ gómìnà ni o, àtàwọn tó jẹ́ appointees lábújá ìyẹn minister essays oríṣiríṣi, ni kí ni pàtàkì ìrẹ́pọ̀ ní láàrin gbogbo wọn ṣáájú ètò ìdìbò ọdún 2027?
1: Ìrẹ́pọ̀ ṣe pàtàkì. Nígbà tá a dìbò ní ọdún 2024 tá a dìbò gómìnà, ìrẹ́pọ̀ la fi ní nǹkan dání. Ìrẹ́pọ̀ la fi ní nǹkan ta rí ta jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ Ondo. Tí ò bá sí tìyẹn, a lè ibà ṣiṣẹ́ ńgbà yẹn a lè rí ṣe. Tó ó ṣe pàtàkì àbí kò yẹ bẹ́ẹ̀, èmi dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run fètò sínú àwọn tó ń bínú. Gómìnà wa náà ó wà lọ́wọ́ wọn, kò sẹ́ni tó ní pé gómìnà wa ò kì í ṣe olórí ẹgbẹ́ wa, àwọn olórí ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ Ondo. Nǹkan tó pọ̀ wà ń bẹ̀ ni pé kán kó àwọn èèyàn wọn, kán kó mọ́ra, gbogbo wa èèyàn wọn ni wá, gbogbo wa abẹ́ wọn la wà, àbí kò yẹ bẹ́ẹ̀, àti mínísítà o, àti gbogbo mínísítà o, àti gbogbo ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ondo abẹ́ wọn la wà. Gẹ́gẹ́ bí gómìnà wa tẹ́lẹ̀ Dr. Olúṣẹ́gun Yínkò mọ́ ṣe sọ fún wọn, tán fún wọn nímọ̀ràn yìí pé ẹ̀yin lolórí wa, ẹ̀yin ni bàbá wa mọ́ra, àbí kò yẹ bẹ́ẹ̀. Tó ìyẹn náà ṣe pàtàkì fún wọn, àbí kò yẹ bẹ́ẹ̀. Wọ́n máa rò pé àwọn kan ní tiwọn nínú ẹgbẹ́ yìí, pé àwọn kò kì í ṣe tiwọn. Tiwọn náà ni ẹmọ ẹgbẹ́ ni gbogbo wa. Wọ́n kà wá sí ọmọ ẹgbẹ́ tó ń ṣe olórí fún, àbí kò yẹ bẹ́ẹ̀, ìyẹn ṣe pàtàkì náà.
0: Ní ọdún 2023, Ààrẹ Bọ́lá Tinubu ó jáwé olúborí ní ṣe dáadáa ní ìpínlẹ̀ Ondo, náà jáwé olúborí ní ọdún 2023 kó tó di pé wọ́n padà bọ́ sí ipò ààrẹ. Ṣùgbọ́n ní ọdún 2027 eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí, ǹjẹ́ nígbàgbọ́ pé Ààrẹ Bọ́lá Tinubu ó tún máa irú àṣeyọrí tó ṣe ní ọdún 2023 ipe a ṣe ní ìpínlẹ̀ Ondo, àti pé kí làwọn nǹkan tí ẹ rí bíi factors tẹ wò pé ó máa lọ́wọ́ sí jíjáwé olúborí àbí chances tí Ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ní ìpínlẹ̀ Ondo lọ́dún 2027?
1: Ìgbàgbọ́ mi ni pé nǹkan tán rí ní ọdún tó ń bọ̀ á pọ̀ ju eléyìí tán rí ní 2023. Iṣẹ́ yẹn a ti ń ṣiṣẹ́ yẹn, a dẹ̀ ti ń lérí pé mílíọ̀nù ìbò kan la fẹ́ fún President Tinubu. lagbara Olorun de ma se se fun wa
0: so ma se se
1: o ma se se kin se nkan ta le se ti ba n se se abi ko yin be groups wa lori ti risi egbe wa na de n sise a ma teta ma ta ma fun won je ri gege be je so awon kokon ti gomina se pataki fun ipinle Ondo to ma je ki awon eyan wa adibo wa fun won dada ikini ka ko bere nipa ti appointment akoko lele to je pe ti omo wa meta to ma je minister ton di ipo gidi mu kin se po kekere na di mu Ondo se ti ni minister for interior ti wa Ondo se ti ni minister for finance e wo minister for finance ti wa Ondo se ti ni minister for youth kin se minister kon bi dakiji minister gidi abi ko yin beyan a le wo gbogbo kinu won yen ka ma dibo fun president Tinubu deni keji e lo wo awon ise ogu ona to nse lowo lowo na e mo pe won gbe won dualization ni beji abi ki no pe won gbe baba yi lati Ibadan e mo ko dele sa tele won gbe bo ni Ondo state go a tu ko je Ondo state won gbe lo edu be abi ko yin me ti a ba dibo fun are Bola Tinubu iṣẹ́ yẹn o ma dúró bẹ́yẹn dẹ́ni ewo ilé tó tún gbébọ̀ láti ọ̀rẹ́ tó ń gbébọ̀ wá tó ń dò gbébọ̀ láti wá sí Àkúrẹ́ ẹwò yẹn ẹwo ti Àkúrẹ́ àti lọ sí Adó Èkìtì ẹwò pé wọ́n ti pa rí ẹgbẹ́ kan abala kan ní iṣẹ́ yẹn ó ku abala kejì tá a bá dìbò fún president Tinubu gbogbo kinní wọ̀nyí ló ma tọ̀ pàtàkì ní ìpínlẹ̀ Ondo ni mo ń sọ àbí kò yí mẹ́rin ẹ tún wo ọ̀nà tó wá láti Èkó tó ń lọ sí ìlú Porta àbí kò yí mẹ́rin tọ́pì ní coastal road ó máa gba ìpínlẹ̀ wa kọjá gbogbo kinní wọ̀nyí láwo máa fún wa ní àǹfààní ẹ̀dùn mọ́ pé ibi tílẹ̀ bá ti ibi tọ́nà bá ti gbà àbí kò yí mẹ́rin àwọn ilẹ̀ tó wà ń bẹ̀ pàlù àwọn ilẹ̀ wọ̀nyẹn ó máa gbé sókè and ní gbogbo nǹkan tí ìjọba ṣe ọ̀nà ṣe pàtàkì ọ̀nà ni mo rí tó jẹ́ pé gbogbo èèyàn ló ń jàǹfààní bóun rin ọ̀nà ò fẹ́ mọ̀ bóyá ojú ọmọ ẹgbẹ́ ADC ojú ọmọ ẹgbẹ́ PWD ojú ọmọ ẹgbẹ́ IMF representative ní Nàìjíríà tó sọ pé reforms àtúnṣe tí President Tinubu tó ń ṣe lọ́wọ́ yìí tó bá lè máa ṣe lọ pé kìí ṣe ìgbéga kékeré ló máa bá orílẹ̀-èdè Nàìjíríà tó bá yá ó ń bẹ̀bẹ̀ pé kán túbọ̀ máa ṣe bọ́n ṣe ń ṣe lọ yìí àbí kò yẹn bẹ́ẹ̀ Nàìjíríà ti ń bọ̀ wá gbádùn ṣùgbọ́n ṣá a lè ní pé a fẹ́ jẹ kí náà pé omelette mi ò mọ nǹkan tó pè yóò ẹyin tán dún láì ní fọ́ ẹyin àáfọ́ ẹyin náà àbí kò yí ń bẹ́yàn ta bá fẹ́ kí Nàìjíríà dá àwọn policies kọ̀ọ̀kan wà ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tó máa gbé then ibi ta ti ń bọ̀ ó yẹ ká máa wò ó àbí kò yí ń bẹ́yàn ibo la ti ń bọ̀ à ń bọ̀ orílẹ̀-èdè ibi ta ti ń bọ̀ ni pé àwọn gómìnà kọ̀ọ̀kan wà ọ̀pọ̀lọpọ̀ gómìnà náà rówó government state government náà rówó òṣìṣẹ́ san gbà kan lórílẹ̀-èdè even federal government wọ́n máa ń yáwó sanwó òṣìṣẹ́ ni ìgbà kan nìyẹn o ìgbà kan ni owó òṣìṣẹ́ báyìí especially Ondo state báyìí ìgbà míì 25 ó pẹ́ jù 20 kó tó wọ 27 àbí kò yí mẹ́rin wọ́n ti sanwó ṣùgbọ́n owó wà ńlẹ̀ ni. abi ko ye nbe je bi ara tu se na ti won se niyan ti president Tinubu se e bo on le le tan je o wa bridge ze ta kure ti o ba ti o ruwo ti se so gomina to ruwo ti se so to le ma se wide bridge flyover o possible abi ko ye nbe so gbogbo kini won yen gbogbo atunse won yen ni je ko wo apo ijoba ati ijoba ibile ati ijoba ipinle o ati ijoba apapo gbogbo kini yan lo je pe owo kowo wole o yato si igba o yato si igba to je pe ati sanwo osise o lagbara te ni gomina to ro osise so abi president to ro osise so ton yawo sanwo osise se awon nouvelle son abi to yes, sir. Good. What do you tell me? I'm not my woke in one. No, Tom, things were to watch out. I want to do me also. I begin on pay. The tabby road on collar. I be going in bed. To buy ya a dear one. Got to my telephone again.
0: Oh, Eja, what is your job by? nigbati isejoba ti o gba ti won dori alefa ton bere awon igbese atunto ele ti won se lawon reforms won ari pe n gbogbo lopo igba ni ijoba awon ata awon soju ijoba so fun awon morile de nigeria pe tita iro la n kola looto pe leyin okunkun ipe imole si ma pada to now nje ni time ni asiko ti awai odbi odun meta odle wa si isejoba yi nje le so pe awon morile de nigeria ti bere si ni ri anfani ka ma ti so pe bere si ni nje anfani awon atunto ti isejoba bola me tinubu ti won se nje orile de nigeria ti bere si ni ri anfani awon atunto won
1: e bi ko ti mo so ni pe orile de nigeria a tin ri awon ijoba ton wo sise ton wo so wo osise tele won tin wo wo local government ijoba ibile won tin wo se nkan ijoba ipinle tin wo se nkan akon so ni ejiran fogun ri awon nkan ton se ebi federal government e wo ona ti federal government n se lowo ele to wo ondo se ti tan so ton se lowo ona bi merin no ma se to ma wo ondo se ti Don't she lower? I'm for duty. There need late last year. See, better doing. In come at him, Lolle. Two basiti, America, Israel, at Iran. Don't ya lower? If Bacoma, what he put back, you want to take put back, it'll be 7:30, 7:50. Don't in Wale. But if Batiga, he too bad, Louis put on the second. Don't that's okay. Awon je ma tin wa le ngba kan abi ko yin be to ba ti tele tun sele yi ni laarin America ati Iran to tun je ki owo epo to tun wa ti soke abi ko yin be nkan tun sele ni reform yen o atunse yen o sise atun wa ma ni suru ni abi ko yin be atun wa ma ni suru ni Nigeria ni a le ni pe ko royan lara o royan lara but atun wa ma ni suru abi ko yin be o apere ni mo so yin to ba ti ija yi o lo fi ni pe won pe kini kan ni globalization gbogbo agbaye dabi leto kan nkan to ba sele ni anywhere in the world o ma affect others nkan to sele ni yen abi ko yin be so atubo ma ni suru na ni emi mo pe looto ada
0: semo ni opo igba a ri pe ki se gbogbo eniyan nigba kan ni anfani ijoba that directly lati owo ijoba gan ni o le to owo won sugbon lara won ti won ton sumo awon to wa ni ijoba abi awon amugbalegbe lati leyin awon won le ma gbe igbese lati ma ran awon eniyan lowo lati ma je ki awon to nbo imbaye amu aye derun fa awon eyan ki o ma cascade titi dse kuku now kini akitiyan ti awon eyan ti won se papa julo ni ipinle onitori ati orisi support groups ti won den jade ton se papa we fun biro ege GMT ti eyin je asoju fun nisin ti awon na ti won se na iru awon wo ni eleyi ti akitiyan won lati ri pe igbaye gbadun ijoba ere ijoba warawa o de ese kuku lodo awon eniyan to ti e nilo e dada ti pe pelu gbogbo jijade egbe awon egbe bi ti GMT ati bebe lo eru feedbacks wo oni e nri esiwo le nri lati odo awon to n janfani gbogbo awon eran lowo ele ti awon egbe won ti won se fun awon ara ilu
1: sebi ọpẹ pataki la ma fun minister wa minister for interior honorable Olubimi Tuju Ojo amuye anfani ti awon eyan wa tin je pelu nkan ti awon support groups yen ton se ni pataki egbe GMT grassroots movement for Tinubu le ni bayi a wa ni akoko northwest ben abi ko yin ben gingi achi waju la gbe lo won se lowo lowo nbe bayi abi ko yin ben pe pe awon ti ilera won ti o to boya awon ti o ni hypertension awon to ni diabetes ori si ben awon to gundun gbogbo won gbogbo ipinle iko ijoba ibile Ondo la de ti la ti lo ati lo ti bi eni lo ma je bi 16 ta ma lo ku bi meji ta ma lo ben ta ma fi lo ti bi 18 patapata aduko yin ben ben no tin se lowo ele tan pe ni e lo sologa ton fa won ologa tan fun won lowo lati wi pe kon ma fi taja won kon fi kun owo ton fi ta aja won minister Olubimi Tuju Ojo no se yen e tun lo wo ile ton tun se true community connect ti arabirin ri ti o je ko aton se aimuye awon ilu ati agbegbe ti kini yen ti de awon mi wa to je pe omi na mi ton ti fun won lomi awon kan wa to je pe transformer won rowo gbe na le lori ton ti ba won se awon kan wa to je pe transforma non fe ton ti fun won ni transforma awon kon wa de pe

0: tó ó yẹ kọ́ ọmọ ẹgbẹ́ mọ bí irú ẹgbẹ́ tí táwọn wà kàn dẹ̀ máa fi hùwà.
1: Àwọn tí inú wa ń bí kọ́ àtàwọn tó ń kọ oríṣiríṣi sí orí Facebook àti gbogbo ẹ̀ àrọ́wàwo lẹ́ni fún àwọ̀ wọ̀nyẹn.
0: Lèdi ni pé kán ní sùúrù àbí kò rí bẹ́ẹ̀ jẹ́ mọ̀ pé tá a bá ní sùúrù ni reconciliation lè fi possible a lè máa bára wa jà a rò pé a lè reconcile àbí kò rí bẹ́ẹ̀ tó wà ní sùúrù ni but ìyẹn ò ní pé náà wọ́n máa dáhùn sí ọ̀rọ̀ ohun tó ṣe tó àbí kò rí bẹ́ẹ̀ kì í ṣe pé ká ní nǹkan náà tí ò dáa ká má lè sọ but kì í ṣe pé ká máa búra wa kì í ṣe pé ká máa parọ́ mọ́ra wa kì í ṣe pé ká máa sọ oríṣiríṣi nípa ara wa but tá a bá rí nǹkan tó kù díẹ̀ tá a bá dẹ̀ fọgbọ́n gbé sílẹ̀ pé nǹkan báyìí bí mo ṣe rí sílẹ̀ léyìí o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ àṣàtúnṣe mi ò pé ó nìkan tó burú nù yẹn àdúgbò yìí mẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè rí gómìnà ṣùgbọ́n ṣá lórí ibi tí gómìnà ti lè bá gómìnà sọ̀rọ̀ a lè bá gómìnà sọ̀rọ̀ a lè bá kọmíṣánná sọ̀rọ̀ a lè bá anybody tó bá wà nínú ẹgbẹ́ a lè bá lídà sọ̀rọ̀ pé nǹkan parí kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ àṣàtúnṣe kò sí nǹkan tó burú nù yẹn.
1: Ẹyin ẹyẹ wa a ní rí jù báyìí lọ ní orí ètò ìríjú mi fún ti ọ̀sẹ̀ yìí ọgbẹ́ni ọjọ́ yẹn máa wá mi dé àwọn ni àti jọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láti ẹ̀kan lórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo pàtàkì ìrẹ́pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti lórí ìṣèjọba Bola Ahmed Tinubu tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ogbólé òní àti ń ṣàyẹ̀wò ẹ̀ láti ń yiri ẹ̀wò láti àtẹ̀kan. Ọgbẹ́ni Oyewamire ẹ ṣe fún àkókò ilé tí ẹ fi kalẹ̀ fún wa láti bá a sọ̀rọ̀ lórí ètò ìrìjú mi fún ti ọ̀sẹ̀ yìí.
0: Ẹ ṣe gan.
1: Ẹyin wa títí dọjọ́ mẹ́jọ tí a túmọ̀ pàdé ni táwọn mú àkọ́tún ètò ń wá sí etí ìgbọ̀nyìn Ọlásùnkànmí Olújọba ò ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò náà.
2: Ẹ bá mi kí Tinubu.
3: Aṣíwájú Bọ́lá Tinubu tó kan sára sí. Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tun. Ìrìlúdùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára láàmú pínyàmú ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó ń mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra wọn wò ká jọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: Hello, send Badu Adaba.
1: Mung Badu Adaba.
2: Ọmọ ti dé o, ó ti kó wọ̀ndú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
3: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà létókù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa bá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún Tony 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún Tony camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó là ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà là ti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
4: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o ma ma gba fans lo fe laptop to be lati ori bi 80,000 naira that is 70

0: Àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras yẹn single lens, double lens, triple lens, four lens gbogbo ẹ̀ ló wà. A gbé solar ice block machine wá. Gbogbo package ẹ̀ tó máa lo battery kí a tó máa fi sọ bíi ní bíi 1,999,000. Tó máa ṣe bíi 50 blocks, 80 blocks, other blocks tó ń lo oòrùn directly ní the NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn students tó jẹ́ pé a ní ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pọ́ mọ́ ń lọ ilé ìwé, kò ní ná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí ẹsẹ̀sẹ̀ pé mi ì rí ná kàwé mi, ìyẹn 150,000 naira ni. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de normal part and part multi-purpose, multi-purpose lórí laptop, lórí solar, lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
0: A wà ní number 49 Obade Shida Road ní part and part complex. A wà láàrin Wema Bank Obade Shida àti yellow upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Farmer Lako. Ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí?
0: Photocopier machine, printers, freezers.
1: Ó wá dàbí Leventis dàbí Shelerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
0: Iṣẹ́ yẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ solar materials látòrí controller, látòrí iron tó jẹ́ ti solar tó tún dùn NEPA, láti orí fluorescent light tó máa lo iná kékeré. Eléyìí tó wá yà lẹ́nu jù, wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlòmíràn tún ní ọ̀nà ọ̀dà generator nígbà tó yẹ pé
1: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po owó tí ó fi ra solar.
0: Eléyìí tó wá jẹ bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer, ó wà, ó depend lórí site freezer yẹn. Ìyẹn tó bá ń lo freezer méjì, ó lè lo ṣe ilé ìtagbọ́ freezer kan. Ẹ rí oní 1,000,000 naira, ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tá gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín, ẹ lè kàn sí wa, a wá bá yín wò ó, a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping, à ń ṣe upgrading. Ẹlòmíì tì lè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá, a wò ó, a ó bá upgrade ẹ̀, a ó dowó kékeré mọ, a fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí, àtòrí laptop o, àtòrí solar, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse ó jẹ́ yellow upstairs Obade Shida.
1: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tó mọ̀gún olúbùnmi ló kọ tèmi. Ẹ ṣe pípọ̀.

0: gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlárámọ̀kí ńlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlá fọwọ́ bá a fi sí ilẹ̀ nílé ayé jẹ́. Ẹ mọ wà yé mọ ya ẹ̀dá aráyé. Ẹran tí ọjọ́ tẹ ó sùn tẹ ò ní jí mọ́ o. Ẹran tí ọjọ́ tẹ ó sùn tẹ ò ní jí. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní ẹran tí ọjọ́ tínú dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Àkùkọ lẹ́yìn àkùkọ yọ́ọ̀bà kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àásán nílé ayé. Àfọ́bà fílẹ̀ ni. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ni kí la mú wáyé kí la fẹ́ mú padà. Bẹ̀m̀bẹ́ ròyìn. Bí ọ̀bá ti ṣeṣẹ́ rè. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ni fún díẹ̀ yìí gbélé ayé kó ṣe rere. Torí pé ló pé ìkà ò pé. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jáwọn kọ́ ń bọ́ kí ìròyìn ilẹ̀. Ìròyìn àgbọ́ sífìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún lé léyìí. Àkùkù fi dẹ́rù bára wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bàa ṣe jìn kóòtù ayé. Káwa náà ká sì má bàa ṣe bókọ ara ẹni jẹ́ ni. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó kòkó kókó tó wà nínú ẹ̀. Ká mọ ọmọ wa náà kára ó fúyẹ́. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rè láti ìpínlẹ̀ Kaduna. Àwọn atiláwí onísùmọ̀mí wọ́n ṣekú pé èèyàn tó tó bí 30 níye nínú ìkọlù tuntun tí wọ́n ṣe ń bẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlẹ́ẹ̀sì bẹ̀rù Ọlọ́run. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọmọ ogun sangiri làgiri ọ̀làgiri kàkà ilẹ̀ Nàìjíríà. Wọ́n ti dóòlẹ̀ mí àwọn èèyàn 48 tí wọ́n jí gbé láwọn abúlé kan nípínlẹ̀ Zamfara. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Olùkọ́ tí wọ́n ní ọkọ́ mọ. Ìṣe ló ń fi lọ̀kulọ̀ ló fi ń lọmọ ọdún 15 kan lọ́ba rọ́bọmì fọ́mọ. Ilé ẹjọ́ ńlá ti jù sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ọkọ́kọ́ lọmọ gbatẹ́gùn ń bẹ̀ náà. Ìpínlẹ̀ Èkó òun lélẹ́yìí ti ṣẹlẹ̀. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Àwọn ikọ̀ elétò ọ̀bọ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn tí ó ṣiṣẹ́ láabi tí wọ́n jẹ́ àwọn agbébọn kan. Wọ́n kù gìrì wọ́n gbé adájọ́ ilé ẹjọ́ gíga nípínlẹ̀ Kebbi wọn jí gbé. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ládájọ́ ńlẹ̀ tún jí gbé. Ọlọ́run kúkú wà. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí níléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fínífíní. Lórí ikú òjíṣẹ́ ọlọ́run pẹ́tọ̀ kan nípínlẹ̀ Akwa Ibom. Gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé awakọ̀ kan tó ti kọ́kọ́ sá lọ ṣáájú tẹ́lẹ̀. Pẹ̀lú àwọn 4 míì lórí ọkọ̀ àjàgbéjò kan tí wọ́n ní wọ́n jí gbé nípínlẹ̀ Ogun. ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn akẹ́kọ̀ọ́ bíi mẹ́ta ni wọ́n ti dóòlẹ̀ mí wọn nínú ilé kan tó dàwó lulẹ̀ tó jẹ́ ilégbé àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Anambra. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ọ́ lọ́sàn tòní. Ọyẹ wá nǹkan ká ẹ fìdílé ẹja tún jọjẹ gbádùn ẹ. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní pẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
0: Ẹ jẹ́ máa mú àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń gbóná làlàlàkà máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn àkọ́kọ́ láti ìpínlẹ̀ Kaduna ni àwọn onísùmọ̀mí wọn ṣe kú pé èèyàn tó tó bí 30 níye nínú ìkọlù tuntun míì tí wọ́n ṣe ń bẹ̀. Kò dín ní àwọn èèyàn tó tó bí 30 níye tó fi mọ àwọn ọmọ kéékèèké mẹ́jọ. Òun ló jẹ́ pé wọ́n ti gbẹ́mí mì lẹ́yìn tí àwọn afurasí onísùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sí abúlé kan tí wọ́n pè ní Naridon ní wọ́ọ̀dù Kamaru níjọba ìbílẹ̀ Kauru nípínlẹ̀ Kaduna. Èyí náà ni ọjẹ́ ìkọlù tuntun míì tó tún jẹ́ pé wọ́n ṣe sí apá gúúsù Kaduna ọ̀hún. Ìròyìn wá fi ẹni pé àwọn atiláwí náà ni wọ́n lọ sí ìlú ọ̀hún ní nǹkan bí 11:00 lálẹ́ àná ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lákọlákọ. Àní kódà ńṣe ni wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbẹ̀mí mì, àwọn míì ni wọ́n tún farapa. Ẹni tó jẹ́ akọ̀wé adarí ìlú ọ̀hún, èyí ni ìlú Naridon, èyí ni ọ̀gbẹ́ni Dongo Rana, ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ fáwọn oníròyìn. Bákan náà ni àwọn tó tó bí 30 òun lọ́jọ́ pé wọ́n ti rí báyìí tí wọ́n ti gbẹ́mí mì. Àní kódà àwọn ọmọ kéékèèké bíi mẹ́jọ wọn ni wọ́n wà lára àwọn tí wọ́n gbẹ́mí mì ọ̀hún. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti dóòlẹ̀ mí àwọn bíi 58 tí wọ́n jí gbé ní abúlé ní ìpínlẹ̀ Zamfara. Àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó tó bíi 58, èyí tí àwọn ajínigbé

ṣe ọlọ́pàá Abimbola Adebisi ni ó ti wá fi ìpátárí ẹ̀sùn náà dànù tó sì ní kì í sì kò sí òótọ́ olókàn ńbẹ̀ bákan náà ló ní ẹ̀sùn ọ̀hún ẹjọ́ náà ló jẹ́ pé wọ́n ti ń ṣe ìwádìí lọ́wọ́ tó sì sọ̀rọ̀ ìdánilójú wípé afurasí ọ̀hún náà kàwé ẹ̀pọ̀n ìrójọ́ ìròyìn wá fiyé ni wípé olùkọ́ ẹni tí ó jẹ́ olùkọ́ ọ̀hún tí wọ́n ní ó jẹ́ pé ó ń fi tó ń wá ṣe lẹ́sìn fún ọmọ òun ló jẹ́ pé ó mú ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún tó jẹ́ obìnrin lọ́ba ni ó fipá bá ọmọ náà lájọṣepọ̀ àní gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní ńṣe ni wọ́n gbé ọmọ ọ̀hún wọ́n lọ ṣe àyẹ̀wò ẹ̀ ní ilé ìwòsàn bákan náà ni ìwádìí ló fi yé ni pé Adébísí ó tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé afurasí ọ̀hún iná ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ nílé ẹjọ́ tí ilé ẹjọ́ tó ti kọ́kọ́ jù sí àmọ́ ọgbà ẹ̀wọ̀n Ìkòyí ná kọ́ lọ mọ́ gbatẹ́gùn ńbẹ̀ afurasí ọ̀hún iná ni ńṣe ni ó ti wà ní àwọn ó ti wà ní ọgbà ẹ̀wọ̀n títí ìdájọ́ tí ìgbẹ́jọ́ tó sì ti ń lọ lọ́wọ́. Ìwé ìròyìn Punch onógbejáde lọ́sàn-án tòní ò gbóná nó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́. Àwọn àjọ abárẹ́niláàbòlù ló ti fi kélé òfin gbé àwọn méjì kan eléyìí tó jẹ́ pé wọ́n ń jí wáyà ká. Ní ìpínlẹ̀ Kánò, òun leléyìí ti ṣẹlẹ̀. Àwọn àjọ abárẹ́niláàbòlù nípínlẹ̀ Kánò ni wọ́n ti fi léde pé ọwọ́ wọn ti ba àwọn afurasí méjì kan o. Èyí tó jẹ́ pé ṣe ni wọ́n lọ ń jí wáyà oníwáyà tí wọ́n lọ ń jí ká. Pàápàá jùlọ ní ìdí ẹ̀rọ amúnáwá tí ó jẹ́ pé ọwọ́ bà wọ́n. Ìròyìn fi yé ni wípé àwọn atiláwí ọ̀hún ó ní àwọn ikọ̀ elétò ààbò ààbò arẹ́niláàbòlú ọ̀hún iná jẹ́ pé wọ́n fi kélé òfin gbé nígbà tí wọ́n ní wọ́n ń ṣe iṣẹ́ láabi wọn. Ìròyìn wá fi yé ni wípé wọ́n ti wà ní akóló àwọn ikọ̀ elétò ààbò báyìí tí wọ́n sì ní ìwádìí ọ̀hún ló ti ń lọ lọ́wọ́ o lórí ìṣẹ̀lẹ̀ náà. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

Ọyá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyá ẹgbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ń lọ ti sọ̀rọ̀ dánilójú báyìí lórí ìwádìí fínífíní lórí ikú òjíṣẹ́ Ọlọ́run pátọ̀ kan nípínlẹ̀ Akwa Ibom. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom ló jẹ́ pé wọ́n ti ní wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú òjíṣẹ́ Ọlọ́run kan pásítọ̀ Hetim Udo, èyí tí wọ́n ní wọ́n rí òkú ẹ̀ ní ilé ìjọsìn ní ìjọba ìbílẹ̀ Orom ní ìpínlẹ̀ Akwa Ibom. Ìròyìn fi ni pé iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ ìwádìí eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ni wọ́n ní àfi bí ẹni pé ń ṣe ni bí ẹni ṣekú pa ara rẹ̀, tí wọ́n sì ní ìwádìí ọ̀hún ló jẹ́ pé ó ti ń bojú wo gbogbo ohun tó lè ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìṣekúpara ẹni ọ̀hún. Ìròyìn fi ni pé olùdásílẹ̀ ilé ìjọsìn ọ̀hún tí wọ́n pè ní Power in the Word of God, ìní ìròyìn fi ni pé wọ́n ní ó wà ní agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Oron ọ̀hún, tí wọ́n sì ní wọ́n bá òkú òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún, wọ́n bá ní àyíká ilé ìjọsìn náà. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom Timothy John ti òfìta ni wọ́n ní àwọn gbọ́ ìpè láti ilé ìjọsìn ọ̀hún lórí ìṣẹ̀lẹ̀ ikú òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún. Ìwé ìròyìn Premium Times ológbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: Ọwọ́ àwọn ọlọ́pàá ti tó awakọ̀ kan tó ti júbe oro ṣáájú. Pẹ̀lú àwọn bíi mẹ́rin míì lórí ọkọ̀ àjàgbéjò kan tí wọ́n jí gbé lọ nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti fi kélé òfin ló ti fi gbé awakọ̀ àjàgbéjò kan pẹ̀lú àwọn mẹ́rin míì tí wọ́n ní wọ́n ti kọ́kọ́ sá lọ lórí pé wọ́n jí ọkọ̀ kan, kódà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú ọkọ̀ ọ̀hún tó fẹ́ máa tuta. Èyí tí ó jẹ́ pé àwọn aláṣẹ ni wọ́n rí bí wọ́n rí àwọn ọ̀daràn ọ̀hún tí wọ́n ní wọ́n jí gìrì nínú mímọ́ tú ọkọ̀ àjàgbéjò tí wọ́n mọ́ tuta tí wọ́n sì máa tà á lẹ́yọ̀ẹ́yọ̀. Àwọn afurasí tí ọwọ́ bá ni Tèmítọ́pẹ́ Ọmọ́táyọ̀, Odúlájà àti Ṣẹ́gun Sulaiman, Haruna Ọláògùn, Jimá Wàsíù àti Kozim Sulaiman. Ìròyìn wá fi yé ni wípé ọwọ́ ba àwọn atiláwí náà ní agbègbè Ifọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìṣe ni wọ́n mú wọn lọ sí ibi tí wọ́n kó àwọn ẹ̀yà ara ọkọ̀ àjàgbéjò ọ̀hún. Eléyìí tí wọ́n ti tú, wọ́n ní orí ẹ̀ orí àjà ọkọ̀ àjàgbéjò ọ̀hún wọ́n ti tú. Bẹ́ẹ̀ sì rí wọn ní ìwádìí òun náà ni ó jẹ́ pé wọ́n ṣe tí wọ́n fi wá rí pé gbogbo àwọn ẹ̀yà ara ọkọ̀ náà iná ti bẹ̀rẹ̀ sí ní tú tí wọ́n sì ti ń tà. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí ó níwádìí ó ló ti lọ lọ́wọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Vanguard òun ló gbé jáde lọ́sàn-án tòní. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta ni wọ́n ti rí yọ báyìí nínú ilé eléyìí tó dàwó lulẹ̀ nípínlẹ̀ Anambra. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá àtàwọn ikọ̀ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà jẹ́ pé wọ́n ti lọ ṣe ètò ìdóòlà ẹ̀mí lẹ́yìn tí ilé alájà mẹ́ta kan èyí tó jẹ́ ilégbé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ọ̀dàwó lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ iléèwé gbogbo nìṣe Okò níjọba ìbílẹ̀ Àríwá Òrùmbà nípínlẹ̀ Anambra. Ìṣẹ̀lẹ̀ àwọn tó jẹ́ ikọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó fi mọ́ àjọ panápaná àtàwọn míì náà jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí àwọn kan nínú ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó lulẹ̀ ọ̀hún tí wọ́n sì ní wọ́n tún wa àwọn míì nú ẹ̀. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án òní 08162519991.
1: Ó
0: tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Mo kí ọpẹ́ ìmẹ́jọ ọ̀dá ìbànújẹ́ ayé mi ba lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ilé ọ̀kà kókó.
0: Ó yà ń gbọ́
1: yín. Ilé tí ó dàwó yẹn, mo bá àwọn ọmọ yẹn, mo bá wọn yọ. Kí kálukú dẹ̀ máa ní ìkẹsìra ní àkókò òjò yìí torí lé mi àárọ̀ àá pé. Ṣùgbọ́n tá a bá ní ká wo dáadáa ní foundation yẹn, kò ní dúró dáadáa. Ó wá yóò ní kẹ lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́ o. 08162519991. Àwọn agbébọn kù gìrìgbé adájọ́ gbé nípínlẹ̀ Kẹ́bí. Ìyẹn ṣe ni àwọn afurasí agbébọn kan ni wọ́n ti jí adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kẹ́bí onídàájọ́ Farouk Hasan ni wọ́n ti jí gbé báyìí níjọba ìbílẹ̀ Bunza ní ìpínlẹ̀ náà. Ìròyìn fi hàn pé adájọ́ ọ̀hún wọ́n ní àwọn atiláwí náà ni wọ́n jí gbé láàárọ̀ kùtùkùtù ní kété lẹ́yìn tí ó ń padà bọ̀ níbi ìrìn àjò tó rìn lọ sí ìpínlẹ̀ Sakoto. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kẹ́bí Bashir Usman ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ fáwọn ìròyìn. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn-án. Ó gbóná ná. Hello. Ó gbóná ná.
2: Ó ti kú lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ẹ mọ̀ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Adébọlá Fọlábí ni òbó lẹ́fì láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
2: Nípa àwọn tí ń jí wáyà ọlọ́run nìkan ni kò sànù wa báyìí o. Kí ni ìdíwádìí gbọmọ gbọmọ báyìí bí ọ̀pá àkọ́kọ́ jẹ́? Wáyà gígé, wáyà sọ́ọ̀bù gígé, wáyà ẹsẹ̀ gígé, ọlọ́run tí ó máa mú wa. Ìwọ́n máa gan mọ́nà lágbára ọlọ́run.
0: Ẹ ṣeun. 08162519991. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Ó gbóná ná.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Mọ̀mí Glory ló ń sọ̀rọ̀ látàjọ wa
0: kò. Ó yà ń gbọ́ yín Mọ̀mí Glory.
3: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọléèwé mẹ́ta yẹn ò bá ilé tó dàwó yẹn lọ. Ògonífọ́lọ́run lókè ọ̀run.
0: Ẹ ṣeun.
3: Adájọ́ tí wọ́n jí gbé Ọlọ́run á ṣe ní rírí o.
0: Àmì
3: o. Ó gbóná nú o.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. 08162519991. o gbonunu. Hello. Hey, o ti ja. 08162519991. O gbonunu.
4: O tutu bebe oyin.
0: Eshun.
4: E gbo le ta o.
0: Eshun, a gbo yin
4: o. O adájọ́ tó ń gbé Ọlọ́run bá wa ṣàwárí, Ọlọ́run wà padà fún wa o.
0: Àmì ẹ̀ṣẹ̀un.
4: Ẹkún ṣẹ́ o, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà o.
0: Ẹṣẹ̀un o. Ẹṣẹ̀un 08162549991. O gbóná nu. Hello. Hey. O gbóná nu. O tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀rù yìí.

0: ó yà ń gbọ́ yìn ẹ̀. Ó ti já.
1: Ó gbóná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn.
1: Orúkọ tèmi ni Titus Ọlọ́run gbàmílà láti ju àlàáfíà. Àwọn ní ọ̀rọ̀ nípa ti àwọn tó lọ ń jẹ́ káwáyà mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n rí gbogbo bá àwọn tó ń káwáyà bọ́ ṣe ń gan mọ́ná. Kò kó àwọn wọ̀nyí lọ́gbọ́n kan bẹ̀rù níbi iná wáyà kíká. Mo mọ̀ wípé tó bá yá náà bá gbọ́ràn bọ́ lọ ṣe máa ṣe wọ́n tá máa gan mọ́ná wáyà nìyẹn. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o, ẹ ṣe àdúpẹ́. Ẹ dá ẹwẹ́ nìkan sí 0816251999.
2: Orúkọ tèmi ni ọmọ alájà láti ìlú dáadáa.
0: Ó yà ń gbọ́ yín.
2: Tíṣà yẹn oníkan dì pẹ̀lú ẹ̀. Torí pé ó ń kọ́mọ lẹ́sìn. Ó tún wá lọ ń gbọ́ ní ìbọn olóko. Ẹ jẹ́ kó wà ní sẹ́ẹ̀lì.
0: Ọ̀dà
2: ẹ
0: ṣeun. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ já mọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ̀rìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Ó gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn.
3: Libẹ̀ má fọwọ́kọ̀.
4: ADABA 89 Adaba.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ní láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa, a ní ìpa ojú, a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream, wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn. Face repair, face mask, skin unifier, flawless lotion, whitening lotion, brightening lotion, kiddies lotion, face and body scrub, magic oil, shower gel, whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankan bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kọ̀ tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ́rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved, a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product, you can trust it for longevity. A dẹ̀ care about your skin. Kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured, ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ̀ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ à Villa Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okinu.

0: Road ní Òṣogbo ní Adó Èkìtì Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró Off Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want a wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792
1: lẹ́ẹ̀kan sí
0: 08143992792 ẹ má gbàgbé ṣe ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kò wọ ibìkan kíski ní ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
1: ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch

0: ìbàdàn yìí lápapọ̀ àwọn ọmọ àtọmọmọ fi ń ṣìnà ti àbíyàmọ̀ tí wọ́n ti sinmi láyé olùgbàlà. Màmá Mary Mèṣìtọ́lá Akínwùmí Agbóná aka Èyélàsáyé màmá lọ darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ ní 27th of July 2024. Àbíyàmọ̀ tòótọ́, gbogbo ọmọ lápapọ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbé ayé rere tẹ́ ẹ gbé kẹ tó lọ láyé. Ó dúpẹ́ fún ipa rere tẹ́ ẹ là sílẹ̀ tí wọ́n sì ń tọ̀ títí dòní. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọn ò rí yín mọ́, síbẹ̀ títí láì ní ìrántí yín wà lọ́kàn wọn. Wọ́n ní gbogbo ọmọ tẹ́ ẹ fi sílẹ̀ ló ń dára sí, bẹ́ẹ̀ ni wọ́n dàgbà sí nínú rere gbogbo. Wọ́n wá ní kẹ máa sinmi ní sinmi àwọn ènìyàn mímọ́ títí dọjọ́ àjíǹde tí ìpínyà kò ní sí mọ́. Màmá Mary Mèṣìtọ́lá Akínwùmí Agbóná Èyé Làsáyé Ọ̀gíngìrù ọmọ àtúpọ̀ran ìwẹsẹ̀ ọmọ ìrìnlélẹ̀ ọ̀nà òrò ọmọ iléṣẹ́ṣe gúrùgbọ́bìnrin alọ́lọ́nà èyíkè àpapọ̀ àwọn ọmọ àtọmọ ọmọ ni olùkéde.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Ọba eighty.
4: Ọba tó ń jọ ọba tó tà ní ìlú ìgbàlódé ìjọba. Ọba tó ń jọ ọba tó tà ní ìlú ìjọba.
5: Ọdún mọ̀dé tí jọ o, kètíkétí ọmọ ọba olé lúlé lóko àtẹlódálẹ̀ tẹbí tẹrátọ̀rẹ́ atọ́lójò mi ò dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adú adéfolúkẹ́ agúnbíà adépàgbọ́n tọdún ní èyí ní ilé jọ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ní 28th of July 2026 kàti arìnrìnmọ́jú péré káàkiri àpàpàrà rodé ní kètíkété ọ̀sán ìjọ ọ̀hún. Mo yín o mọ́ bọ́ o, oyin mo toro mọ́ oyè, oyin mo toro mọ́ oyè. Orin ilà àgbà kí a mú kọ̀ọ̀ṣàkà sóde, ìkété òlú kà á mújó sí àtọ́bá àtijọ́yè kà á mọ́sẹ̀ rájó pẹ̀lú ojú àjòmọ́jú lùlọ ọba olé Lakure North. Àmọ̀ra mọ́dún ó di o, àmì Balẹ̀ Club USA ló fọ́ kí mi ṣòkò yìí.

0: ọdún ya mo dé o ayé.
1: Mo lu ọ̀dá.
2: Ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́.
1: Bẹ̀rẹ̀ láti jọ ajé Monday.
2: Ìjọ kẹtàdínlọ́gbọ̀n.
1: Oṣù keje.
2: Àgbẹ̀ àpòpòrò sódò.
1: Ká sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀.
2: Fábàdéjọ kẹta.
1: Oṣù kẹjọ.
2: Ọdún yẹn.
1: Náà sàmójú.
2: Kedere.
1: Ènì ayé.
2: Ní ìbámu.
1: Pẹ̀lú.
2: Ìṣẹ̀ṣẹ̀ rí alúlu ọ̀dá.
1: Bábá rí rẹ̀.
2: Ayẹyẹ.
1: Ọdún aláwùjọ.
2: Ìjọ ìṣẹ́gun Tuesday.
1: Kálẹ́jọ kẹrin.
2: Oṣù kẹjọ.
1: Níbi kì í kètekété yan.
2: Aláwòrán ọdún.
1: Àti yan.
2: Ọ̀dọ́.
1: À ń sì gbọ́ sàn.
2: Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o.
1: Ẹ á máa yé gbá.
2: Ẹ̀yàn lé dáadáa ọlẹ́run àtọ́dá.
1: Lulú ọ̀dá.
2: Wọ́n bá ti yọjú kọ́
1: ọ́bẹ̀.
2: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n faramọ́.
2: Orí bọ̀ ọdún ìyá dùn.
1: Lásìkò ọba rẹ̀ a ti tún yan.

0: jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Are you ready for drama? Excitement, surprises, and entertainment of Big Brother Naija Season 11. Everything is for the taking. Don't miss a moment. Watch Big Brother Naija Season 11 on DSTV Channel 198 or GoTV Channel 49. And guess what? You can now get a new DSTV decoder for just 15,000 naira only. This comes with a 1 month subscription on DSTV Yanga package. For GoTV, get yours for just 15,000 naira plus 1 month subscription on GoTV Jolly package. And for your entertainment on the go, you can also watch Big Brother Naija and other favorite channels on DSTV Stream and GoTV Stream app on your smartphones, laptops, and iPads anytime, anywhere. What are you waiting for? Get your decoder today. Enjoy Big Brother and Justice in 11.

0: could face sanctions. Spain won the title thanks to Ferran Torres' extra time goal in the 106th minute. Former Sunderland defender Mickey Gray has urged Manchester United to move for Tottenham Hotspur captain Christian Romero, saying the club should beat Chelsea and Arsenal to the Argentine defender's signature this summer. Gray described Romero as a quality centre-back and said a reunion with fellow Argentine Lisandro Martinez at Old Trafford could strengthen United's defence. He added that despite Romero's discipline issues, the defender has the ability to excel under the right coaching. Romero is reportedly seeking a move away from Tottenham Hotspur after becoming frustrated with the situation at the club. The World Cup winner has been linked with Chelsea and Arsenal, while Spurs are also said to be in discussions with Inter Milan over a possible transfer. Chelsea are believed to be reluctant to sign another central defender after completing the signing of Marcel Lacroix, while Arsenal are monitoring the market following William Saliba's injury. Manchester United are also expected to assess their defensive options ahead of the new season. And that's Sports News Tonight on Periscope. My name is Olasun Komi Elujoba.
1: And that Sports News brings us to the end of today's edition of Periscope, as edited by Patience Olusegun. On behalf of the production team, I'm Faith Yusuf Elisha, saying many thanks for listening. Do have a good evening.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Wò ó, ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé, tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
7: Ẹ ṣeun, bàbá. amọ ipe ohun teyin ma ngbani ni moro le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
8: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balomi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jina aro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese lele bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wa na ba tin riru apere bayi gbeju ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise babo ke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbìyànjú ká dìde nlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ogun ní number 4 dúdú yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó sẹ́bù ó 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju soto to gbianju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbìyànjú a ṣe bẹ lọhùn fún ọ bá bá jẹ pé nǹkan kan wà ń bẹ ni lọgbàrà tọlọhùn ó sì rí pé ọlọrun ọba yóò gbàdúrà tiẹ náà níléeṣẹ bàbá òkè ogun ní number 4 dúdú yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ ẹrọ ìbánisọrọ mi rè ó sẹmu o 64 60 64 19 ó sẹmu o 64 60 64 19
7: ẹ ṣeun baba mo fẹ bèrè ìbéèrè kan lọwọ yín se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
8: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta anje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agu ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni won Bala mi ba lo le gbonse bayi bi ogbonse ju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amofin ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fun wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akure nbe la wa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bele lomi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe opo number 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 CC 419 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
4: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorú ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
4: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: school infrastructure and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
1: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
2: Gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede do ti ara danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ijawa ija osi always guide me
4: Toy la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
5: e to igbeyawo laye
6: Ejowo, eduro noja re.
7: Ah, ilo sele.
6: Ki won to so wapo. Njo o ranti pe o sele ri television fun mi. Fridge nkan, ero ofoso. Ki ise le wa ma fowo ofoso nle en 2026.
4: Eh, ni tuto.
6: Ka ta so pe o ti ran won abi?
4: Ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK wa.
7: Emo lo tun je CDK bayi.
4: Be ni o CDK, e le ra fridge yin, ero ofoso ati be be lo.
6: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi?
4: Ah, lati osu to koja ni mo ti ra won.
6: Oluse agun kan, e so wapo.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
2: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọrọ̀ kọ mi yìí, má ti su mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. O ṣe ṣúkẹ́ ṣúkẹ́, da tọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ti ẹ̀ kan sùn lọ ni.
3: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Kọ̀rọ̀ jogun ogun bile tawọn okunrin bire fun gba gbogbo. Akanse gogi bile. Ta gbe kalẹ lọna ti gba lode 24/7 aba make sure. Ko lọ tin nu rara. O ka gbo ẹ̀yìn dídùn, ara ríro. A fọ gẹ̀dẹ̀ gẹ̀dẹ̀ dọ̀ ti ara danu. Logo lo mo okunrin aba duro tan ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
11: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
12: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.

0: Jẹ́ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má

0: Nigeria. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
1: Yàwọn ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

Vigo Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858. 08038606858. Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: 88.9 FM Awolu Solu Dero Pese.
1: E kaabo pada iro lati le okere. Awon ologun orilede Sudan ti gba akoso ona Al-Sadarat e to je ona kan pataki ni olu ilu orilede na e ti o so ilu nla na ma Eleobed leyin ija otunle ti won ja ni ojo meji pelu egbe olodi oba orilede na RSF. Awon ologun na salaye pe won tun gba opolopo awon ilu lona na to salaye ise na gege bi ase ori ona won na ga ti ona pataki e ti o faye gba ki awon jagujagun orilede na o le ko awon ologun awon kan ja epo ati iranlowo omuniyan lo si awon bomi lona to rorun ti o si dina akitiyan ajo olodi oba na lati gba ilu Eleobed ti je olu ilu ariwa ipinle Kordofan ilu ohun ilu na si yi kaakiri to ti je pe o le bi nidaji million awon eyan ti gbe nbe ti won ni isoro itole awon eyan meta ina ti ku to popolopo ti farapa leyin iban ijesele iban yiyin kan e to sele nibi aye ounje jije kan e to waye ni Seattle lorilede America. Isele na waye ni role ojo isimi ni aarin gbogbo ilu Seattle nibi ti ogunlogo awon eyan pejo si fun ayeyo ohun. Mayor ilu Seattle Kathy Wilson salaye pe enikan ilowo titẹ lori isele naa ti won se si wa elomi to ti sa lo. Awon ọlọpa gbagbọ pe awon ton furasi na inu won yeban sira won ti awon meji si ku loju ese ti eniketa si ku nigba ti won gbe lo si ile iwosan ti ọpọlọpọ si farapa lara won ni ọmọ ọdun meji kan. Ina inu ogbo kan eyi ti o ti n jo ni oorun gúúsù orilẹ-ede Faransé ni agbègbè ni o ti jẹ pe o ti buru si bẹ́ẹ̀ sì ni iwọ oorun ìlú Madrid ni orilẹ-ede Spain kan naa eyi to ti fa ki wọn gbọ bi 1,247 awọn eyan kuro nbẹ. Awọn alaṣẹ n gbiyanju lati pa iná naa. Orilẹ-ede Faransé lo ti ko awọn ológun rẹ jade lati ṣatilẹyin awọn panapana ti o si jẹ pe o le ni bi 1,247 ti won ti ku kuro ni agbegbe ohun agbegbe Bodo to je pe awon alase salaye gege bi ibi ti isele na ti seju ni orilede Spain bi 180,000 awon eyan lo ti sa kuro nilu ni worun Madrid nitori eefin to ga ati eru eyi ti o ti n ru gba olu ilu orilede naa. Olotu ijọba awon Pedro Sanchez ni o ti be agbegbe naa wo to salaye pe nkan to jọ ijọjẹ ijọba logun lati daabo bo emi awon eyan nibẹ. Ìròyìn agbo amúlùdùn ètò Big Brother Naija orí ẹsẹ̀ kọkànlá rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbé àwọn èèyàn 24 wọlé èyí tí yóò parí èyí tí wọ́n gbìyànjú láti jẹ owó tó tó bí 180,000,000 naira tí wọ́n bá ṣe tán. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n fi àfihàn rẹ̀ níbi ètò yìí tí Ebuka Obi Oshelu tí ó ṣe agbátẹrù rẹ̀. Àwọn olùdíje kọ̀ọ̀kan ni wọ́n sọ bí wọ́n ṣe rí àti tí wọ́n sì ṣàlàyé bí ara wọn ṣe rí náà níbẹ̀. Ìdíje ọ̀hún ni wọ́n retí pé yóò wáyé tí ó jẹ́ pé ọ̀kan ọ̀jọ̀ kan ètò ìnáwó sì ṣe níbẹ̀. Òṣèré orí ẹ̀rọ amáyélujára kan Emmanuel Obuse táwọn èèyàn mọ̀ sí gègé ni ó ti sọ pé kò sóòótọ́ nínú pé òun gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú láti má ṣe níyàwó. Èyí wáyé gẹ́gẹ́ bí àwòrán fídíò rẹ̀ ṣe hàn pé ó ṣe ìgbéyàwó èyí tí ó fa kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ ọ̀hún. Nígbà tí ń fèsì sí èyí lórí ẹ̀rọ amáyélujára gẹ́gẹ́ ṣàlàyé pé owó sọ fún ìgbà kan sọ fún ẹnìkan láti má ṣe níyàwó tó sì pe ẹ̀wọ̀n níjà pé kí wọ́n mú ẹ̀rí wá tí ó bá rí bẹ́ẹ̀. Olórin nìyẹn Davido ilé ti fún ẹnìkan tí ó jẹ́ ẹni tí ó ń ṣe lábẹ́ ilé iṣẹ́ orin kíkọ rẹ̀ ìyẹn Mayokun ní ọkọ̀ Tesla Simba truck kan. Òǹkọrin náà ló kéde ẹ̀bùn náà lórí ẹ̀rọ Instagram rẹ̀ tó sì fi àwòrán rẹ̀ hàn. Davido náà tún pàṣẹ pé kí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ òun kí wọ́n ṣètò àti lọ gbé ọkọ̀ náà fún nígbà tí òǹkọrin náà tí ó sì sọ iye tí ọkọ̀ náà jẹ́. Mayokun èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Mayokun ló darapọ̀ mọ́ ilé iṣẹ́ orin kíkọ Davido ní ọdún 2016 kó tó di pé kúrò ń bẹ̀ lọ dá dúró lọ́dún

pe egbe agbábọọlù Fiorentina àti Genoa fẹ́ra tó sì jẹ́ pé ó darapọ̀ mẹ́gbẹ́ agbábọọlù Wolves láti inú egbe agbábọọlù KRC Genk ní sáà tó kọjá. Agbábọọlù orílẹ̀-èdè Spain Dani Olmo ló ti ní kò sóòótọ́ nínú ọ̀rọ̀ èyí tí olùrànlọ́wọ́ fún olùkọ́ni ní bọ́ọ̀lù Argentina Roberto Ayala sọ lórí èdè àyètò tó wáyé láàrin wọn lásìkò àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tó sì ṣàlàyé pé olùkọ́ni ní bọ́ọ̀lù náà ń parọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ayala ló ṣàlàyé pé òun kàn fọwọ́ ti Olmo lásìkò ìṣẹ̀lẹ̀ náà ni, ṣùgbọ́n agbábọ́ọ̀lù Spain náà ló ṣàlàyé pé ó gbà òun lẹ́sẹ̀ lọ́rùn. Nígbà tí ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, Olmo ṣàlàyé pé títọrọ àforíjì nìkan ni kò tó, tó ṣàlàyé pé kíkọ̀ láti sọ òótọ́ ni nǹkan tí ó burú. Agbábọ́ọ̀lù fún Sunderland tẹ́lẹ̀ ní Mickey Gray ló ti rọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United láti ra agbábọ́ọ̀lù Tottenham Hotspur nìyẹn Christian Romero tó sọ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ni ó yẹ kí ó ṣáájú Chelsea àti Arsenal ra ọmọ Argentina ọ̀hún. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ètò kan, ó ṣàlàyé Romero gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó yáyè tó sì jẹ́ pé yóò darapọ̀ mọ́ ojúgbà rẹ̀ ti ọmọ Argentina yẹn Lisandro Martinez ní pápá ìṣeré Old Trafford tó sì jẹ́ pé yóò pakún títí ṣe dáadáa ẹgbẹ́ agbábọ́ọ̀lù United. Ó fi kún pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ìwà kan bẹ lọ́wọ́ Romero, ó sọ pé agbábọ́ọ̀lù náà ló ní akitiyan láti ṣe àṣeyọrí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn ti àṣálẹ̀ òní ó mà níjọba ìlọ yóò kò tún délọ́la agbára Ọlọ́run. Patience Olúṣẹ́gun, Lolótù Adéyẹmí làwá sínú oníròyìn. Ọlọ́run wà mà yín kásùn rèé.

0: àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Samsung phone for any of our M-Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now. Pay small small.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo.

0: fi sọ.
1: Like I said to my mouth.
0: Ni ilé yin.
1: Ni your own aso.
0: O gbọ ọ̀tọ̀tọ̀ ni nja wọn.
2: Tabiasi o.
0: Ọ̀tọ̀ ló kun ti nja ọkùnrin bẹ. Ọ̀tọ̀ ló kun ti nja obìnrin bẹ.
1: I love to find the woman.
0: Mo kéde.
2: Oh yes sir.
0: Gbogbo ẹni lo sam.
1: Oh God say amen.
0: Ìjákulẹ̀ tí bàbá rẹ̀ bá pàdé.
1: Oh
0: God
1: bless
0: you. Tí ìwọ ọmọ náà bá pàdé.
1: Ayé
0: ayé o. Àmúbọ̀ tí ìyá rẹ̀ bá pàdé. Mo sọ tẹ́lẹ̀. Iná gbé jáde o. Iná gbé jáde. Iná gbé jáde. Mama. Ogun ẹ̀jẹ̀ ni ń jà o. Ogun ẹ̀jẹ̀ ni ń jà o. Ogun ẹ̀jẹ̀ ni. Ogun ara ta. Kò lè wá jà o. Ẹ̀jẹ̀ ti ta. Kò lè wá jà
1: o.
0: Láì láì. Bẹ́ẹ̀ ni sà. Ní ilé yín sà. Ogun ẹ̀jẹ̀ ti ń jà wọ́n bẹ̀. Kò lè wá jà mí nílé tèmi. Níwọ̀n ìgbà tí àkókò tó jẹ́ pé. Níwọ̀n ìgbà tí àkókò tó jẹ́ pé. Wọ́n àjọ bí wà pọ̀. Ọ̀tọ̀ ni bàbá tó bí wọ. Ọ̀tọ̀ ni bàbá tó bí èmi. Ọ̀tọ̀ yìí ò sókè. Mo gbẹ́dẹ̀. Tambaji Sami o.
1: Se lauda emi.
0: Iná gbé jáde o. Iná gbé jáde o.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí o. Ní Sunday tó lọ ni mo wá.
0: Jáde
3: fún wa ní.
0: Yẹpẹ
3: yẹpẹ pé ká kó lọ sílé.
0: Okay.
3: So bóyá ìdíjọ Monday mo wá mú yẹpẹ yẹn mo bu díẹ̀ sómi mo fi wẹ̀. So èyí tó kù mo lọ dà sórí lẹ̀ nítorí 10 years rẹ tí mo ti ra lẹ̀ yẹn tá àti ẹ̀rí kankan ṣe síbẹ̀.
0: Ẹ ra lẹ̀.
3: Bẹ́ẹ̀ni
0: mo ra. Mo wá 10 years.
3: Yes, mo ò rí kankan ṣe sí foundation gan àṣedébì kankan ta fi fi ilẹ̀.
0: Hey.
3: So mo wá fi sílẹ̀. Bóyá wá di ọjọ́ Monday mo dẹ̀ ní máa nǹkan lọ́wọ́ tó jẹ́ pé ó máa ń wá sọ́dọ̀ sọ́dọ̀ òun. Àmọ́ ìyàlẹ́nu tó jẹ́ fún mi ní ọjọ́ Monday tí mo fi iyẹ̀pẹ̀ yẹn wẹ̀. Mo wá kó ìtókù mo lọ dà sórí ilẹ̀ yẹn pé wọlé yìí mo fẹ́ kó gba ìtura. O dẹ̀ máa wà báyìí mọ́ ilé tá à ń gbé. Wọ́n ti fẹ́ wọ́n ti ta lé mọ́ wa lórí wọ́n dẹ̀ máa lé wa jáde. Bó tiẹ̀ ṣe ojúlé kan kí n tiẹ̀ ṣe ní ibẹ̀ kí n mú fùlọ́ kó má jẹ́ pé màá tún lọ gba ilé mi. Ilé ti wọ́n mo bá fomi yẹn mo bá gbàdúrà bá wálé. Bóyá ìdíjọ Tuesday yẹn wọ́n wá wá sọ́dọ̀ mi. Bọ́n ṣe dé báyìí níjọ Tuesday níjọ Monday tí mo fomi yẹn mo lọ sí ọjà láàárọ̀. Ìgbà tó dì lọ̀lẹ́ wọn kọjá bó ṣe pẹ́ wọ́n wá lọ tọ̀nà wá padà wá. Náà bá pà bọ́yẹ dé mo bá jókòó bá mi sọ̀rọ̀ mi ìdá wọn lóhùn. Mo máa ń kí ẹ̀yà wọn bá ẹ fi mí lẹ̀ má bá mi ṣe rékeré kan ẹ̀yìn náà nǹkan tẹ́fẹ́ ṣe fẹ́ tí nẹ́ẹ̀dì ràn mí lọ́wọ́. Ẹ wá ń bá mi sọ bó ṣe lọ nìyẹn. Mo bá ní ó dà kí ló ń bí ẹnu kí ló fẹ́ mo ní èmi ò mọ nǹkan tẹ́ bá wù ìkẹ́ ṣe ṣáà nẹ́ẹ̀dì ràn wá lọ́wọ́ bá yà. Ó dà kí n má wọ̀dì mo dẹ̀ wá fẹ́ràn ẹ̀ lọ́wọ́ báyìí. Ó dà kí ló fẹ́ mo ní mi fẹ́ ọkàn ẹ má ràn mí lọ́mọ Ọlọ́run á gbénà lọ́wọ́ mi wá láti bòmí fún mi ló bá ló dá. Ló bá ní kí ni báwo ti ẹ lọ lọ ilé yẹn mo ti ní mo fẹ́ wá rí ẹ pé bọ̀ bí mo yín lọ lẹ́ẹ̀kan tó ń bá mi sọ bákan ni ò jẹ́ ń dúró ni mo fi lọ ibi tí mo lọ kí ló ń ṣe mọ́yà ẹ má bèrè ilẹ̀ kankan lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ ti ní ẹ̀ ní ohun tẹ́fẹ́ ṣe sí ẹ filẹ̀ Ọlọ́run abàmẹ̀kọ́ ní àsìkò ẹ ti tó má wọ̀ọ́rí má mọ́ ta máa ṣe sí ọ̀rọ̀ yẹn lásọ tán fi pè wọ́n náà bá lọ. Ó wá díjọ Thursday tí ọ̀rẹ́ mi kan wá pè mí láti bẹ̀yẹn ohun ti ṣe sáìtì tiẹ̀ ó ti ń gbé bẹ̀ ló wá pè mí pé hello ó ti ẹ̀ wá síbi ó ti ẹ̀ sàn kan fún mi mi ò rí ẹ̀ mo ti lọ wọ̀ ẹ̀mí ò bá ń bẹ̀ bo ló wà mo ní bo èmi ò wá síbi kankan.
0: Ọ̀rẹ́ yìí kan ti kọ́lé sàdúgbò yẹn ó ti ń gbé bẹ̀.
3: Ó ti ń gbé bẹ̀.
0: Ó wá pè yín pé.
3: Ó wá pè mí pé kí ló wá ṣe ní sáìtì mi ò rí o dẹ̀ sọ fún mi pé o wá mo ní bo èmi ò kúrò bí o mi ò wá sáìtì rárá pé mo wà ní ṣọ́ọ̀bù bí mo ṣe wà pé mo sùn ó rẹ̀ mi bá ta ló wá wá sí sáìtì ẹ pé mo di tán já yẹpẹ̀ mo di tán já block mo ní èmi.
0: Wọ́n já yẹpẹ̀.
3: Bẹ́ẹ̀ni
0: wọ́n
3: já yẹpẹ̀ wọ́n já block wọ́n á yà mo ní kì í ṣe bẹ̀. Mo ní bóyá o mọ nǹkan tó sọ náà ṣojú dùn mí ni èmi kọ́ ni mò ń bẹ ṣe bẹ̀ tẹ́lẹ̀ ni tó ń sọ fún mi pé kí ni kọ́mọ́nà kò sẹ́ni bọ́dí omi rẹ̀ níbọ̀dí bá òun ráwọn èèyàn ń bẹ̀ bánà ó ráwọn èèyàn lọ síbẹ̀ kó lọ wò dáadáa bóyá bẹ́ẹ̀ kọ́ ìgbà tó máa dé bẹ̀ fún ìyàlẹ́nu aláàjì tó kọ́ lọ́sọ̀ mi tó láìsàn kankan fún mi bìkọ́ sósì mọ bẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀
0: ó jà
3: blọọkù bẹẹ. Ó jà blọọkù síbẹ̀ nígbà tó ń wá pè mí tó wá ní.

0: ò wá bí ó bá ní mo máa dé bẹ́ẹ̀ mo níta ló wá bá ṣé kì í ṣe pé nǹkankan ti ń ṣe mí báṣẹ́ kì í ṣe ó bá ní aláàjì lòun bá ń bẹ̀ mo ní aláàjì wo ni òun ọ wà ń bì bá ń gbé fóun fún bóyá òun parọ́ bá ní má dá lóhùn ṣàlè fi sílẹ̀ mo fẹ́ ṣe surprise fún ni. ó máa ń fọ́nbù gan but òun fẹ́ surprise ẹ̀ lọ́tẹ̀ pé ó ti bóun ní ìjẹta but òun fẹ́ fi ṣe surprise lóhùn ìṣọ́ bá ní ẹ́ aláàjì náà fẹ́ ṣe surprise fún ẹni o wo gbéra kó máa bọ̀ mo ní ẹjọ́ kí n mò ń jó ṣe ẹ̀yin ọmọ ẹtì ṣọ́ọ̀bù máa máa bá yín mò ń bọ̀ bí mo ṣe palẹ̀ mọ́ ara mi nìyẹn ó di gidigidi ó bá di lẹ́lẹ́lẹ́ ó dọ̀hún nígbà tí máa débẹ̀ ilẹ̀ ti rẹ̀ 50 bag of cement ló já síbẹ̀.
1: 50 bag of cement.
0: 50 bag of cement.
1: Blọọku mélòó.
0: Ó lọ lẹ́lẹ́lẹ́ ni a fẹ́ tó 5,000.
1: Ó
0: kò sí ẹ̀mí náà.
1: Ẹ náwó sókè. Ilé ti tán. Wọ́n ti parí ilé.
2: Bẹ́ẹ̀ni sá.
1: How many block ló kọ́ 3-bedroom flat?
2: 4,000 blocks.
1: 4,500 block ló máa ń kọ́ 3-bedroom flat. 5,000 block ti wà ńbẹ́. 50 bag of cement yẹ̀pẹ̀ ti wà kí ló kù báyìí ẹnìkan náwó àníkó tó gbóṣù mẹ́rin ọmọ kọ ilé.
2: Ọmọ Jésù.
3: Ìlọrin
1: ní CSU Òkè Ṣẹ́gun.
3: CSU Òkè Ṣẹ́gun ni o.
1: Lọ́jọ́ Monday.
3: Lọ́jọ́

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀.

0: Junior War. Bẹ́ẹ̀sì ni Pali Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Pali Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
1: Prince Adelota Ogun Oyo ma sun lọwọ ọran ọmọ rẹ.
2: Ibama ìrìn o, ìrìn Obama. Ibama ìrìn o, ìrìn Obama.
1: Ìwọ̀n mú pẹ̀gbọ́ àtọdún 50 years. Ibawa Prince High Chief Adelota Moses Ogun Oye ló ti sùn lọ́wọ́ ọ̀hún ọmọ rẹ̀. Ọmọ Magidó fi ó tó àsìkò dọ́wọ́n yá sí ba wọn.
3: Torí mọ̀ fi ibà rẹ òun bí wọn, ibà wọn ti bá wù.
1: Ọlọ́run fi ní mi ka ẹ̀ka àmúlọ̀ fi kẹ́bẹ́ tí wọ́n gbà ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th July.
3: Tí ajú àjà bú Prince Adelota igeregede ọ̀rọ̀.
1: Kébẹ́ wọ́n gbà ọjọ́ ó lé ọ̀kan ẹ̀rẹ́ 31st July. Ogunoye
3: ọmọ gbọluwa yóò di ro ọmọ kàtà ńlá yóò bò ọrọ mọlẹ
1: ọmọ ẹkọ lí iye pàtó kó jẹ
3: ọmọ ẹkọ tí yàrá gòkè
1: ilé wa yé gbèrú gbẹ

0: ti sọdún yìí.
1: Àṣẹrẹ̀ mi rè.
2: Ẹ̀yà máma pọ̀dún méjì.
3: Kọ́síkú.
2: Bẹ́síta láma pọ̀dún méjì
3: ó pàṣẹlá.
2: Èyẹ́rẹ́ Amèrí.
4: Bẹ́sítọ́lá.
2: Akínwùmí Agbọ́ná.
4: Ọ̀dágbére.
2: Ayé Fọ̀húnmò ìdìgbò ṣe.
4: Níjọ́ kẹta àrélọ́gbọ̀n.
2: Oṣù keje.
4: Ọdún 2024.
2: Àṣùràn tirẹ̀.
4: Lónìí.
2: Àtẹlẹ́jọ́ gbogbo.
4: Ó pẹ́ lọ́dún méjì gbáko.
2: Lónìí.
4: Wọ́n ti gbọ̀n rẹ̀ lọ.
2: Láàrẹ̀ dágbére.
4: Dédòdédò.
2: Rẹ̀rántí.
4: Olódodo.
2: Ọ̀wà ìrẹ̀lẹ̀.
4: Àti kíkọ́ ni mọ́ra.
2: Òmúlọlé ayé rẹ̀.
4: Mímú kí àwọn ọmọ.
2: Àmúyàn.
4: Àyanjú.
2: Wọ́n dè mẹ́sẹ̀ rí alẹ́.
4: Ìlànà ríro.
2: Àdúrà rí alẹ́ fọ.
4: Ayé rẹ̀ ti sunwọ̀n.
2: Kọ́run rẹ̀.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What?
3: Aww. My love, what did happen?
2: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
4: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
3: CDK?
4: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things done already there, house?
4: Abba, since last month.
2: Ah, first off, continue the wedding.
5: Yay! Walk on up, talk to
4: stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
6: Visit us at Danco Plaza at Jiloson, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Adoekiti. Please call 0707-484-3351.
5: CDK! Pay small, small. Live BB!
7: Baba, gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tin nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede do ti ara danu
9: logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re
8: iwe atebo la fi pe lo re
9: ajo nafdac fun tedugba
8: o da lagu ara
9: 24/7 abamisho
8: lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253
9: oruko money januomo 24/7 abamisho gugu iga ijawa ija osi always guide me.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
12: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
13: Guy, why you dey smile like this? Wetin happen?
14: Cause I don't win trip to go abroad.
15: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
16: Pa padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wà ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tabi Grace sorry 0803-247-4686. Ibe gangan lo wa yen.
17: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni tó ti pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
18: Ṣade kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
19: Màámi.
18: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
19: yìí. Hypo kẹ̀.
18: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
20: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
21: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákù rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ arẹra ṣẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
22: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
23: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
22: Phone number mi 08164122777.
24: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ̀ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ̀ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula. Bàbá Kẹrẹ Wà.
23: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
24: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèéríkèé ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn ẹ̀ mẹ́fà, kílẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi. Àbí tó bá yẹ̀ rẹ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúkún rọ ẹ ni, oríkèéríkèé ara ń rọ ẹ ni, àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú nínú mọ́tò tí a ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
0: Babangana, Baba Kerewa.
23: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
24: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
0: Fóòn nọmbà mi 08164127777.
24: Àgbo Márúgbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
23: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
0: Babangana, Baba Kerewa. Fóòn nọmbà mi 08164127777 08164122777.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.

0: so one na wa down for near well table lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen, opposite yon yemekun grammar school, ni ilu akure, ero bani soro mire. Oh, samu, oh, 64, 60, 64, 19. Oh, samu, oh, 64, 60, 64, 19. Alafi arawo, ni bifi apia.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Honorables, Ife Eye Agbaye tun ti de o. Bẹẹni trophy si wa fun gbogbo honorables. Ra ìgun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.

0: teeth of a dove.
1: Polowo ọjà ẹ.
2: Polowo ọjà rẹ.
3: Ẹ máa bọ̀ kẹ wá polowo ọjà yín.
4: Ẹ wá polowo ọjà yín o. A kọ ẹni ẹran mẹ wá polowo owó mẹ́ta o.
5: Ẹyin èèyàn mi, ẹ wá polowo ọjà yín.
1: Línkà yín, yánu ká irẹ́rú náà yánu náà yónú nì mẹ́.
5: Ẹnìyàn mi kété, ìyá polowo ọjà rí o.
6: Ẹ wá polowo ọjà yín.
7: Ẹ dẹ̀mi la polowo ọjà wẹ́n o.
8: A kà bá ń dá igbe ń gbé manava lébi rà, a náà lówù, a kà wá vé ti paronú rẹ ni o, du wá wé ti paronú rẹ.
5: My people, come and advertise your goods and services.
1: Polowo ọjà rẹ.
6: Ẹyin yẹ dé yẹn ti ya, a ń wí ẹ wá polowo ọjà yín.
1: Ẹ máa bọ̀ kẹ́ wá polowo ọjà yín o.
9: Ẹ jẹ́ ká polowo ọjà wa o.
10: Ẹ máa bọ̀ kẹ́ wá polowo ọjà yín o.
6: Gbogbo ẹyin yẹ jẹ́ kọ̀ líṣì mi, ìyẹ́ ẹja arúgbó bíi tèmi, a ń wí kẹ́ máa bọ̀ kẹ́ wá polowo ọjà yín o.
11: Polowo ọjà rẹ.
0: Come and advertise your products and organizations on paronu rẹ.
12: Má dúró dégbà tí wọ́n ta lè ṣe ẹ̀ ní gbàǹjo. Polowo ọjà rẹ pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé, Mr. Mario fúnra ẹ̀ lórí ètò paronu rẹ.
13: Kale gbogbo ẹ̀dá tẹ jẹ́ olólùfẹ́ mi tẹ sì jẹ́ olólùfẹ́ ìkànnì alálùbáríkà tọ́lọ́wọ́n bá mi pawọ́ ẹ̀ pọ̀. Ẹ̀yin mọ̀ sádàbà àwọn tó ń gbọ́ ń pa ẹ̀ wọ́n mọ̀ ṣáṣáájú. Wọ́n ní gbogbo ọjà tẹ́ ẹ bá gbégbó orí ìkànnì gbogbo ẹ̀ náà ni ọ́ ta ọlọ́wọ́n bá mi náà ló ṣe bẹ́ẹ̀. Ẹ kale ṣàlàáfíà náà ni mo dé báyìí.

ṣé gbàgbé pé ìfẹ́ a máa jura wọn lọ. Ọlọ́run fẹ́mi àjàkáyé mo gàgá ètò lálẹ́ òní. Ọlọ́run fẹ́mi mo máa jàkáyé lo orúkọ mi. Gbọ́rọ̀ gbọ́rọ̀ tí ń ṣawo gbọ́rọ̀ gbọ́rọ̀ bọ̀bọ̀ tó gbọ́ ọ̀tán tí ń tún tà fọ́fà ní gbogbo ẹ̀dá láyé. Ẹ gbé mi lẹ̀ má gbé mi àánú. Àṣẹ àtẹ̀mí òjọ́ kúrúgbà ọ̀pọ̀lọ tẹ̀mí òjọ́ kọ̀ọ̀kan. Ìdọ̀bálẹ̀ tẹ̀mí òjọ́ ti ju afáyàfá. Èmi lọ̀tọ̀rẹ́ àwọn tó dá fún gedegbe. Kété ni mo dádúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Tá a bá ti ọwọ́ àwọn àgbààgbà tá a ti júbà fún, a ti forí gba àdúrà ẹlẹ́dàá mi mọ́ bẹ̀ ọ́. Má jẹun forí gba ìpàtí gbogbo ẹ̀dá ti ń darapọ̀ ọmọ mi. Ọlọ́run ọba mi o, mo darí ọpẹ́, mo darí ògo, mo darí ẹ̀ padà. Sọ́dọ̀ ẹni ó ní. Ọ̀dọ̀ ẹni tí gbogbo ẹ̀dá náà ń darí ọpẹ́ sí. Ọlọ́run ọba mi ni. A ṣe ohun gbogbo nínú ohun gbogbo. A ṣe ohun gbogbo tó tún gbòrògbò nínú ohun gbogbo. Ẹ̀rù ẹ̀ ń bà mí ní gbogbo ìgbà. Wọ́n ní kó máa pè lọ àwọn fẹ́ gùn. Wọ́n ní kó máa sọ̀rọ̀ lọ Ọlọ́run fẹ́mi àjàkáyé. Ọlọ́run fẹ́mi àjàkáyé ohun ẹ̀ láyé fẹ́ gbọ́. Ọlọ́run fẹ́mi àjàkáyé ohun ẹ̀ láyé fẹ́ gbọ́. Wàláì kò sí rán bẹ́ẹ̀. Ó dùn ṣé mo jàbí òní. Kí n tó kọjá síbi tó ní àpẹẹrẹ lálẹ́ òní. Ẹ jẹ́ máa kí gbogbo ẹ̀dá tẹ̀ ń darapọ̀ ọmọ mi lórí Facebook. Iṣẹ́ ọwọ́ yín yóò tó yín jẹ pẹ̀lú ògùn Ọlọ́run náà ni. Ẹ wá gbọ́ o, fún gbogbo ẹ̀dá tẹ ní àǹfààní láti máa gbọ́ mi lálẹ́ òní. Ẹ jẹ́ àṣẹ báyìí. Nọ́mbà tí ẹ máa fi dá sí lálẹ́ òní bóyá mo jẹ̀bi abimọjàre lọ́dún òní 08162519991 08162519991 òun náà ni nọ́mbà yẹn ti nọ́mbà odù fún talẹ́ òní. Ṣùgbọ́n fún gbogbo ẹni tí ọba jẹ́ nọ́ọ̀sì tó sì ń wáṣẹ́, ó jẹ́ ọkùnrin, ó jẹ́ obìnrin, nọ́ọ̀sì ni ẹ̀wọ́ tọ́ kàwé má pé o. Tọ́ bá mọ̀ pé nọ́ọ̀sì ni ọ́ ni kó o tó pè 08038177268. Tọ́ bá mọ̀ pé nọ́ọ̀sì ni ọ́ o sì ń wáṣẹ́ 08038177268. Òun náà ni nọ́mbà tí ẹ lè gbìyànjú láti lò ní apá abẹ. Ká wá sọ pé òun wá iṣẹ́ security àbí cleaner. Security àbí cleaner 08038177268. Tó o bá ṣe ká o lè pè mí tí n bá parí. Tó wá gbọ́ nọ́mbà yìí tí wọ́n bá ń wò ó pé olówó fẹ́ invest láti ra ilẹ̀ síbẹ̀ àbí ọ fẹ́ ra pamọ́. Pe nọ́mbà 070-30-92-94-41 ni nọ́mbà yẹn. Ká wá sọ pé òun wò ó pé ìrìn àjò ẹ kò dùn dáadáa. Àwọn tí ò yẹ kó yọ̀ ọ́ náà ni wọ́n yọ̀ ọ́. Ó sì ń wò ó pé àkàsọ̀ yìí kọ̀ rọrùn àti gùn. Ó sì ń wá àwọn tí ó sọ pé báyìí ni kò ṣe má jẹ̀yí aṣọ, báyìí ni kò máa wọ̀ lọ́kọ́lọ̀, báyìí ni kò mú.

ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú musu mọ́ lọ́wọ́ ló wá dàbí pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró dè ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters Ìlàlà Ọbalógun off Ifewara road Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08038704411 ní ọlọ́wọ́ ìyanu prayer center.

0: pọ̀mẹ́jẹ̀ dún àgùntàn ìwọ kan tó bá rí àmì méje ṣe ní orúkọ jésù ìṣẹ̀dá rẹ kò tó jagun mọ́ nínú ìdè ìpọ́njú tó wà yẹn ó yá jáde kúrò ńbẹ̀ ẹsẹ̀ kánú ọ̀rọ̀ ọlọ́run yẹn wípé ó sì ṣe bí ẹnìkan ti ń ké ti igi àáké yọ sínú omi aleluya àáké yọ sínú omi ó bọ́ a kó ìṣúrù alágbára lọ ọ̀tá gba irinṣẹ́ sọnù lọ́wọ́ akọni ènìyàn ẹ̀mí ìpọ́njú ló ń jẹ́ bẹ́ẹ̀ a ti sọsẹ́ ẹlòmíràn di ìṣẹ́mọ lọ́wọ́ ó sàn ṣe sáà náà ni kò tiẹ̀ yé mọ́ àìsàn ti jẹ baálẹ̀ sínú ayé ẹlòmíràn ta ló sọ fún ọ pé o lè dìde mọ́ ta ló sọ fún ọ pé ikú ni o pa àìsàn tó ń ṣe ọ yẹn ó wá wà níbẹ̀ nígbà tí a dá obí ta ló sọ fún ẹ pé o ní lọkọ láyé ta ló sọ fún ọ pé o ní láya ta ló sọ fún ẹ pé o lè bí ọmọ ẹ̀yàn wo ló sọ fún ọ pé o lè jẹ́ èèyàn mọ́ láyé ta ló sọ fún ọ pé èèwọ̀ ni ìlú òyìnbó lílọ jẹ́ fún ẹ ta ló sọ fún ọ pé dandan ni kí o sìnkú ọmọ ìwọ náà wá sọ wípé o ti gba ká mú ní orúkọ jésù o ní gba ká mọ́ aburú máa bọ̀ ní ibùdó àdúrà lọ́wọ́ ìyanu wá gba ìtúsílẹ̀ ní kankan pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí n júwe ọ̀nà fún ọ ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní whatsapp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o lò 08038709441 gbọ́ lẹ́ẹ̀kan sí 08038709441 ọ̀rọ̀ ọlọ́run yẹn ń tẹ̀síwájú ó wí pé yéé àtọ̀rọ̀ rẹ̀ ni ẹ̀ríyàn ọlọ́run wí pé níbo ni ó bọ́ sí ó sì fi ibẹ̀ hàn ó sì ké igi kan ó sì sọ sínú rẹ̀ irin náà sì fò sókè nítorí náà ó wí pé mu ó sì na ọwọ́ rẹ̀ ó sì mu ní orúkọ jésù ìrẹ̀ ayé tiẹ̀ náà tẹ̀ ọ́ lọ́wọ́ lónìí kò sí ẹni tí ọlọ́run dá ìṣe àti òsì mọ́ dìde ilẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ̀ ó sún ọ oúnjẹ ojú oorun ni ayé fi ń bá ẹlòmíràn jà nǹkan tí gbogbo ènìyàn fi ìrọ̀rùn ṣe ìnira ni ẹlòmíràn fi ń ṣe tirẹ̀ má wo ara rẹ níran tí ènìyàn bá dákẹ́ tí ara rẹ̀ yóò bá dákẹ́ jẹ́ kí n wo nǹkan tí ìlà ọwọ́ rẹ̀ ń sọ gbogbo nǹkan rere tí ènìyàn ń ṣe láyé ó ní í ṣe pẹ̀lú ìlà ọwọ́ ènìyàn o fẹ́ kọ́lé ọwọ́ ni o máa fi ṣiṣẹ́ owó tó máa fi ṣe o fẹ́ ra mọ́tò ọwọ́ náà ló máa fi ṣiṣẹ́ owó ẹ̀ ọwọ́ tí ayé ti wá fi gẹ́gùn nǹkan rere wo ló fẹ́ ti irú ọwọ́ bẹ́ẹ̀ jáde ẹni tí ó fẹ́ jèrè ọmọ ọwọ́ ni yóò fi ṣiṣẹ́ owó tí yóò fi tọ́ ọmọ náà kó tó di pé yóò máa jẹ rẹ̀ ní ọjọ́ alẹ́ máa bọ̀ jẹ́ kí n wo nǹkan tí ọwọ́ rẹ ń sọ jẹ́ kí n gbàdúrà fún ọ kó o ní ìtúsílẹ̀ kíákíá kúrò nínú ogun ayé pàdé mi ní ọjọ́ mẹ́jọ ní àkókò yìí kan náà títí ìgbà náà máa kọ oróyìn tẹ̀lé mi wípé a ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi ìyanu a ṣẹlẹ̀ ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ a ṣẹlẹ̀ nínú ayé mi àti ìwọ àmì.
1: Ọlọ́run ló rán etí wa.
2: Lala, ẹni tó ń wojú olúwa fún ọmọ bíbí ẹni tá a fi àsìndé mọ́lẹ̀ ẹni tí a ye pọn lójú ó kàwé títí ó ríṣẹ́ àmùbọ́ ìrìn àjò òkè òkun irúgùn olùdójúkọ ẹ ó ti rìn títí wọn sọ pé kò sọnà àbáyọ mọ ọ̀nà àbáyọ ti dé lónìí máa bọ ní ọlọ́wọ́ ìyanu prayer city and physical healing tó wà ní ìlàlà ọba logun kọsẹ̀ rẹ̀ ilé ìfẹ̀sùn state kó lè mọ̀ bí àdúrà sí ń gbà lójúkorojú ẹni tó bá ní kò sí wọlé a jẹ́ pé tìran rẹ̀ ló kú wòlíì tí ọlọ́run lò fún ìrànwọ́ alákòókò yìí òun náà ni wòlíì timothy adékòrìọ́lá bàbá ọlọ́wọ́ ìyanu fún àmọ̀ràn àtẹ̀bẹ̀ àdúà tàbí tí wò bá fẹ́ bèrè bó ṣe lè rí wọn 08038

0: àwọn méjèèjì
1: mo gbọ́ sá. Ṣé ẹgbàgbé nọ́mbà tí mo fún yín tí mo ní kẹ́ ẹ mú dáadáa? Yóò ṣe é láǹfààní tó pọ̀ ìdí àbárí yìí o. Wà láyè mi lónìí. Ẹ pè mí lójú tí ń ṣé mo jẹ ẹ̀bí ni. Àbí àárẹ̀ náà ni mo jẹ lójú yẹn ìlú ẹ̀ka alẹ́ o. Orúkọ yín ẹ gbóhùn sókè dáadáa sá. Orúkọ yín láti bo.
2: Orúkọ mi ni Adékùnkè Johnson, AKA Kátà láti Ìlú Ìjàkókó.
1: Yes sir, ṣé mo jẹ ẹ̀bí lódù tẹ gbọ́ yìí?
2: Mi ò kọ́kọ́ tẹ́ sọ ọmọ ṣe gbé.
1: Ẹ má wọrí ń gbà náà. Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
3: Ẹ
1: má jẹ́ kí ọlọ́pàá ẹlẹ́ran wọlé lálẹ́ òní o. Orúkọ yín láti bo.
3: Orúkọ mi láti ìlú Ifọ̀ ni Babatunde Babilọs.
1: Ṣé mo jẹ ẹ̀bí lódù yìí?
3: Rárá sá.
1: Mi ò jẹ̀bi, kí ni ìrètí mi ò yí di yín ẹ fàdí ẹ yọ?
3: Ni pé.
1: Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
4: Fẹ́mi.
1: Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
4: Ẹ mọ́mọ́ náà.
1: Ẹ ká alẹ́ o.
4: Hello.
1: Ẹ ká alẹ́ o.
4: Ẹ ká alẹ́ sá.
1: Orúkọ yín.
4: Bukola láti ṣù àkókò ni.
1: Ẹ jọ̀ọ́ ṣé mo jẹ̀bi lódù òní?
4: Ọkọ mi bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀.
5: Bàbá ẹ jẹ̀bi ni o.
1: Kí ni ìdí sá, kí ni ìdí lójú yín?
5: Ìkọ́lá fi jẹ̀bi wípé ó yẹ ká ẹ pe ọkọ sí ọkọ ká ẹ bá sọ ní tùbínúbí.
1: Kí n dẹ̀ pe ìyàwó.
5: Kẹ́ tó pe àwọn méjì yẹn. Ẹ mọ̀ pé ó ní kan tí èèyàn máa sọ láàrin obìnrin àtọkọ tó yẹ pé ìyàwó ni yẹn ò ní lè gbé kúrò lọ́kọ̀ mọ́.
1: Tí
5: ní kan tí a fi jẹ̀bi ni ẹ.
1: Tí lè bá túkí lọ́kàn mi, ẹ má fún ọlọ́pàá ẹlẹ́ran kó wọlé lálẹ́ òní o. Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
6: Ẹ ká alẹ́ sọ.
1: Ẹ ká alẹ́ orúkọ yín láti bo ni o.
6: Adédèjì Akinola ló ń sọ̀rọ̀ láti Àkùnà Àkókó.
1: Yes sir, ṣé mo jẹ̀bi ló dùn?
6: Mi ò lè sọ yín o. Ìpínlẹ̀ ṣe yẹn. Ó burú jáì. Bàbá ńlá ẹ̀bí, ikọ̀ mi bá tún wà tán pèlé ẹ̀bí, àbá fún yín lálẹ́. Ẹ̀wọ̀n pé obìnrin kò sí ohun lè sọ̀rọ̀ lójú obìnrin. Kò sí gbà tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lójú obìnrin tí inú ọ̀hún níbàjẹ́.
1: Ẹ ṣe. Kò
6: fún ìdí èyí ọ̀rọ̀ tẹ ẹ sọ yẹn. Ọ̀rọ̀ tó lè túlé pátápátá gbà lẹ sọ ẹ jẹ bí o.
1: Bọ̀dá sábìsì ò da. Ẹ dún gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Nàìjíríà lójú yín, lọ́kàn yín. Ṣé ẹ rò pé mo rẹ́bi jẹ ni lórí ohun tẹ gbọ́ lálẹ́ òní?
7: Ilé ìtajà kan ti kalẹ̀ balẹ̀ sípínlẹ̀ yìí. Ìlora Mart ni wọ́n jẹ́. O ní gbogbo èèyàn sọ lákòókò yìí. Gbogbo èèyàn ló dá wọn mọ̀. Ìlora Mart beside Airtel main office adjacent First Baptist Church Eso bus stop Ọbadéṣidà road Àkúrẹ́. Ìlora Mart direct distributor ni wọ́n jẹ́. Láti company original product ni wọ́n tà. Bí ìwé Vaughn tó jẹ́ different colours and sizes, attachments, relaxers, conditioners, hair treatments, hair dye, Brazilian wool and attachment. Àwọn products lóríṣiríṣi bí expression.

0: Hello, Eka Aleo.
1: Eka Aleo.
0: Oruko yin lati bo?
1: Bi oruko re lati fun Bay West.
0: Se mo je ebe loju ti yin.
1: O yan ko ma fun yin gbaju ni.
0: Kilode?
1: Ko ma yeji dawo lu yi gan ni.
0: Kan dawo lu mi.
1: O
0: n je lo si yawo emi o de fe ko pa yawo e mo de so loju awon mejeji.
1: Mr. Bojuri.
0: Enu adake. Service o da o ti cut aja ke sare pe number mi fun yin bi a mo le ri call kan pe 0803793018 to ba lo n ti mo lo fun yin teyin o ka daada e le pe mi 0803793018 ile ise A1 Global e o de ke pe number won wọ́n ta building materials o lè máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ tó bá sàn débì kan wá kó fún ẹ wà á lọ ṣe 08163590806 nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08033793018 08033793018 mo dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ̀ darapọ̀ mọ́ mi lálẹ́ òní ibi òní dé bá yín ibi náà òní dé bá mi ọjọ́ mẹ́jọ ló ń ṣe bẹ́ẹ̀ náà tọ́ dà ire o kó bá mi kó bá yín.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: mo tun ti de lale toni olorun oba mi oba dada seda ibare lorun o se bi ose to koja re ta ku lori eto pe alaafia ati idunu be alaafia ati idunu la tun fi se be ta gori ategun fun tale toni olorun oba mi adupe o lori gbogbo ba tin lo ba tin bo olorun oba mi o pa wa lekun ma pada pa wa lekun ni gbese aye ti wa o se bi ko si eda to ba tin se isota so olorun oba mi laye ti ki jiya e lo bere lowo Saul ohun toju eri latara isota so olorun oba mi o tun kiyen ka le o sele alexafa na le to ten gbo yi nibi ti eyin loju olorun alaye ni ti fi ori ofe gba ni lowo ogun iran prophet dr alex omojowoje p ti gbogbo aye mo si sele alex ti ijo celestial church of christ calvary parish simi loluwa olokun agbaluko arigide akoko e mo ba ti ma seto yi lojo mejo mejo baba yo se be won o salaye nipa gbigbe omi si di radio gbigbe omi si di radio yi o ti wa di gbaju gbaja kale kakoni to je pe olohun oba mi dara lori sirise baba yo tun salaye nipa e to waye lejo sin won lola ode yi atuyo ogo ogo to ti baje ogo to ti pin ke ogo to ti ra nibe le da ti tun yan ti gbese aye ko wa yo se be ti o pada ni tumo e wa ma gbo mi seri to waye lola ode gege mo ti wile kan ni leda yo ti ri idunu latara olohun oba mi e wa ri orire igbega idunu lo je ti ko wa e wa ri afa to ailase yori airomo bi airokoraya aite waju lo pora laye ko wa irin ajo silu ebo yo di rorun ipo ayo ten le yen gogogo yo se be yo bo si fun yin baba yo tu wa salaye nipa aworan sugbon fun itoni ati adura to gun aye eni fi nse teda fi nlayo teda fi nigbega laye nbi e kan sawon eni olohun oba mi ki o gbadura fun yin kele mo pe olohun oba mi nbe bi itatijo o number babare fun itoni ati adura 090-28-242487 090-28-242487 tabi 00-35-248215 00-35-248215 mo kiyan ku kale mo ya jowo ebi ni zan loko mi o wa ni ku moro leke amele mero ede kata piloro ti wole asebi na ni mo fin kin o baba ti ben kale lale toni baba mo kiyan kale fi adura sede eto lale toni
1: Jehovah
0: mimo
1: Jesus Christi
0: mimo
1: Michael mimo
0: mimo
1: Olorun alaye
0: kabiyesi
1: sokale saarin wa
0: amen
1: wa tu dabira
0: amen
1: gbogbo eyin te ngbo mi ni oruko Jesu e ni sokun
0: amen
1: aye oni bayin ja
0: amen
1: gbogbo eni keni to ngbo mi ti eni keni ba didi ogun si yin olorun ko bi eni na wo
0: amen
1: gbogbo eyin te ngbo mi te nsha mi ni oruko Jesu e ni sha iso
0: amen
1: gbogbo to je isoro fun yin olorun a so di rorun
0: amen
1: aye oni re yin mu
0: amen
1: eni ko si panpe
0: amen
1: ota oni get yin
0: amen
1: won ni reyin yin
0: amen
1: eyin la ma bori
0: amen
1: isoro ki isoro to ko to koju yin lowo olorun ko biwo
0: amen
1: olorun ko da si oro yin
0: amen
1: ko ri be ko se be
0: amen
1: jesu oluwa wa
0: amen amen amen ni oruko jesu oda baba gege mo ti wile kan ni mo pe salaye nipa gbigbe omi si di radio e tun wa salaye nipa e to wa yin le jo sin lola ode e tun se be salaye nipa aworan
1: hallelujah
0: hallelujah
1: bi e tin gbo mi gege bi ase olorun e ma ro ti temi mi ko mo so be olorun lo so e lo gbo mi si di radio yin bayi ke ti e ri iyanu olorun ke ti e mo bo olorun se ma nse ko to di akoko yi la wa na ti ma wa nu awe ati adura ta ti n gbadura bi pe nigba ti o ba ti di akoko ti a ba ti wa lori afere ba ki bira ma sele mo de ri pe arade n sele olorun n se iyanu gan te ba ri diwe ti awon eniyan fi n wa dagirigiri wa sodo wa eru olorun gan ma n ba mi pe se atodo wa na olorun ti se awon iyanu wonyi eru gan ma n ba mi gbogbo yi patapata ti e n wa ni oruko Jesu e oni damu
0: amen
1: bi e se n wa ki e make sure wi pe egba number ni ojo Tuesday ni ojo atuyan ogo yen de ago mewa si mejila ke egba number emi fura mi ma attend si everybody gbogbo isoro ti e ba wa patapata ati ona abayo la ma je ko ye yin bo se ri ne ba kon na a lori ofe lati mu aworan omo aya ati molebi wa lati wa fi gbadura leyin adura kada aworan yen pada si ile wa ese atokun
0: ese baba ojo ni ti yin e wa fi ara balẹ lale eto ni ke pe number yin fun itoni ati adura
1: 080 35 080-0805-080-0-3-5-2-4-8-2-1-5-0-9-0-2-8-2-4-2-4-8-7.
0: Ẹ ṣe bàbá, ojú òní tí. Nọ́mbà bàbá rè é fún ìtọ́ni àti àdúrà. Ìṣòwò àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kàn sí bàbá tí wọ́n lọ rè é gbàdúrà lọ́dọ̀ bàbá. Àwọn náà ti mọyì Ọlọ́run ọba mi láyé etí wọn. Kí ló wá ń dá yín dúró? Kí ló mú yín mọ́lẹ̀? Ṣé ẹ̀tì ló mú yín mọ́lẹ̀? Kó gba tetí ọ̀tún wọlé, kó tún gba tòsí jáde. Ẹ má jẹ orí bẹ́ẹ̀ mọ́. Ẹ kàn sáwọn ẹni Ọlọ́run ọba mi kẹ lè láyọ̀ ń gbẹ̀ yín. Nọ́mbà bàbá rè é 090-2824-8215-080-3524-8215. Nọ́mbà bàbá nìyẹn. Ẹ má pè wọ́n, ẹ má flash òjíṣẹ́ Ọlọ́run àlàyé o. Ó dá bàbá kí tún ní ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìmúlọ́kànlé tẹ̀ ní fún wa lálẹ́ ìtòní gẹ́gẹ́ bẹ̀ ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Ọ̀rọ̀ tí Ọlọ́run ní kí a fi gba àwọn ènìyàn níyànjú lálẹ́ yìí.
2: The theme of today's program
1: tonight. Ó ní ǹjẹ́ òha kì í ṣe ọ̀tá Ọlọ́run?
2: Are you not an enemy to God?
1: Ǹjẹ́ òha kì í ṣe ọ̀tá Ọlọ́run?
2: Are you not an enemy to God?
1: Ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ọ̀tá ẹ̀ ni. Ẹnikẹ́ni tí Ọlọ́run bá pàṣẹ fún tí ò bá tẹ̀lé ọ̀tá Ọlọ́run ni.
2: Anybody that God has given.
1: Ẹni tí ò bá pa àṣẹ Ọlọ́run mọ́ ọ̀tá Ọlọ́run ni.
2: Ẹnikẹ́ni
1: tó bá ń ṣèkà ọ̀tá Ọlọ́run ni. Ẹnikẹ́ni tó bá ń jalè ọ̀tá Ọlọ́run ni. Ẹni tó ń parọ́ ọ̀tá Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó ń dá májẹ̀mú tí kì í mú májẹ̀mú ń ṣe ọ̀tá Ọlọ́run ni, nítorí pé Tọ́lọ́run bá sọ ó máa ń ṣe. Gbogbo ẹnikẹ́ni tí ìwà ẹ̀ ò bá ti jọ Tọ́lọ́run ọ̀tá Ọlọ́run ni. Ìwọ tó ń parọ́ mọ́yàn lójúkoroju ọ̀tá Ọlọ́run ni. Ìwọ tó ń dẹ́ṣẹ̀ àgbèrè ọ̀tá Ọlọ́run ni. Ìwọ tó jẹ́ pé àti ṣèfẹ́ Ọlọ́run máa ń ní ẹ lára ọ̀tá Ọlọ́run ni. Ìwọ tó jẹ́ pé àti gbàdúrà ó máa ń ní ẹ lára. Àti gbàwẹ̀ ó tiẹ̀ lè gbàwẹ̀.
2: O
1: sọ pé kìrìsẹ́nì ni ẹ, o máa dúra gbà.
2: O
1: máa wẹ̀ gbà. Kí la lè fi identify pé ọ̀rẹ́ Ọlọ́run ni ẹ?
2: O
1: ṣe ọ̀rẹ́ Ọlọ́run. Àwọn èèyàn kan ń pè ẹ bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn pè ẹ ní kìrìsẹ́nì ni. Níwọ̀n ìgbà tó o bá ti súnmọ́ Ọlọ́run. Níwọ̀n ìgbà tó o bá ti pàṣẹ Ọlọ́run mọ́. O kì í ṣe kìrìsẹ́nì. Àwọn èèyàn kan ń pè ẹ bẹ́ẹ̀ ni. Wọ́n o kàn fojú jọ kìrìsẹ́nì ni. Ṣùgbọ́n ìwọ tó o jẹ́ wọléwọ̀de pẹ̀lú Ọlọ́run. Ìwọ lọ̀rẹ́ Ọlọ́run. Ìwọ tí Ọlọ́run pè tó dáhùn. Ìwọ tó o tẹ ojú Ọlọ́run mọ́lẹ̀. Ìwọ tó jẹ́ pé ohun tí Ọlọ́run fẹ́ ló ń ṣe. Ìwọ tó o ka Bíbélì ẹ. Ìwọ tó o lọ Sunday school. Ìwọ tó o lọ gbàdúrà. Ìwọ tó o sá fún ẹ̀ṣẹ̀. Tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tó lè sá fún. Ìwọ lọ̀rẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ tó o sá fún ẹ̀ṣẹ̀. Ìwọ tó o ń ṣe fẹ́ èṣù. Ìwọ tó o ń ṣe fẹ́ ọkàn rẹ. Ìwọ ni ọ̀tá Ọlọ́run. Ìwọ tó jẹ́ pé o easy láti confuse. O easy láti confuse. Wọ́n lè darí ẹ lọ síbi tó wù ẹ. Ìwọ tó ń fi àjèjì ẹ̀kọ́ gbá káàkiri. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ.
2: O
1: ò ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run ni ẹ. Ọlọ́run kì í gbàbọ̀dè fún ènìyàn. Ènìyàn máa ń gbàbọ̀dè fúnra wọn. Ọlọ́run kì í gbàbọ̀dè fún ènìyàn. Ìwọ tó o bá ṣèfẹ́ Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run ni ẹ. Kò sí ẹni tí ẹ bá mi wo ìwé Jòhánù orí kàdógún ẹsẹ̀ kàdógún. Láti kàdógún sí ìkẹrìndínlógún.
2: Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
1: Jésù ní èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
2: Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ṣe.
1: Ọmọ ọ̀dọ̀ mọ tí olúwa ẹ̀ ṣe, ó máa ń jìnà sí olúwa ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, wàá súnmọ́ Ọlọ́run. Wàá mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run.
2: Nítorí pé
1: wàá máa meditate ní ọ̀rọ̀ Ọlọ́run. Wàá máa gbàdúrà. Ìgbà yẹn la lè pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n o mọ ẹnití nípa Ọlọ́run. O mọ ẹnití nípa pé kán gbàdúrà. O mọ bá ṣe ń ṣàánú. O mọ bá ṣe ń ṣoore. Ìwà ẹ̀ ò yàtọ̀ sí kẹfẹ́rí. Ọ̀tá Ọlọ́run ni ẹ. Ẹ kàwé.
2: Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́.
1: Jésù lòun pè yín ní ọ̀rẹ́.
2: You are my friend. Nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi han fun yin
1: ko so ohun ti Jesus fi pamọ fun wa
2: Jesus is keeping from us
1: ko si esun kan leyi apo gbogbo to wa nbe patapata
2: everything that is there
1: lati ni Genesis si fi han
2: from Genesis
1: ni Olorun ti fi han wa
2: God have given to us
1: iwo na gbudo tele
2: you must follow it
1: to ba ti tele
2: you follow it
1: to tele ti ara e
2: you are following your
1: ota Olorun ni e
2: you are enemy to God
1: o ye tesiwaju
2: ki se eyin ni o yan mi sugbon emi ni o yan yin
1: o ni ohun lo yan wa ohun lo ran wa wa saye
2: is the one that brings us to this
1: world. Boju to wa.
2: Is the one that is caring care of us.
1: To boju to e to nfu e lo nje.
2: Someone that is caring for you.
1: To pa e mo.
2: That is keeping your life.
1: Wo orisirisi iji to nja kakiri. Ti o je kokan e.
2: That doesn't make it.
1: Ko je kokan omo e. Ko je kokan oko e. Ko je kokan iyawo e. Nitori pe o je ore Olorun.
2: God, you are a friend to him.
1: Gba ti o ba je ore Olorun.
2: You're not a friend to God.
1: Wa ri pe Olorun a koyin si e. Wa ri orisirisi adowo ati isoro. Ta bere sin dide. Nitori pe o ti je
2: because you are enemy to
1: tesiwaju
2: mo si fi yin sipo ki eyin ki o le lo ki e si so eso ati ki eso yin le duro ki ohun ohun ti e ba bere lowo baba mi ni oruko mi ki o le fi fun yin
1: sheri eni to ba je ota olorun
2: if you are enemy to God
1: e ri pe a ma wo ni isoro
2: you will see that you will be entering
1: lati ni isoro kan si isoro kan
2: no problem to another
1: iru isoro to wa loni
2: that problem that you are today
1: won na lo wa ona ko laja pelu olorun lo je ore olorun ki olorun le gba e
2: so that God can deliver
1: you ninu isoro to wa yi lo sumo olorun lo wa oju olorun lo wa oju olorun lo se ohun ti olorun fe lo ka bibeli re lo wo nu adura
2: lo
1: ma gbawe je ka ma ka ise rere mo e lowo lo fi awon ise ikasile awon ise ote ko ma dite lo fi sile lo wa oju olorun lo se fe olorun lo se fe olorun lo ko ise sile lo sumo olorun ki olorun ba le je ore
2: eni
1: to ba je ore eniyan
2: ko
1: so ohun ti o ni mo nipa eniyan sugbon ti eyan ba je ore eniyan ti e ba ri ota eyan ma sa fo ota eyan idi ni e ti olorun fi n sa fun e idi ni e to fi kepe ti o fi dahun
2: sugbon
1: kete to ba yi pada olorun a sumo e
2: e
1: ba mi wo iwe Naomi.
2: Let's look at the book of Naomi.
1: Ori kini ese ikeji.
2: Naomi chapter 1 verse 2. Olorun jowu.
1: Olorun jowu.
2: Oluwa si ngbesan.
1: Olorun de ngbesan. Bo se se fe e Olorun jowu. Inu Olorun o le dun si e.
2: God will not be happy to you.
1: To ba tin sumo satani.
2: When you are closer to devil.
1: Nigba to o ba se fe Olorun. Olorun a jowu. Olorun a koyin si e. O lo fi kepe bi mo ti so lekan. Ti o fi da e lohun. E kawe.
2: O si kun fun ibinu.
1: Olorun kun fun ibinu.
2: And is worried and is also merciful.
1: Oluwa n gbesan ni ara awon ota re. Oluwa n gbesan lara awon ota re.
2: Ah.
1: Eripo oro yin lagbara. Olorun n gbesan. Idi niyan to fin ni problem. That is why. Idi niyan to fin ni isoro.
2: That's why you have problem.
1: Idi niyan ta dura e o fi gba.
2: And that's why your prayer is
1: not. Idi niyan to sha fin jiya sha.
2: That's why you always suffer.
1: Ki se pe oju Olorun fo.
2: It's not maybe God.
1: Gege bi iwe Isaiah 59 o ni ti Olorun odi.
2: He said his eyes is not.
1: Iya iya wa ese wa lo je ki Olorun o fa seyin fun wa iwo na lo ba Olorun laja loni lo ba Olorun laja loni lo laja pelu Olorun ma je ota Olorun mo lo se fe Olorun yes
2: o si fi ibinu de awon ota re
1: o fi ibinu o fi de awon ota re
2: ah
1: ke yan ma so pe ohun ota Olorun
2: kilo le
1: identify yan lati je ota Olorun ohun to le identify yan lati je ota Olorun
2: ni
1: to ba je ni bi
2: you are a bad person
1: to ba je eyan buburu to ba je alaigboran to ba

0: Jehovah, Jesus, only my God, Lord, my God. Olúwa ọ̀rọ̀ inú mi lọ, Olúwa wọ inú mi lọ, Olúwa wọ inú mi lọ, Olúwa wọ inú mi lọ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn mi, Olúwa kò wò yín sàn. Gbogbo ẹ̀yin tí ẹ̀mí fẹ́ bọ́ lára ẹ̀, ní orúkọ Jésù, Olúwa kò dẹ́ ẹ̀mí padà sára yín. Ẹ ní ṣàìsàn, ẹ ní fọ́ lójú. Gbogbo ẹ̀yin tí ẹ̀ yarọ ó yá ẹ lọ rìn. Gbogbo ẹ̀yin tí ẹ̀ mùkùn ó yá ẹ lọ rìn. Gbogbo ẹ̀yin tí ẹ̀ wà nínú àìsàn ó yá ẹ lọ agbára iṣẹ́ yìí kò dìje ẹ̀gbọ́n kò jẹ́ tolúwa jésù tolúwa wa.
1: Amen, amen, amen. Ní orúkọ Jésù. Nọ́mbà bàbá rè lẹ́ẹ̀kan sí kó tó di pé a máa fi yín òṣèlú, àmọ́ ẹ má bínú wípé àní lè gba ìpè mọ́ torí àsìkò wa ni o. Àmọ́ tó bá lóhun kó tẹ fẹ́ bá bàbá sọ, nọ́mbà wọn ní ká ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ kàn sí nọ́mbà bàbá rè 090-28-242487 tàbí 00-35-248-215 00-35-248-215. Ló kọ́ Mrs. Kemi Kúkọ̀yí tẹ́ dórí Mr. Ògúnbádéjọ látàkùngbà àkókò alàgbà FC Bàgọ́gọ́gọ́ ní tapiréta wa alàgbà Olúwàṣọ́ ló ń ka bíbélì wá fún talẹ́ ẹ̀tọ́ ni lóko ẹnjìnìà Káòdé Fọlárin mo rí yín bẹ̀ yẹn dúró rẹ̀ títí dọjọ́ mẹ́jọ tó tún máa pàdé lórí ètò alálùbáríkà sẹ̀lẹ̀ Alexa Fa lórí rédíò Adaba. Mọ́yájú owó Ebenezer ló kọ́ mi, àdúrà yín yóò gbà tèmi yóò gbà òdì ọjọ́ mẹ́jọ.
2: Bó o bá ti rìnrìn ìrìn tó o ti gbìyànjú títí tí kò tí ì bọ́ sí, ìrìn rẹ kù sọ́nà kan, ṣé o ti dé Celestial Church of Christ, Calvary Parish, Similoluwa, Olókun Àgbálùkù, Arigidi Àkókó, níbi tí Olúwa ti ń lo òjíṣẹ́ rẹ̀ fún ìran yìí. Prophet Dr. Alex Ọmọjọ́wọ́ JP ti gbogbo èèyàn mọ̀ sí Sẹ̀lẹ̀ Alex. Ó yá mbẹ́. Àkókò tiẹ̀ dọ́là darapọ̀ mọ́gọ́ra àwọn èèyàn níbi àkànṣe àdúrà tó wà fún gbogbo ẹ̀dá káàkiri àgbáyé. Ká pé àkórí rẹ̀ ní àtúnyẹ̀ ògo ọ̀tọ̀jọ́ Tuesday ni ètò àdúrà yìí máa ń wáyé lago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán. Wà kógo tiẹ̀ náà fọhùn lókè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run àlàyé rìn níbi ìsìn ọjọ́ ìsinmi wa fún ìsọjí láàrin ìlú tàbí ìsọjí nínú ìjọ Ọlọ́run. Ẹ lè mọ̀ pé bàbá wa nínú Olúwa yálà fún àdúrà àlùyọ àánú àṣeyọrí ìgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo olóṣèlú àti gbogbo ẹni nàga bí gíga Ọlọ́run ní ń bá ní ṣe kò fẹ́ rèlú ọba nírọ̀rùn ẹni wọkọ̀ wọ ọmọ wáyà wá bùjókòó ayọ̀ wọ́n fòyà wá síwájú Olúwa Jésù Kristì Olúwa ń dúró de gbogbo èèyàn bẹ́ẹ̀ fún àdúrà máa pe wòlíì Alex Ọmọjọ́wọ́ sórí nọ́mbà yìí 0803-524-8215 0803-524-8215.

èèyàn tó rí bá pọnlé tó fún láyà rẹ ẹjẹ òun ó dúpẹ́ ẹni adẹ́dà bá ṣe lọ́jọ́ tó fún lọ́kọ̀ alálùbáríkà ó yẹ kí ru wọn ọmọ yìí díẹ̀ kọ́ là á sọ ká sọ síbi tọ́rọ̀ ń bẹ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ lónìí tó jẹ́ pé bórí ọ̀fẹ́ bá ń bẹ kí wọ́n rí new marriage certificate wọn wọn ò ní ẹ́và rí new ẹ̀ ẹ̀jẹ̀ ń bá wa akọ ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀ mo mọ̀ pé ọkùnrin ló máa ń fẹ́ dàbí victims ẹni wípé àwa ni wàá wa ò dájú bẹ́ẹ̀ sì rèé àwọn obìnrin kan bẹ tán mọ́ wùwà bí aláǹgànà kúrímọ̀jà ṣàgbákò obìnrin ni béèyàn bá ṣàgbákò obìnrin àfi kí irú ẹni bẹ́ẹ̀ ò mọ gbàdúrà pé ọlọ́run kúkú mú mi kúrò lókè pẹ́ mo sọ kinní kan lọ́jọ́ kan fún ìyá tó bí mi lọ́mọ mo ní ìyá ẹ̀ mọ́kàn yín balẹ̀ ọmọ yín ni màá fẹ́ láyà so èèyàn tó lọ́wọ́ bá pọ́nlé tó bá fún níyàwó gidi ẹ jẹ́ kán mo rí ọlọ́run simply because àwọn èèyàn kan ń gbà á ládùá ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tó gẹ́ wípé ẹ ní ìpèníjà kan tàbí méjì nínú ìgbéyàwó yín afẹ́kẹ́ ẹ mọ̀ lálẹ́ yìí wípé we are so very much with you you are not alone ẹ má dẹ̀ gbàgbé ẹ ẹ̀ dààmú ṣùgbọ́n kinní kan yà mí lẹ́nu lákòókò yìí mo wonú ìgboro yẹn wò mo wá bíra mi léèrè pé ẹ jọ àwọn obìnrin tó ṣì wà ń ta ẹ̀ ṣáwọn náà làwọn èèyàn kan fẹ́ fi ṣàyà

0: àwọn obìnrin tó wà ń ta ẹ̀ àbí ṣàwọn tí mò ń wò tẹ́yìn náà rí gbogbo ìgbà ẹ̀ ẹ dákun ṣàwọn náà làwọn ọkùnrin kan fẹ́ẹ́ fi ṣàyà èmi ráńgẹ́lì lọ́sàn-án mo rí jésébélì lóru bẹ́ẹ̀ bá rọ́pò wọn nínú chọ́ọ̀chì inú yẹn á dùn pé ẹ ọmọ tán ọmọ lélẹ̀ wọ́n á jó wọ́n á yọ in fact wọ́n á tún lead the praise bó bá dọ̀wọ́ alẹ́ club house iná máa ń parí ẹ̀ sí bẹ́ bá rí ìfín tí ń gbojú gba mú obìnrin mi jáde ẹ̀ wò pé olókòso lélẹ̀ ni àbíyàwó ẹ̀ brother àdúrà wá wà pẹ̀lú ẹ̀yìn èmi ti mú tèmi kú lọ́jà ọjà abi tí mo ti mú ìyàwó mi ò kú bẹ́yìn náà bá fẹ́ mo lè mú yín mọ̀nà ṣe ẹ lè sọ kọ́kọ́ rí àwọn òbí tó wà ń ta èyí ohun tí wọ́n ń ṣe pé àwọn fẹ́ fi gbádùn ẹ̀mí ara wọn káwọn tó gbéyàwó kò ṣe é sọ brothers mo ti rí girlfriend ti future wife yín mo rí ní club mo rí ní club lálẹ́ àná bikini ló wọ̀ pátá àti kọ́mú ó wá ń jù dí ní pool side tẹ́ bá rí gbogbo stretch mark ara ẹ̀ gan náà sir ohun tí mò ń sọ ni pé these ladies are going extra mile láti sọ pé àwọn ń gbádùn ara wa wọ́n enjoy life ara wọn ìwọ tọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ ṣètò orí kan mú lọ́wọ́ báyìí tó dẹ̀mọ́ pé alálùbáríkà lélẹ̀ ọmọ ilé wa responsible oh my god mo dẹ̀ lè rí léètì mo lè explain o ẹjá wà lódò àfìgbà tẹ́ bá gbó jìjì kẹ́ tó mọ̀ ẹjá wà lódò yes ẹjá pọ̀ lóbi ó dìgbà tẹ́ ẹ bá tó gbé òjìjì tó bá shock yín lẹ tó máa mọ̀ pé ẹjá pọ̀ lódò obìnrin pọ̀ ń ta ìyàwó ò pọ̀ sàmà bẹ́ẹ̀ bá rí ká ẹ má fi ṣeré o ẹ má sọ pé mo sì fẹ́ àwọn ọmọ ṣàkóṣákò ló kù èmi mo dẹ̀ lè explain o alright bẹ́ẹ̀ bá torí church girl mosque alájà ó ń wọ ìjà ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lọ́sẹ̀ tó kọjá ó ní àwọn tó máa ń wọ aṣọ dáàbò lẹ́yìn ó láwọn ló tiẹ̀ wá worst jù báyìí ó sọ bẹ́ẹ̀ ni o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o allegedly ó láwọn ló tiẹ̀ wá worst jù báyìí mo ní kí ni reason tó fi sọ bẹ́ẹ̀ ó ní àlàní bẹ́ẹ̀ bá ká nǹkan tán wọ̀ borí dé lẹ́yìn tẹ́ bá ka sókè kò sí nǹkan kan lábẹ́ wọn kàn wà bẹ́ẹ̀ náà ni mo ní alright mo fi sílẹ̀ sápá abẹ yẹn because àlè máa rò ó nǹkan tó jún rí àlè máa rò ó tí n bá tí ì máa rí ni mi ò ní máa rí mọ pẹ̀lú nǹkan tá à ń wò ń tara ẹ̀ ẹ̀yà kúrò lórí ẹ̀ alright ẹ ká lẹ́ṣẹ̀ àlàáfíà mo bá yín ọ̀rọ̀ ìfẹ́ lélẹ́yìí àṣálẹ́ àwọn boys and girls àṣálẹ́ àwọn daddies and mummies ètò yìí ò sí fáwọn tó ti márì nìkan o even àwọn singles àjọwà lápá bí náà ni ẹ̀yin fans mi ní social media ẹ̀dẹ̀ má bínú ẹ̀mọ́ pé mo ti ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá ẹ̀yin tẹ́ ẹ̀ sí ní meeting wa lọ́sẹ̀ tó kọjá bọ̀dá má kò jẹ́ kákàǹtì mi sinmi because of àwọn orin tá à ń lò wọ́n ti flag official account mi ó dẹ̀ di 2027 inú oṣù kẹta that is march 31st 2027 kan tó sọ pé àwọn máa release ẹ gbogbo monetization mi pátápátá náà ti stop bẹ́ẹ̀ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ lọ bá mi follow adégbòye ga àlàní bóyá tíyẹn bá gbéra dáadáa a lè máa fi ṣe live a dẹ̀ máa mọ̀nà tá a máa gbà tí wọn ò fi ní padà flag ẹ because of àwọn orin tá à ń lò so ẹ má bínú ẹ bá mi sọ fún àwọn fans mi tẹ́ ẹ ti sọ fún pé kán sọ fún àwọn táwọn náà sọ fún pé kán download adaba fm app ní google play store ẹ máa rí app yẹn báyìí ó lẹ́yẹ láàrin adaba fm app adaba 88.9 fm app lórí play store tẹ́ ẹ bá ti launch ẹ ma in fact kẹ́ wà ní canada you can listen to us alright Again, baby, walela lei. Official shout out. Happy birthday. Opodo koloni. Omolere bi bindomi. Omelani Benjamin. Tani Toluwa. Happy birthday to you, boy. Omo moda keke akora ye. Omo bami David omanti oluwa to sin. Oshin podo kan loni. Wa shokpo e la sholong waba. Omelani Benjamin tani Toluwa. Be ba tin gbo omi omi e ti mo pe ife modeke pa ko si nkan kan bi ife ni ife to ba san wo modeke gan ni oju mi bi ru awa bayi awa o san wo modeke ife ajoko sibe na ni omi ni wa omi ni ran wa ehe. Happy birthday to you Benjamin tani Toluwa. Omelani omo omo Adewale latoke agbe wa shopo e loke pe ESP ti mo mo dada ESP Bamidele awon lo kowe si mi to ni ma ki o dada o eja kasare lo poluwo oja loke lohun ile ise Januzaj Bet King ati AET won wa pelu wa lori eto yi dada won ni ka ma babo awon ba wa rin eja sare dodo Januzaj Bet King na ba ba ti de latapa be a ma wa launch program finally e ka lesa Eka lema, eka le nyore.
1: Hello, gbogbo eyin boys to mo number wa teyin geli to menu e.
2: All right.
1: Series of complaints in lan gbo nipa awon le ise betting si bi ke je ki won dowo oworu. Oko ni ke ni o lo bet house ko ke o mo bale.
2: E ku orire sama.
1: Gbogbo won yi o si lodo Januzaj Bet King sha.
2: Januzaj Bet King.
1: Oko soso oru e betting house to wa trusted and reliable. Ke ta numbers ki numbers o wa ke se gbowo yin po oropo without delay.
2: Kai kai kai.
1: Awon idije bolu alafese gba nlo lorisirisi.
2: Rugby ise nlo ni basketball nko.
1: Se be ramu abese ku bi ojo atawon ni tennis ti won jo nfa gba. Ko se yi te le kowole lori lodo Januzaj Bet King ti o ni pa wo re wale ori ofe nbe lati joko farabalẹ wo match to ba nlo lowo lati Champions League wo La Liga Premier League wo Italian Serie A German Bundesliga abibili ati bebe lo gbogbo e gbogbo laisan toro ko be nle le foka balẹ charge awon gadget yin lai beru sue sue boro betting so ba ye yin won tun le to yin sona to wo yin o ni sofo abo to pe ye wa ni nooks and crannies ile ise Januzaj Bet King ko sewu number 3 Akinjo Street oke Ijebu ni lu Akure ni won kete nfe si Beba nbe nle te fe kan ba yin ta beti yin e pe won sori number yi
2: 0706 733 1191
1: 0706 733 1191 Januzaj Bet King Ade ori okin
3: Idonti de
1: Ode kakakakaka ibi ti pa gbogbo arun wole ajo ti njo gbogbo ilera wole ti gbongbo ti gbongbo ogun ta fe wi ate gbopopo aje bi de marun ototo lati fi tuni sile gbani lowo o nta ni o ro ni arun ti ndani gule bi afise
2: kai kai kai
1: oto ni poisonable naba capsule aje bi de gbogbo ni se danwo ko menu e ikeji ni gastrica baba capsule ka doju ere senu dere doju awon ka gi aja alakori ti o le ta ponpon se bi akoni iyen ditan pelu ed aba capsule pyraga baba capsule lo somo ye kerin won ti abi aba capsule lo somo ya won karun se ben ti o pe gagana ku ni o so pe ni o to nkan ile ise AAT Trado Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o data ka ninu arun to so ni the customer bed ajo nablack yiri e won kan sara si jan lo nte gba mi wuli mo mo nipa ilera to nda mu agu ara yin e kan si ile ise AAT Trado Medical Services Limited ni number 73 Oshile Quarters legba Ibo Church Akure nipinle Ondo tabi ke pe 0803444 7184 0803444 7184 Dawo lawo bo se ri aseyori ni baba e
0: Januzaj Bet King won oro to ni se pelu ata ase gbogbo e bebe beyin ba wa ninu ile yin te ti e fe ta to ge wi pe e lori ofe ati lo shop e le pe won won ba yin ta be ba si je won ko wo yin sowo si yin ere ba ni soro won lele ile kan si 0706 733 1191 0706 733 1191 Oluwole ise Januzaj Bet King eja lo tan ara wale lale yi eyin te fe mu number AAT to ba ti ya ma pe fun yin eja sare se bayi all right she ti se tan eyin boys eyin girls eyin daddy amobe sumara yin o agba mi fe la fe wo e ka lo tan ara wale e ku kale

0: kakaka lojo gule.
1: Alani wa ko mi now.
2: Iwo ni ko ma pare baby mi o. 0816251-9991. Hello, somebody e kale o.
3: E
2: gbon soke sala fi ale wa. Eh eh, mo mi nko.
3: Ah, mo de wan bi o.
2: Oruko wo le ma npe won?
3: Ah, oruko omo mo fi npe o.
2: Oruko mo le fi npe won? Oruko wo le ma npe won?
3: Ah, ya won mo pe o.
2: Oruko wo la won na ma npe yin?
3: Baba seun ni o.
2: E gbe fo yen si loudspeaker.
3: Oh, loudspeaker.
2: Hello, iya seun e kale o. Shall I feel a little bit? Eban sumo fun yen dada idakun. Daddy so pe iya seun la won ma npe yin. Laarin awa mejeje se like kan ma foruko omo pe yin. Aboruko tan pe yin gba te koko pade.
4: Like.
2: Se ti so be fun won ri. Hello?
5: Hello?
2: Se ti so fun won ri pe like. Now, e koju si won. E ma wa so fun won pe e like oruko omo tan fi n pe yin. Oruko bayi le fe kan ma pe yin lati oni lo. E koju si won bayen ke so fun. E mo e je nko yin o. E ma je kan gbo. Se n gbo mi. E ma fowo pa won lori lati waju lo si bi eyin orun. E ma wa fa won mora. E ma ni baby mi. Baby mi nke koko fi bere. E wa so nkan te fe fun won. Oya e je ka ma gbo o. Laarin iseju kan. Oh yeah now. Ah, gbọ́ nkan tẹ́ ń sọ. Ẹ jọ ẹ jẹ́ ká relate lórí program. Ẹ má gbàgbé tí mọ́mí yìí bá ti sùn. Ẹ má wulẹ̀ pé wọlé. Tó bá jẹ́ pé wọ́n travel, ẹ lè pé wọlé. Ẹ get. Tó bá jẹ́ pé dádì ti sùn, ọmọ mi ti sùn. Ẹ má bọ́dà láti pé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe náà travel. Bóyá dádì travel, mọ́mí travel, ẹ pé wọlé. Ó léré tá a jọ máa ṣe. Ṣe get. Hello, somebody ẹ̀kalẹ̀ o.
6: Ẹ̀kalẹ̀ sà.
2: Ṣálàfí àlẹ́ wa.
6: Bẹ́ẹ̀ sà.
2: Mo like voice yín. Ó dàbí pé voice yẹn lè fi dé dádì mọ́lẹ́ àbí.
6: Bẹ́ẹ̀ sà.
2: Aha, mo sọ bẹ́ẹ̀ náà. Dádì nǹkan.
6: Wọ́n wà.
2: Ṣé wà bẹ́ẹ̀?
6: Bẹ́ẹ̀.
2: Orúkọ wo náà máa ń pè yín?
6: Ìfẹ́ mi.
2: Orúkọ wo lẹ̀yìn náà máa ń pè wọ́n?
6: Ayọ̀ mi.
2: Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe kinní kan. Ẹ máa fọwọ́ ra wọ́n láyà láti àyà lọ sísàlẹ̀ máa ní bíbí mi.
6: Ok.
2: Oya.
6: Bébí mi.
2: Wà romantic ẹ wo bẹ́ẹ̀ ṣe wà sharp. Bébí mi. Ẹ máa ní bébí mi, ẹ wá máa fọwọ́ yẹn ra wọ́n látàyà wá lẹ̀. Oya.
6: Bébí mi.
2: Ìṣe jàre. Ẹ mọ̀ nǹkan, ṣe rí tẹ́ ẹ bá ti padà ṣe lẹ́ẹ̀kẹta, ẹ máa suspend ọwọ́ yín sọ́wọ́ ọ̀sàlẹ̀ yẹn. Ẹ get. Ẹ máa jẹ́ kó ọwọ́ yín wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ yẹn, ẹ wá máa sọ wọn jẹ. Oya.
6: Bébí mi.
2: Kí ló sọ? Kúrò ẹgbẹ́pọ̀ fún wọn. Hello, bọ̀dá bíbí mi. Ṣálà fi àlẹ́ wa.
7: Àdúpẹ́ lọ́wọ́ láti.
2: Wá ìtẹ́ ilé kan kúrò.
7: Ó ti rẹ ara nu jà rẹ.
2: Wọ́n ń ba yín ṣe rí ẹ ló rẹ ra.
7: Ó ti rẹ mú bèmí.
2: Ẹ àní kẹ́ ṣe nǹkan kan. Ọjọ́ wo náà ti fọwọ́ ra yín láyà yẹn last?
7: O ti ṣe díẹ̀.
2: Ẹ̀dẹ̀ láìkẹ́ àbí?
7: Mo láìkẹ́ náà kì í ṣe pé mi láìkẹ́.
2: Ṣùgbọ́n kí ni?
7: Ó ti rẹ ara nu.
2: Ok, àwọn ló fẹ́ bá yín ṣeré ńsìn. Hello, àǹtí.
8: Hello, sir.
2: Ẹ jẹ́ ká ṣe kinní kan fún dádì.
8: Ok, sir.
2: Ìṣeṣẹ́ ká tanná wọn lẹ̀.
8: Bẹ́ẹ̀ni, sir.
2: Ẹ ṣọ́ ẹ fẹ́ pé ká tanná wọn lẹ̀.
8: Bẹ́ẹ̀ni, sir.
2: Ok, fine. Ṣan sùn sórí bẹ́ẹ̀dì ni àbọ̀ jòkó sórí àga?
8: Wọ́n sùn sórí bẹ́ẹ̀dì.
2: Wọ́n sùn sórí bẹ́ẹ̀dì.
6: Yes, sir.
2: E kan ma ba mi lo si bi apa ori won ni bi apa oke yen.
6: Okay.
2: Se ti debe.
6: Yes.
2: E ma ba mi fi aran yin, o sha ti we abi?
6: Won ti we.
2: E ma fi aran yin, e ma fi si bi ti won. E wa ma fo ra won laya. Oya. Oya.
7: Ari.
2: I kai, e wurele le ni. E ma calm down. If I don't see it, if I don't see it, we're for our liar. Oh, yeah, continue. Kai. Mulai, kie. You do for me. What is salo? Mulai, kie. Uni kai, kai. I would have led. Laja. Hello, somebody a kaleo.
7: A kaleo.
2: Shall I feel a wasa? Mommy, go.
7: Won travel.
2: Iya, e pele ba lo se se yin bayi.
7: Ah, won se yin ba ko ba kan ni o.
2: E ba mi salaye kini nkan te appreciate ju lara mommy na o.
7: Ah.
2: E ma so pe gbogbo eni o ma ni specific something. Eni?
7: Oni mo appreciate kini kan lara won to ba ti wa pelu mi.
2: Hmm.
7: Ni pe ta ba ti sun.
2: Hmm.
7: Ma fo ora mi ni gbogbo aya.
2: Kai.
7: Ti lo disale.
2: Ah.

sorry sir, sorry sir. Ṣé mi ò tán náà yín lẹ̀jọ̀? Ó yá ẹ ǹjọ́ ẹ ǹjọ́ ẹ ẹ máa wò náà ẹ máa wò ìta ni kẹ́ máa wò báyẹn ìta ni kẹ́ máa wò bí ìgbà tí mọ́mì bá ń bọ̀ lójú títì.

0: etẹ́tí sí ọ̀rọ̀ yìí. Bó bá jẹ́yìn ni, bó bá dẹ̀ jẹ́ wípé ṣẹlẹ̀ ní èèyàn kan, ilé iṣẹ́ Barbing Saloon ìgbàlódé kan, ẹ jẹ́ kí n lo bẹ́ẹ̀. Barbing Saloon ìgbàlódé kan ti nílùú Ìbùlẹ̀ṣọ̀rọ̀, wọ́n ń wá stylist ọkùnrin tó mọṣẹ́ dáadáa. Stylist ọkùnrin, gẹrungẹrun kọ́ ni máa ń pè, àbí báwo ni ṣe máa ń pè? Bẹ́ẹ̀ ni, ọkùnrin tó bá mọṣẹ́ dáadáa, tó ṣe tán àti ṣiṣẹ́. So bó bá jẹ́ yín ni bọ̀dá, tó bá dẹ̀ jẹ́ pọ́mọ yín náà ni sà, ọ̀ èèyàn yín kan advantage máa wà tẹ́ni náà bá ń gbé lu Àkùrẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pẹ́ni náà lè relocate because nǹkan tó ń fẹ́ ni òṣìṣẹ́ tó máa lè ṣiṣẹ́ fúngbà pípẹ́, tó máa múra wọn bíi family. So ilé iṣẹ́ yìí wọ́n wá stylist nílùú Ìbùlẹ̀ṣọ̀rọ̀. Máa fi nọ́mbà tẹ máa pè jáde. Ok, nọ́mbà tẹ máa pè leléyìí, ẹ máa pè, ẹ fún wọn ní text message ni. Ó máa bẹ́tà tẹ bá lè message wọn ní WhatsApp 081 30 75 0546 081 30 75 0546 Ẹ má pè wọ́n, ẹ má pè wọ́n. Tẹ bá gbé pé wọn ó ṣe ṣe kán má gbé, ẹ̀bọ̀ ẹ send message sí wọn ní WhatsApp tàbí text message pé ẹ̀yin ni stylist, ó dẹ̀ wù yín kẹ́rí iṣẹ́ yẹn gbà. So ẹjọ́ máa sọ̀rọ̀ kan láti lè mọ báwo ni payment ṣe fẹ́ jẹ́, ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello, somebody ẹ̀ kalẹ̀ o, ṣàlàfí àlẹ̀ wa. Hello.
1: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ ma, ṣàlàfí àní.
1: Àlàáfíà ni o, mo ń gbádùn ètò yín o.
0: Èmi gan gbádùn yín dáadáa. Dádì ńkọ.
1: Àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ mi sà.
0: Mi ò gbádùn yín o, dádì ló ń gbádùn yín.
1: Àbí o, ètò yín là ń gbádùn.
0: Ẹ ṣe o, ẹ bá gbé fùfún dádì.
1: Ẹ gbà dádì
0: wa. Hello sà, ṣàlàáfíà àlẹ́ wa.
2: Dáadáa ni sà.
0: Ẹ kú ìgbádùn o dádì, ẹ kú gbádùn mọ́ mi.
2: Yes ma, yes sà.
0: Yà, ṣé ká tanná mọ́ mi sílẹ̀?
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣó ẹ fẹ́.
2: Bẹ́ẹ̀.
0: N tó bá ti tẹ̀yìn ẹ̀ jáde, kò sọ́wọ́ mi bẹ́ẹ̀ o.
2: Kò sí wàhálà.
0: Ṣé ẹ tí ì bímọ tán ṣá?
2: Rárá.
0: Torí ibi tí mo fẹ́ gbé yín lọ rìn jìnà.
2: Ok, kò sí wàhálà.
0: A ò fà tá bá lọ headquarter.
2: Kò sí wàhálà, mo wà nílé.
0: Ẹ ló mọ́ mi.
1: Yes sir.
0: Ẹ jẹ́ ká kọ́kọ́ tọ̀dọ̀ yín bẹ̀rẹ̀.
1: Ok sir.
0: Now orin tẹ́ ẹ máa kọ leléyìí, ẹ jẹ́ kí dádì, ṣé living room lẹ wà bí bedroom?
1: Bedroom.
0: Now dádì ẹ bá mi sùn, ọ̀ọ́ dádì ẹ jòkóó, ẹ jòkóó, mọ́mì ẹ lọ síbi ẹsẹ̀ dádì níbi àkàtà wọn yẹn.
1: Ẹ kàn
0: bá mi kúnlẹ̀ síbẹ̀. Ẹ bá mi kúnlẹ̀ síbẹ̀.
1: Ẹ kẹ́
0: sá. Yà, ṣé ọ̀gẹ̀dẹ̀ yín ṣì wà nínú epo àbí ẹ máa farabalẹ̀ tú epo kúrò nínú ní kúrò lára ọ̀gẹ̀dẹ̀ yẹn?
1: Ó ṣì wà nínú epo.
0: Ó yà ẹ̀tù. Ẹ bó epo ẹ. Dádì. Ẹ̀yin ẹ jòkóó, ẹ kó ọwọ́ yín méjèèjì sí orí bẹ́ẹ̀dì kẹ́ fi relax.
2: Ok sà.
0: Mọ́mì ṣe ẹ ti tu.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Abẹ́ ń tu lọ́wọ́.
1: Mo ti tu tán sà.
0: Ẹ ti tu. Hello.
1: Ẹ sà.
0: Kí ni kọ́lọ̀ ọ̀gẹ̀dẹ̀ yín náà, pupa ni àbí dúdú?
1: Dúdú ni sà.
0: Ó straight àbó kọf?
1: Ó straight, ó dẹ̀ gùn.
0: Ó straight, ó dẹ̀, ó ẹ bá ń gba múndàjì. Ẹgbẹ́ amúndàjì. Ó yẹ ẹ̀fọwọ́ bẹ́ẹ̀ lórí pé ẹ̀ lóòtú ẹ̀tù ẹ̀ microphone.
1: Ẹ̀ lóòtú ẹ̀tù
0: ẹ̀. Ẹ bẹ́ẹ̀ lórí. Ẹ ní.
1: Ó nìdẹ̀.
0: Microphone. No. Actually, calm down. Now, ẹ fẹ́ kọrin kan fún. Ẹ fẹ́ fi kọrin kan. Ẹ máa kọ́ pé torí mi bẹ̀rẹ̀ o bàbá, torí mi bẹ̀rẹ̀ o yá.
1: Torí mi bẹ̀rẹ̀ bàbá, torí mi
0: bẹ̀rẹ̀. Ẹ máa fi microphone yẹn kọrin, mo fẹ́ kó dún. Oya I continue.
1: Dádì ò fẹ́ gbára dúró
0: mọ́. Calm down, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú dádì. Microphone yẹn ni kẹ́ ẹ gbá mọ́, ẹ má jẹ́ kó bọ́mọ yín lọ́wọ́. Tó bá bọ́mọ yín lọ́wọ́, ó tún lè jẹ́ 299 days kẹ́ tó tún padà rí mú. Ẹ gbá mú dáadáa. Ẹ gbá mú. o ya ekorin tori mi bere o baba to ri mi bere o ya
1: tori mi bere baba tori mi bere
0: eba o ya
1: tori mi bere baba tori
0: daddy se mo nkan te ba ma se bi mo mi se korin eyan sa gbowole won lori ke ma fowo ra ori won lo sotun ra ori won lo sosi. So anointing ya ma wole be o ya e continue sir ma
2: igbele
0: o ya continue ma ise agbara
1: ise agbara
0: o ya erin le erin oni la ni ke ko
1: ori mi bere baba tori mi bere
0: okay now
1: ise agbara
0: e mi sokale ise iyanu aye afemo o baba tori mi bere Afa, bawo ni micro, she microphone yin ti duro dede.
1: O duro sa.
0: Now, eyin wa change position. E koja lo si piti daddy wa. Daddy.
1: Okay.
0: Eyin wa ko ni bi te wa yen. E bo si bi ti mommy wa.
2: Okay.
0: Sasho wa loju egun. O ye down, down, down papapa iseju kan loku fun yin.
2: Sasho nbe mo.
0: Ko sasho loju egun mo.
2: Eh.
0: E ba mi wo ojo net cut yen, show straight down.
2: O true.
0: E sure pe ojo net cut yen true.
2: Wallahi.
0: Opo meje kan wa lojo net cut bayi.
2: Allah.
0: E kan ra ba mi fowo wo opo yen lo si isale. E ma sare. E ma sare. E ma sare. Bawo ni ojo net cut yen se ri?
2: Ah, o lo gereji.
0: Se ojo na net cut yen ti lo mi abosi gbe.
2: O si
0: kile pe.
2: O si kile.
0: O lo mi. E ma fowo be bayi e ma kan lekun yen kokoko e ma so pe e ka le o
2: e ka le o
0: o ya ekan lekun
2: e kan e ka le o
0: e kan lekun dada
2: mo tin kan na mo
0: e so pe eni
2: mo tin kan le
0: eyin sa ma fowo ra oju opo yen te ba tin fowo ra oju opo yen omi igbala kan ma ti ogba ide ni yen san wa immediately ti omi igbala yen ba ti ogba ide ni yen san wa e understand e kan ma fi ogedele ma fi try lati fi push e out to share get bayin mo ti fi yin sile bayin so wa oluwa o o da ro 0816251 9991 hello somebody e kale o hello e ti wa nbe
3: hello
0: shala fi alewa
3: adebosa
0: yeah e ma binu mo ma drop e tori e wa legbe radio yin 0816251 9991 e ma binu mi o fe ma continue lati ma hello e kale o
3: e kale sa
0: shala fi alewa sa kile fe bodai
3: kile fe
0: what do you want
3: ko si nti mi o fe lale agbade eto yin ni
0: kini nte fe eni ko si nte fe lale ki le fe voice te gbe wole yi o jo voice en to ti re sale ogangan tabe ni to mura ti re sale ogangan voice yin en le
3: voice mi o fe mura ti re sale ogangan ni
0: e fe mura ti re sale ogangan
3: beni
0: mommy nko
3: o wa legbe mi
0: aya ibo le fe gba waju le fe gba wole ni abe nkule
3: ah waju ni
0: waju le fe gba wole now e gi meji je didi
3: atidi se
0: hello mommy
1: hello sir
0: e pele ma o
1: yes sir
0: daddy la won fe ri sale ogangan she ma fona won
1: ben sir
0: e ma fona won ojo won ti so yin je last ton so yin je karakara ti nu yin dun
1: o se die
0: bawo le se fe si so oh my god won ti lo hello e ka le o shala fi ale wa hello somebody e ka le o hello e de ti wa nbe o okay hello somebody e kale o e gbon soke dada anti
1: hello e kale
0: mi o gbo yin dada
4: hello e kale
0: salafi ale wa
4: salafi anu
0: se ti mari
4: single ni wa
0: be se nsoro yen na mo ti mo pe single ni yin epele epele te ba ri okunrin ba ise se tan hello te ba ro okunrin ba ise se tan
4: No.
0: Hey, how old are you?
4: Let me see.
0: Don't say, just give me the accurate age.
4: 30 years.
0: Te ba wa rokunrin e ti se tan, ise wo le nse?
4: Sir?
0: Ise wo le nse?
4: Ntaja ni.
0: Ntaja. Egun ilegun ni mi o, bo se ma manage mi.
4: No,
0: eyi mo fe o le na yin eyi mo fe o le na yin seriously o ma fun yin certificate gan eya won ti sa lo mo de fe ka sere mo fe ka sere mo fe ka sere there's a game ti mo fe ba nti yen play kai hello somebody e kale o hello e kale o salafi ale wa
4: then
0: e jo soro soke dada hello on ti salo 0816251999 hello e kale o hello ojo opo yi ti wa daru bayi 0816251999 e kale o
4: hello kale
0: salafi ale wa ma
4: wa
0: se ti mari daddy nko oruko wo na ma npe yin
4: ayo
0: oruko wo leyin na ma npe won
4: na no
0: ya mo fe bi yin kini nkan te ri lojo yen te fi gba fun won lati jade ori yin
4: nkan ti mo ri po
0: eso eyo kan te ri to get there will always be one thing
4: won da lokun
0: bi bawo na se da lokunrin bawo na se da lokunrin o si gbonle se wa ro pe bo se sigbonle loju yen na se ma sigbonle ninu e like e ko sigbonle ninu
4: like
0: e like e baje oruko e ba n gbe fun fun won
2: Elesao
0: Mr. Sigbonle
2: Elesao
0: won le sigbonle loju e ti sigbonle nu
2: then
0: e pele anytime te ba hello sir anytime te ba kan kun mo mi kini ringin tom to ma n wa
2: àwọn ẹgbẹ́ tó dé máa wà náà ni pé bàbá ẹ má pa mí.
0: Ẹ́.
2: Bàbá ẹ má pa mí náà ni máa sọ.
0: Bàbá ẹ má pa mí. Ok, kí ni nǹkan tó attract yín tẹ́ ẹ fi wò pé mọ́mì yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ lẹ fẹ́ bá lọlé nígbà yẹn.
2: Ẹ tí mo rí náà ń bẹ̀ náà ni pé ó jẹ́ èèyàn kan tó gentle.
0: Lẹ́yìn yẹn kọ́ fisiki wọn kọ́.
2: Àti wájú àtẹ̀yìn náà ló lọ wọ̀.
0: Báwo ni wájú ṣe rí?
2: Ẹni.
0: Báwo ni wájú ṣe rí?
2: Wájú odo dábò ṣe kó wà náà.
0: Ṣé ọjọ́ iwájú olóròǹbó náà nini àbí ọjọ́ iwájú oníbẹ̀pẹ̀?
2: Ọjọ́ iwájú olóròǹbó ni
0: o. Olóròǹbó òkè ẹ̀ láìkẹ́ kò pọ̀ jù.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin ọlá wa ń kọ́.
2: Ẹ̀yin ọlá
0: wà náà máa bọ́ sílẹ̀ fún orí kò pọ̀. Ẹ̀yin ọlá alábọ́dé ni àbí ẹ̀yin ọlá oníkòkò.
2: Alábọ́dé náà lẹ́yìn.
0: Òkè alábọ́dé náà ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Now ọjọ́ wo mọ́mì ti fọwọ́ pa yín lórí last?
2: Ó lè tọjọ́ mẹ́ta
0: o. Ó tọjọ́ ẹ̀ láìkẹ́.
2: Àmúlẹ̀kẹ́ ni kò í faralẹ̀ ni o.
0: Wọ́n ìfaralẹ̀ láti fọwọ́ pa yín lórí.
2: Bẹ́ẹ̀ni.
0: Anytime tó bá fọwọ́ pa yín lórí báwo lè ṣe máa ń fi o.
2: Ẹ máa tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n òye fẹ́ ṣe bẹ́ẹ̀.
0: All right. Hello, mommy.
4: Hello, sir.
0: Why? Daddy like kékeré mo fọwọ́ pa wọn lórí. Ẹ máa fọwọ́ pa o. Ẹ máa fọwọ́ pa. Ẹ lẹ́ skills. Ẹ kí mo kàn tẹ́ máa ṣe. ṣe rí ìka àárín yẹn, ìka àárín tó gùn jù yẹn. Ẹ kàn ra bá mi láti ibi iwájú orí wọn bì í. Ṣánṣẹ́run àbọ̀n nírun lórí. Òkè ẹ má lo ìka, ẹ kàn ra má bá mi fọwọ́ ra wọn ní gbogbo orí yẹn. Ṣọ́fárì ni ẹ calm down, ọ́fárì yẹn ni àbí? Ẹ kàn má bá mi fọwọ́ pa, ẹ má bá mi fọwọ́ pa. Ọwọ́ kan ni kẹ́ra máa fi pa o. Ẹ má gbàgbé ibi ẹ̀yìn tó jí kòtò yẹn ibẹ̀ gangan ni PowerPoint wà. Ẹ jẹ́ kó máa round. Hello daddy. Ẹ pẹ̀lẹ́ voice yín ti ń break. Ẹ pẹ̀lẹ́ sá. Ó ti ń yàtọ̀ sí tẹ̀lẹ̀. All right. Ẹ má worry, mọ́mí ẹ continue. Ẹ mọ̀ nǹkan tẹ́yẹ kàn máa ṣe daddy. Ẹ kàn ra mú ọwọ́ kankan fi máa fi ra wọ́n níbi ọwọ́ ẹ̀gbẹ́ yẹn mọ́ ọwọ́ ẹ̀yìn mọ́ bí ọwọ́ ìsàlẹ̀ and the likes ṣe get by. Ẹ kàn ra máa small share díẹ̀díẹ̀. Ẹ pẹ̀lẹ́ ṣá, ó dà lọ ṣá. 08162519991. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí ọ̀dọ̀ AAT Tradomedica. Mo máa ń sọ fún yín, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹ lè mú kété yín kẹ́ gbé dòdò kẹ́ fi pọnmi wálé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ìyàwó yín, ẹ lè gbá bọ́ọ̀lù yín kẹ́ gbà wọnú àwọn nǹkan tí ò da ni. Ẹ lọ sọ́dọ̀ AAT Tradomedica kẹ́ ẹ lọ gbàmọ̀ràn bẹ́ẹ̀.

0: Ayi, wọ́n máa ṣàlàyé fún yín, wọ́n á dẹ̀ tú sọ̀nà tààtọ̀ náà. 0803-444-7184. Ẹ̀yin tẹ fẹ́ apply fún stylist ní Barbing Salon Ìgbàlódé tí ó wà ní Bùlẹ̀ Ṣọ̀rọ̀ yẹn. Màá pe nọ́mbà yẹn tẹ́ máa WhatsApp tàbí message lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣeré báyìí náà. Hello, ẹ kalẹ̀ o.
1: Hello, ẹ kalẹ̀
0: o. Ṣàlàáfíà lẹ wà.
1: Aláṣẹ
0: sọ. Ṣé ládìí wà ń bẹ?
1: Bẹ́ẹ̀ni
0: sọ. Wọ́n wà ń bẹ yẹn?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ok, ọjọ́ òun dáde ti bá yín ṣeré pa last, like eré pa kẹ́kàn ṣeré pa kẹ́rẹ́rìn bíi mátọ̀ọ̀bọ̀.
1: Ó mà ti lé ní 1 week.
0: Really?
1: Bẹ́ẹ̀ni
0: sọ. Why?
1: N bá fọ ọkọ̀ àwọn ènìyàn ti rẹ̀ wọ́n.
0: Ṣé wà ń bẹ yẹn?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbé fóun fún wọn. Hello, daddy.
2: Kàìsà lẹ́sà.
0: Wọ́n ní tẹ́ bá fọwọ́ kàn yẹn máa sọ pé ó ti rẹ̀ yín.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wàá pa mọ́ mi lẹ́rìn.
2: Ó máa rẹ̀ mí gan-an.
0: Ok, now ẹ máa pa wọ́n lẹ́rìn sìn. Ẹ bá mi jókòó kẹ wá kọjú síra yín.
2: Mo ti jókòó sà.
0: Ẹ ló mọ̀ mi ẹ kọjú sí dáàdì, ẹ kọjú sí wọn, ẹ súnmọ́ ra dáadáa, ẹ súnmọ́ wọn dáadáa. Now ẹ máa wonú ojú wọn. Dáàdì ẹ̀yin náà ẹ máa wonú ojú mọ́mì. Mọ́mì sọ pé ó ti pẹ́ tẹ́ ti pa wọ́n lẹ́rìn last. Ẹ máa rí ẹ̀rín tó máa pa mọ́mì lẹ́rìn sìn. Ó yẹ ẹ̀rẹ́rìn báyẹn, ẹ̀rẹ́rìn ẹ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Ẹ̀rín yẹn gbọ́dọ̀ pa mọ́mì lẹ́rìn tẹ́ ẹ bá rẹ́rìn àní, tí mọ́mì ò bá rẹ́rìn àní fi yín lẹ̀.
2: Mo ti rẹ́rìn.
0: Ẹ ẹ̀rẹ́rìn tẹ́ bá rẹ́rìn ẹ má bá mi sọ̀rọ̀, ẹ ṣáàbà ẹ̀rẹ́rìn gidi. Ẹ má bá mi sọ̀rọ̀, ẹ̀rẹ́rìn kó pa mọ́mì lẹ́rìn. Continue. Ẹ ti try, mọ́mí ò ti rẹ̀ rìn. Ó dàrọ̀ o. Àníkẹ́ ẹ mọ báyàwó yín ṣeré, ẹ mọ báyàwó rí, ẹ mọ pa wọ́n lẹ́rìn. Ẹja máa súnmọ́lé díẹ̀ díẹ̀. Nọ́mbà tó wọlé sí iléeṣẹ́ Barbing Salon yẹn, ẹ̀yin tẹ́ fẹ́ apply, bójú ọmọ yín náà ló fẹ́ apply, ẹ fún wọn ní nọ́mbà ẹ̀kan mẹ́sẹ̀jì ẹ̀. Ìlú Ìbùlẹ̀ Ṣọ̀rọ̀ ní salon yẹn wà. Àwọn míì ti kọ́ṣẹ́ parí, wọn ò tí ì lọ opportunity láti establish. Ẹ take advantage, ó possible kan mo yín, bẹ́ẹ̀ bá apply. 081-3074-04 ẹ jẹ́ kí n tupè lẹ́ẹ̀kan sí. 081-3074-04.

ẹ má bínú ẹ gba nọmba yẹn jàre àsìwé òta sì sọ 081 3075 0546 081 3075 0546 ẹ̀yin ẹ ṣáà ti mẹ́sẹ̀gì wọn ní WhatsApp tàbí kẹ́ ẹ text message wọn wípé mo fẹ́ apply fún barbing saloon yẹn then wọ́n máa interview yín wọ́n máa bá yín sọ̀rọ̀ orí lè bá yín ṣe kẹ́ ẹ tàbí tẹ́tẹ́ kò jẹ́ a tún máa sọ síwájú sí lọ́sẹ̀ tó ń bọ̀ náà ẹjá máa lọlé wa ẹṣẹ́ mo dúpẹ́ fún tòní ẹ má gbàgbé ẹjá nífẹ̀ẹ́ àwọn aya wa àwọn ọkọ àwọn aya náà ẹ bọ̀wọ̀ fáwọn ìyàwó ẹ bọ̀wọ̀ fáwọn ọkọ yín ilé wa ò ní dàrú o adébóyè gàlà ní lórúkọ tèmi jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mc yín lóde àríyá birthday shout out tàbá fẹ́ gbé ìpolówó sórí ètò yìí personal number tèmi lélẹ́yìí 090 5710 9094 090 5710 9094 ẹjọ business nìkan ni kẹ ẹ pè mí fún à ń gbádùn yín o kò san bills kò tẹ fún oúnjẹ sórí table business ojú òní ti wá ìyókù.

0: Ọjọ́ ajé
1: on the Monday
0: a máa ń gbàdúrà
1: lórí
0: iṣẹ́ wa
1: on our work
0: lórí ohun gbogbo tá a máa dá
1: wa lẹ ọ̀sẹ̀ yìí this week
0: ó dẹ̀ máa fẹ́
1: fún ẹ bẹ́ẹ̀ ṣàtẹ́fọ́
0: yìí ìdáná mọ̀
1: bí ṣe
2: ṣe méje ló máa kẹ́ ariwo rẹ gbúdọ̀
1: mílẹ̀
2: ogo méje osana méje iye méje
1: hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah!
2: Ogo meje!
1: Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo!
2: Osana meje!
1: Osana! Osana! Osana! Osana! Osana! Osana! Osana!
2: Iyele meje!
1: Iye! Iye! Iye! Iye! Iye! Iye! Iye!
2: Báyìí ni Olúwa Jehovah wí.
1: God says to like Jehovah.
2: Mo dún ọ̀nà ẹ̀rú Jacob.
1: I stand in the day of Jacob.
2: Nítorí ariwo hallelujah.
1: Because of that shout of hallelujah.
2: Ogun jíjà rẹ tán.
1: Your battle is over.
2: Ogun jíjà rẹ
1: tán. Your battle is over.
2: Ogun jíjà rẹ
1: tán. Your battle is over.
2: Ìṣẹ́gun dé.
1: Your heart victory.
2: Ìṣẹ́gun dé.
1: Your heart victory.
2: Gbogbo ẹyin tí a dè.
1: All of it that abound.
2: Sí kọ̀rọ̀.
1: Into corner.
2: A tún in sílẹ̀.
1: You are loose.
2: Gbé omi yẹn sílẹ̀ o.
1: Get down already.
2: Nítorí pé.
1: Because.
2: Nígbà tí àṣẹ bá jáde.
1: When the time goes past.
2: A lot of miracles happen.
1: Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ni wọ́n máa ṣẹlẹ̀.
2: Without any delay.
1: Nice thing
2: to do. Wá omi.
1: Get water.
2: Fòróró sínú ẹ̀.
1: Two five minutes.
2: Jẹ́ àwọn tó lè
1: ṣẹlẹ̀. Let's see what will happen. Ọ̀rọ̀ yìí ti dé.